ojúmọ́ gbogbo olólùfẹ́ iléeṣẹ́ rédíò bọ́ ní ètò kalẹ̀ sí ìlú Èkó. Àwọn àdúrà àdúrà òwúrọ̀ àárọ̀ yìí, èmi ọ̀rẹ́ yín wòlíì Solomon Adéoyè, ọdún ayé olúwayé mi Abíoyè, láti ilé ìjọsìn Power Line Center wọnú SCAC ní nọmba 2 Ajébọ̀ Lane, agbègbè ní ìlú Èkó. Kí a gbà fún orúkọ Jésù adúpẹ́ lọ ní olú agbọ́pẹ́ wa, Ọlọ́run mímọ́ gba gbogbo olólùfẹ́ iléeṣẹ́ Bọ́ọ̀nù FM tó ń gbọ́ wa láàárọ̀ yìí, olúwa dáwọlé wọn, dáwọlé ayé wọn, kí ìyanu kó ṣẹlẹ̀ lórúkọ Jésù lọ. Ibi tá a fẹ́ kà láàárọ̀ yìí ni ìwé Dáfídì orí 47, tá a mọ̀ sí Psalm 63, ẹsẹ̀ kìíní verse 1, 63:1, ó ní Ọlọ́run ìwọ ni Ọlọ́run mi, ní kùtùkùtù tó máa ṣàfẹ́rí rẹ, òǹgbẹ rẹ ń gbé ọkàn mi, ẹ̀rọ ara mi sì wọ́n ní ilẹ̀ gbígbẹ àti ilẹ̀ tí ń pòǹgbẹ níbi tí omi kò. Mo fẹ́ bèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn Ọlọ́run tó ń tẹ́tí sí wọn láàárọ̀ yìí, òǹgbẹ ta ló ń gbé ọ́, òǹgbẹ ta ni ó ń gbé ọ́, ọ̀rọ̀ èèyàn nínú ayé oríṣiríṣi òǹgbẹ ló ń gbé wọ́n.

0: ẹnà ní ìpàdé ẹ̀nà ń gbẹ ẹnà ní ọgbẹ ọkọ ẹ̀nà ń gbẹ ẹnà ní òbí gbẹ ẹnà ní ọwọ́ ògbẹ òbí ẹ̀nà ń gbẹ ògbẹ ọ̀rẹ́ ló ń gbẹ ẹ̀tọ́ jẹ jáde ní ìwé níbi tá a kà í láàárọ̀ yìí ìyẹn ní ògbẹ ọlọ́run ló ń gbẹ òun nítorí o ó ní ọlọ́run ìwọ ni ọlọ́run ní kùtùkùtù lèmi ó máa ṣàfẹ́rí rẹ ohun gbẹ ẹ̀rọ ń wú ọkàn lọ ẹni ara mi sì fà sí ọ ní ilẹ̀ gbígbẹ àti ilẹ̀ tí ń pò ní tí omi ò gbé sí ọ̀rọ̀ ọlọ́run ti ní aláàárọ̀ pé òun gbẹ ọlọ́run gbọdọ̀ máa gbẹ wájú bí èmi kò gbẹ ọkọ ẹ má gbọ́ tàbí tí ìyàwó tó mọ tàbí tó bí ẹ ṣùgbọ́n òun gbẹ ọlọ́run ló gbọdọ̀ máa jù ní pàápàá ní kùtùkùtù òwúrọ̀ ká gbega ká ké ìwọlọkàn mi fẹ́ o tá a bá dẹ̀ tí ń ṣe eléyìí ó dájú wípé ọlọ́run máa yọ sí wa gbogbo nǹkan wa ni ó máa ṣe déédé ọ̀nà máa là wọ́n gbàdúrà lórúkọ Jésù láti òwúrọ̀ yìí lọ gbogbo ẹ̀yìn ń gbọ́ ẹ̀yìn olólùfẹ́ ilé iṣẹ́ ń bẹ́ gbọ́n ẹ̀fẹ̀ tó ń gbọ́ ètò yìí gbogbo ọlọ́run kó bẹ̀rẹ̀ sí gbọ́ ọkàn yín ìfẹ́ ọlọ́run kó wọ inú yín àti máa fẹ́ rí ọlọ́run kó dìrọ̀rùn fún yín lórúkọ Jésù bẹ́ẹ̀ sì ń ṣàfẹ́rù ọlọ́run kó yọ sí yín ọlọ́run kó farahàn fún yín gbọ́ngbọ́n ọlọ́run tí ń gbé ọkàn ẹ máa rí ọlọ́run ọlọ́run yóò yọ sí yín ṣẹlẹ̀ ìyá ni yóò sì ṣẹlẹ̀ àárín yóò wọ inú ayé yín àti sí ọlọ́run ó máa rọrùn fún yín bẹ́ẹ̀ àárí ògo ni fọlọ́run ní òkè ọ̀run kúrò ní pa yín o ilé iṣẹ́ bọ́ọ̀lù ẹ̀ka tẹ̀síwájú lórúkọ Jésù náà wà àmì.
1: Band FM
2: 92.9. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dúpẹ́ fún ọlọ́run ọba orúkọ tèmi náà láti mọ́ Abdulgani Adébá igi gbangba ọba tó tó ní kí ojúmọ̀ tèmi kọ́ mọ́ wa òpin ọ̀sẹ̀ láwa yìí ọjọ́ àṣẹ ní òpin ọ̀sẹ̀ rere fún wa. Ọlá nẹ́bi lọ́dọ̀ ọlọ́run ọ̀là láìlá ìlàlá kórè àtàlejò àtọkùnrin àtọbìnrin mọ̀jà gúrò bànújẹ́ lórí wa àtàwọn tó wà ní àbúrò ni àtàwọn tó wà lẹ́ni. Jẹ́ ká gbúrò ara wọn ọ̀rọ̀ pẹ̀lú àṣà àtàgbàrà ọlọ́run ilẹ̀ tó ní tí wọ́n báyìí àmọ̀ jáde àwọn mí alẹ́ wọn mọ̀ sinmi ẹni tí ń sinmi lé àgbákò ní gbé báyìí lò ẹni tí ń já jíjẹ fún mi lọ ọlọ́run ọba kò ní jọ pàdé àdánwò ire ojú ọ̀nà ọlọ́sà ṣífẹ́ni kọ̀ọ̀kan wa ká wá gbìyànjú ká dákun ká ṣe dáadáa ká dẹ̀ gbìyànjú ká tọ́jú ẹbí ká tọ́jú ilé ká tọ́jú ara wítẹ̀ǹdì káwọn ọmọ orí ọkọ mọmọ ẹgbẹ ń bọ ọlọrun ó ṣe níwọrùn ọba tó ní ìrọrùn rẹ yóò fi kárí ẹni kọkàn ilé ọba tó ṣe dáadáa jù báyìí lọ ọlọlá ìlàlá orúkọ tèmi ni alhaji imam abdulgani adébáyọ igi gbangba adigunṣana ayatollah ahmadu islam state of nigeria arawasi àgbà fún ìmọ àgbà gbogbo olújọṣà tẹdó fún ìlérè lagos assalamu alaykum wa rahmatullahi wa
1: barakatuh. Band FM
2: 92.9.
1: Band FM
2: 92.9.
3: Àpò ojúmọ́ ìwúlò òní yóò wáyé látẹnu èmi ọmọ ní olóyè pátá ọ̀dẹ́gbẹ́ ìdò láti ìjíròrò ní mọ̀ṣin. Ogun ifá ìjọba ìlábẹ́bíbára wa sọ̀rọ̀ lónìí o. Ètùmọ̀lẹ̀ má gbàdọ́mọ́ ra tọ́mọ́tọ́mọ́. Àpò obìnrin sọ̀rọ̀ àná ó lóun orí ọkọ. Bábá gbà wà lọ́wọ́ ọ̀gá aṣẹ́ wọn padà á gbọ́ wọn ṣẹ́ ni o. Bí Ètùmọ̀lẹ̀ bá gbé ìwà lọ́wọ́ aṣẹ́ lọ́wọ́ ṣe padà á dọ̀gá. Iléeṣẹ́ báńkì ẹgbẹ̀rún ìrùmọ̀lù nígbà owó wa ní tọmọtọmọ o. Ọ̀nà mi là ní bí ìwà bá ń lo ènìyàn. Ìwà máa parí olúwa rẹ̀ lónìí òun. Adébáwọ̀ ọ̀nà mi là nígbà bá ń wá ìwà kiri. Ọ̀nà mi là wà wá délé amára ó wà délé ajé o. Ó wà délé àwọn náà bó àga wọn pé bàbá kílẹ̀. Báwo ó ní ìwà nínú ó bá wọ ìwà. Ẹni láyà tí ó bá aya ráyà ẹni bímọ tí ó ní wọ ọmọ ọlọ́mọ. Ìwà ìwà là ń wá o ìwà ètùmọ̀ bá àmọ̀ má gba ìwà lọ́wọ́ wa bàbá gba ìwà lọ́wọ́ ẹ̀ lágbàgbọ́ tó ń tọ̀ ń yòó wù kó ní lọ́jẹ́ gbogbo rẹ̀ bàjẹ́ gbogbo ìwé olùgbọ́ mi lónìí ibi tá ibi ń tajà ìwà tí ń bọ́ mọ́ èèyàn lọ́wọ́ láwọn fi bí pé wọ́n ń kó ìra ẹni bá ní wọn ò lè bá ṣe mọ́ ò lè bá rájà wọn ò lè rán mọ́ bá wọn ò lè bá ń lò pẹ̀lú ti ṣì wà ìfọ́lá àánú rẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀lẹ̀ òní tó lọ́wọ́ ti yé tọmọtọmọ o ìmọ̀lẹ̀ òní dẹ́ta ìfọ̀ ìfọ́lá àánú wa o ayé òní kó ìra wa o tọ́wọ́ ìlé èrè bẹ́ta lẹ́nu tó ṣèwúre tòní ẹ sọ fún ọ̀tẹ̀mí ọmọ yín olóyè pátá ọ̀dẹ́ àgékù ojo wọn láti ìdí òru ní mo ṣe ẹtùmọ̀lẹ̀ onígbàwọ̀ lọ́wọ́ tọmọtọmọ o àṣẹ.
1: Band FM

0: 297
1: Deposit Station de Miriam.
2: Junction.
1: King Debbie.
2: Lori 070

0: مع التتليق مع السلام.
1: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Papadio, that's in the Quran, Kiratus, Sulan, was a love. I was going to show you today. I'm going to call our banner, which will allow you to lead the first only Yoko, or Bow of Lagos. See, a lot of names are being to you. Call over our Parasita, and go over our Parasita, Linda, who will do everything you often do. Call of us for the Babija, or no, Lahana or Porta, Ina, Vinaya, and you are Zoo. I'll put away. Call the king, I could have been okay. If I ban it, Alafia, get over Joba, be a player, a coat. If you have a tell, I will go to go to you. That will be no salah who did to one who was there. No, you call about one of voted to one of one in the era. Habdra says, Salah who did. No, you go to me, no. Shake your book of the law. And I mean, that look on the boom bar. What it will be, and you are Bismillah Shake.
2: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
1: Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Many on Tabaru, only I walk with your cougar. I wash you call to a camel to the moon. Tiafe, Kiro, but she's a push, but a push to put to a good bad job to our war. Shamma, Baba, only what you say for the people to go. No, you should buy. And dear, we do couldn't. Quasi pay a world be, but she told at Betsy, but a basin dear. No, it's a bad old bull like your other. Kila ohun to ye ka moju to awon kini igba irun wa je kini to bi awon asise awon kan ti awon nkan lati mo ma yan fun wa ni ni insha Allah ko ba sara ise de irorun fun wa ko ba si je ko je ibale jo abure fun awon to ni ebe ti to gbo lai ati jo gbo ki awon bismillah ya she awon wa se wu e ka moju to ni o ta ba fe ki irun wa ko ba je e je bi se olori to ba gbo yi
2: الحمد لله ثم الصلاة والسلام على خير الأنام سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. أتقبل لكم سيم.
1: الحمد لله.
2: أتقبل الحمد لله
1: رب العالمين.
2: النبي صلى الله عليه وسلم ورسوله الحمد لله. يتجولوري لبوري الدعاء تيان شفلون أبا ونكما أتقبل. تقول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا إن الصلاة تنهى عن الفحشاء والمنكر بجا جيسي صفائك بي أتاسي كويرو أتي ما كيرو دادا إما قبائي وا الفحشاء لويني بابوتي يباتي نجا مقباني لويني كيرو كيرو كن تيوشي تما دوميما أمو أبرواتي وايشي كونوكو نعم ẹyin okun o le ma kirun dede ko si je pe o saburu ẹyin ko le ma kirun dede ke se wa kun owo e ẹyin ko nje nto ma kirun bo se ko ko wa je nto je pe gbeyin gan e tun awo na o se se to le le fa to je pe eyan kan si wa to kirun dada but n to je awon aburu gogila gogila se po lowo e a se se ni yo ba ni ka se bo se se Lalata ko wa fun irun ko ni wa ta ba tele gba o ma je mi to e ka tele lori irun ma je ma koko ta won fa ma sa ba so lori irun we alfahamu kafiyatu salat ma je ma ko ka te ko mo pe irun ta te ke bo la se nkina awon yo mo gba to si fe le ma je mu yo ori ka ru kon ki bo se wu ni awa ki tan ani bo le tin bo mu bo lati ma se la se na ni bo le wa ya ba ya le oti na ni ah ki o de ma je ki ko mo bo se ye ko kiun irun yo wa gba oti lowo Come on, she a cookie, who could keep a she a cookie dada. If you could be no yale, tetelo, messy, bumbang we were bajing, only one ballo. Dear, but your king, Robert's my king, dear, die die ama ju awon ile te won ile amo ti o ba ti ju ile ko ti mo pe ko mo awon eko ati nke won ta ba me ko ta ki ta fi nke won amo pe ni akoko olorun ba subhanahu wa ta'ala so fun pa a'udhu billahi minash shaitani rajim in suratul baqara olorun ba ni wa qul lillahi qanitin e ki on len to ma duro len to duro dede to fi opon si ni irun ati bere ni won lo mi ti wo bo ti we be lo ti Allahu akbar to fi yin bo je Allahu akbar ton bayi kojo ko nbere kojo pe mu nkan fonu ti ringi o tun mu kini kan te o ti lati bere na lo ti wo erun lati bere lo ti wo erun wala to develop mi ti iyin o fi ma se ise to ko se
1: la palara
2: la palara e o ti de ko irun bo se wo eyin lo wo ke lo wo egbe lo wo tun lo wo gbe lori irun ire ni verse ni mominil musallida arabe ni melo melo ni kirun kirun kirun ki wale sai lahu o si la da to ma gba ile ashur afi da tan ni da mewa ke wa kin wa kati marun ko wa ni o ye ko gba lada 50 nigbe igbe yin lada marun lo wa nbe wa gba marun le ni marun lo la marun lo gba ti wa fi ki gbogbo odun to ti gbogbo ego debi kankan ori idu lati kin anabi son li qaiman e kin len ti kin to ma du to ma mu wa joko kin pe fa ilam yesterday eyin lo du wa ni ibi joko lo du wa ni temi o fi wa le du ko joko kin fa ilam yesterday eyin kan to wa le debi to je pe gba won egungun ta fi njo ko na tun le dun won ala jambi ro ni ba fun lati le kirun ma je mu lo ma mu wa ku ni bi kirun kirun ori do lati kirun ti o ba de si idi kan to mu pataki wa eyin le do ko ma ro gboku abi ko ma fun won musia abi ko ma fun gbe ko so o ka re mi jare ko ko ma re lasan o ti o ba si awujare to mu na doko agbodo kin leyin ti ko duro awon ise ase kan yen e ba rawon yen gangan to duro lo ti bere eyi o mo mo na de ni bo se ra mi lorun ni e ko re lorun o to to wa ni waju ijoba olori ba ilu kan eh ijoba ilu kan to wa ju e bo se are ilu wa ni wa do si waju wa be ro gogo bayi o mo ko ti o to wa gba le won ti bo
1: awon ko alaga agbele
2: alaga be local government to wa maju won wa ni de gbe ti bakan bakan bakan awon ya do di kini bi ologun ni a do daada ni wa jolo ma ta ma fe kirun ni ma je ma akoko ni ti e ba ti le du si be ko se kirun ko ma pe irun ada e ti dipo yen ilo ma si se al jahratu bi niyya ile po o wo pada na papa nle yoruba wa
1: al jahratu bi niyya
2: eh ma gbe un soke ni to nsaniyan a fe kirun wa te o meje ji bayi allahumma inni nawaitu farida salata zuri ikiti bayi ko to se to imam ti ka fa ti ati
1: ti
2: o fe kema group ati asha ti to ma bwale kini ka wa pese kale fun yin e sa dana kan kin je inshallah te ba ti le so be aniyan ti duro niyan te ba di masha special wala tan ke la se akan bon so kini allahu akbar at talaffuz bi niyyati al bid'a ima aso jade allahumma ini adada le ni ko sinu esin wa gbogbo tin je ibada leyin pe eyan fe lo se hajj wa de miqat imara lo fe lo se ni abi ajini aso nibe be to be lo se aji ifrot ajini kan lo kan lo kan fe lo se ko se mu rara rara be ojo ti agarafa oko ola ona lo nlo so lati be on de si ibugbe bayi o nlo si muna keji ni be nibe ari la baika allahumma hajjan ajini kan fe lo se ibe ni kan lati so en to se tamato pe ta ba se umara a si ni die o ba dojo kejo a se ma lo si muna iro ni be la baika la huma umaratan allah ba o umar mfe lo si bitan abi ti so ka so jade ni gbogbo to ko pata ni so jade mo ti ko mo eh ta baba wa na pe awon se bere lola awa ni awon ti ma bere lola ja da ni o kele ba ni ra da o
1: mo ko yo jo
2: mo ko na ra ra ra ra ra ani o pa ni awon to ti ro su alhamdulillah awon bere lola na ni e ta ke ma so jade eh awe o mo kan logbon ni wa logbon ni ko si nu si islam ke se ka ta ni ati pin lokan wa pa fe se al jahratu bi niyya kini ko si nu ẹ̀sìnwá tùdúpẹ́ ní bíi ìmìnàmì àmàlú
1: ìrìnàt
2: gbogbo iṣẹ́ ta fẹ́ ṣe pẹ̀lú àníyàn ni àníyàn ni àníyẹ tó kọ́bùlà lẹ àmàlú àníyẹ tí wọ́n síwájú ká tó máa ṣiṣẹ́ so àṣìṣe ni àṣìṣe ni inú àwọn àṣìṣe míì tó pẹ́ lómi ò tiẹ̀ nírun rárá láti ìgbà tó ti bẹ̀rẹ̀ sí máa kírun ó lálùwà ládáadáa wọn kò nírun òun ni kí ni o tẹ́rìkù takbíratu ihram wal iktifai bi kabirati ruku'i inda idrakil imam raki'an ẹlòmí fẹ́ ṣe takbíratu ihram aláwọ̀ akbar àkọ́kọ́ ìmọ̀mọ̀ ti ń kírun lọ bá àwọn mọ́ṣáláṣí aláwọ̀ akbar tó yẹ kó ṣe àkọ́kọ́ yẹn wọ́n á ń ta pọ̀ ìmà orí ìdúró ni àti máa ṣe ìmọ̀mọ̀ bá ti wà lórí nǹkan kó ti fẹ́ ìdíje tán torí pé láká tó kàn yín ni kò wá fẹ́
1: kò fà dáná ẹ
2: bó ṣe fẹ́ pàdánù ẹ tó wọ mọ́ṣáláṣí yẹn orí ìdúró náà wà sọ aláwọ̀ akbar
1: kò tó wà bá lọ́rùkù
2: kò lọ́rùkù báárẹ̀ lómi ó ti fẹ́ dé rùkù kan tó sọ aláwọ̀ akbar tó kàn bẹ̀rẹ̀ ni irú ẹni bẹ́ẹ̀ kò ní irun irun tó kéèyàn yẹn ó ṣeré ni kò ní sínú àkọọ́lẹ̀ rẹ kò ní sínú àkọọ́lẹ̀ tẹkpẹ́rẹ́ tó ṣèrán a ṣe lórí ìdúró ni pé aláwọ̀ akbar lẹ́ni tó ń dúró ṣé wàá rí tí mo bá ti wá wà lórí rùkù ta wá ṣe aláwọ̀ akbar yẹn aláwọ̀ akbar kan tá a sọ yẹn náà a gbé lọ sórí rùkù náà ni pé aláwọ̀ akbar lórí ìdúró akọ̀lọ̀ rùkù lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni kì í ṣe dandan ká sọ pé aláwọ̀ akbar àkọ́kọ́ ká tó ṣe sọ aláwọ̀ akbar lẹ́ẹ̀kejì lọ́ba ìmọ̀mù ní ojú rùkù ẹ̀yọ̀ kan tá a sọ yẹn aláwọ̀ akbar kakọ̀mọ́ lọ rùkù náà ni àmọ́ orí ìdúró láti gbọ́dọ̀ sọ abu zalik tó bá ti jìnnà sí yẹn tẹ́nìyẹn ò ṣe tó kù fún yẹn tí ò ṣe lórí ìdúró yẹn kò ní ìrùn yẹn ni tó bá jẹ́ rákà mẹ́rin orí àkọ́kọ́ ló ti wá ṣe lórí rùkù yẹn kò ní ìrùn ni tó pé anábì sọlọ alayhi wasalam ó yẹ ká mọ pé mafatihu sola atuhuri ohun tá a fi wọ nírun òun náà ni kí ni o òun náà ni ìmọ̀ra wàtẹkìrìmù ha àtẹkọbíru nítorí jẹ́ àpọ́nlé ìrùn gangan òun náà ni kí ni o aláhu akbar wàtàlílù ha àtẹsílìmù ohun tó fi ṣe ìparí ìrùn ni pé a ṣe òun náà ni kí ni o assalamu alaykum wa rahmatulah assalamu alaykum wa rahmatulahi abi assalamu alaykum sẹgbẹ ọtún abi kani assalamu alaykum wa rahmatulahi wa barakatuh sẹgbẹ alaafiya ẹgbẹ ọtún kawa ṣe assalamu alaykum nìkan sẹgbẹ alaafiya mẹtẹta òní ọba mu nínú àwọn àṣe tí àwọn yẹn máa ń ṣe lẹyìn mẹtẹta tá a dẹkọ yìí ni kí ni yìí máa ṣe tẹfikínì ọbàdàn alḥuruf yìí máa ju àwọn aráàfi kọọkan gbólóhùn kankan kalẹ ní orí surat al-fatiha fatiha ò ṣe ìṣèjọba fi ṣeré o alijanna ẹ ni fatiha wa mbẹ torí pé anabi sọlọ alayhi wa sallam ó ní ìmáka suratu fatiha lórí irun ní kírun ní raka méjì ṣubú yìí mẹ́rin zuri àti asiri mẹ́tẹ̀ẹ̀ta magribi mẹ́rin suratu aisha ìmáka ó ní ọ̀ràn ọ̀ràn ni anabi sọlọ alayhi wa sallam ni lásọlọ ata lima lam yakra a bí fatiha tilikita tó bá ti ka fatiha ò ní o. Rákàtà ṣe àṣìṣe tá a ka fatiha ààyò yẹn kò lórí ọ̀hún àwa mú rákà mí ìwà láti ka fatiha ni torí náà ká lọ́kọ́ bá ṣe ń ka fatiha dáadáa o bóyá ò mọ̀ kankan ó gbọ́dọ̀ mọ suratu fatiha ọ̀rọ̀ mọ suratu fatiha náà ó gbọ́dọ̀ máa rọ kí irun lẹ́yìn ìmọ̀ọ́mù ọ̀rọ̀ yẹn ni láti bẹ̀rẹ̀ dípò níparí fatiha ti mọ̀ọ́mù ti gbé tiẹ̀ ní ìtọ́ni ìrẹ̀jọ pípẹ́ suratul fatiha ṣiṣẹ́ dáadáa èyí gbọ́dọ̀ sọ pé bisimilahi rahmanir rahim alhamdulilahi agbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ alhamdulilahi ni rọ́bìlì alami kì í ṣe rọ́bìlì alami ló àfàkàn gbà pé gbọ́dọ̀ yẹn ṣe wọlé rọ́bìlì alami arrahmani arrahim maliki yaumidin àbí maliki yaumidin a ní sọ pé múlíkù yaumidin maliki yaumidin àbí maliki yaumidin ibi tó wá lágbára jù sí lọ́dọ̀ wa pápá lè yorùbá òní ni wọ́n pe ìhídìnà síròtò mùsítẹ́kìm kí wọ́n pè ní sèyídìnà àbí sèyídìnà àbí ìhídìnà gbogbogbò lóye kò dá o ìhídìnà síròtò mùsítẹ́kìm ọ̀nà pípẹ́ kan yẹn ọ̀nà pípẹ́ kejì ìhídìnà síròtò mùsítẹ́kìm ìpè kí ni kẹta ìhídìnà síròtò mùsítẹ́kìm mẹ́tẹ̀ẹ̀ta lólo síròtò sirata ana kì í ṣe sèyídìnà àbí ìhìndìnà lára o sirata mustakim ìhìndìnà sirata mustakim sirata zirata sirata lazina an amta aleyhi kò ṣe ani amtu ani amta tí ìwọ tó yọnu sí kì í ṣe ani amtu tí èmi yọnu sí aleyhi gbáìrì màgùdùbì kì í ṣe gáàrì màngàlùbì ẹ jẹ́ ká mọ́ dáadáa o màgùdùbì àwọn tó gbẹ̀bínú lé lórí. Mangalubi àwọn tí ó ṣẹ́gun gbọ́lọ́ tọ́nà gbọ́lọ́ ní ká bá ọlọ́run bá lọ gẹ́rù ní màkútùbẹ̀ àríkìmú wọn náà tọ́ọ̀ lẹ́nà àmì kò ṣe wàlálùláàlẹ́nà kò ní túmọ̀ wàlá dọ́ọ̀lẹ́ àbáwọn tí ń sọnù inú àṣìṣe táwọn ètò máa ṣe lórí orin àkọ́tọ́kù fi ọkọ̀ rẹ̀ ì máa wà lórí rọ̀kùnrùn tẹ máa rẹ́ lòmíì orí ẹ̀gán fẹ́ lè máa débi orúnkún kò sí lórí okùn n tánàbí ni ká ṣe ni pé ká ṣe rùkú tí ẹ̀yìn yẹn ta pẹrẹsẹ ta bá gbé ìgò sí wa lẹ́yìn kó má jábọ̀ ẹ̀gán fẹ́ lè máa débi orúnkún kò sí lórí okùn n tánàbí ni ká ṣe ni pé ká ṣe rùkú tí ẹ̀yìn yẹn ta pẹrẹsẹ ta bá gbé ìgò sí wa lẹ́yìn kó má jábọ̀ ọba ti ní kápá ta bá gbé ìgò sí wa lẹ́yìn kó má jábọ̀ tánà fẹ́ ká ṣe nìyẹn kó lọ pẹrẹsẹ ni tá a bá ní kápá ta bá ṣe ṣe sí nà àmọ́ ta bá ń gbìyànjú tá à ń ṣe bẹ́ẹ̀ ìrún máa pé láda sí wa lórí irun ni alábi sọlọ náà àìlèhi ọsàn àwọn aṣá ní ọdẹlá tọ́nà àníhà ó ní rúkún ìnàbí yẹ sọlọ náà àìlèhi ọsàn lẹ́nu fọ́ọ̀t wàkànà ìdá àárọ̀ kàá tánà yìí bá ṣe rúkún láàmì yóò ṣe kó sọ̀rọ̀ ṣẹ̀hú wọlá mi sọ wíbùhú wọlá kí báyìí náà zálẹ̀ anábì ò ní gbórí sókè jù tó bá rùkún bẹ́ẹ̀ kò ní gbé sílẹ̀ jù àárín méjèèjì ló máa wà sọlọ
1: lọ́wọ́
2: sàlám kàwé náà gẹ́gẹ́ bí àwọn tí a múra sí lórí rùkún nínú àṣìṣe adúmù tó máa ní iná fi rùkún àì ní má máa fara balẹ̀ lẹ́ni tó rùkún ẹlòmí gbèsè dé rùkún sórí àpò ti dìde lórí ikú ṣọ́kí náà lé ẹ̀ náà tó ti wà lórí ikú yẹn wàá dó síbẹ̀ wàá ṣe kí ni o subhana rabbiya al-azim subhana rabbiya al-azim ó kéré jù a ṣe méjì sí mẹ́ta a farabalẹ̀ a ṣe àtúmọ̀ ní iná ẹ máa farabalẹ̀ dáadáa lórí ẹ̀ mu àwọn mi ò farabalẹ̀ nínú àwọn àṣeyun nígbà táwọn lórí ikú àwa dìde adúmọ̀lẹ̀ ọ̀tìdáà ló bá dàrú kẹ́ ẹ̀ ṣe bá dàrú kọ́ ẹ̀ nínú ọ̀rọ̀ kọ́ ẹ̀ nígbà téèyàn dìde lórí ọ̀rọ̀ kọ́ ẹ̀ látòrí bí ṣe dìde lórí ikú náà ló ṣe lọ sílẹ̀ ẹlòmíì gan látòrí ikú ló ti lọ sálẹ̀ ẹ gbogbo eléyìí àṣìṣe ni o a dìde ni látòrí ọ̀rọ̀ kọ́ ẹ̀ àwa dóbi fẹ́ bi aya ìṣẹ́jú aya bi méjì mẹ́ta mẹ́rin ká tó wá sí kí n ká tó sọ a sọ sẹ́mi aláwọ̀ lọ́mọdé hamida a fi dìde lórí ìdúró yẹn láti wá sọ rabbana wa lakal hamd aw rabbana lakal hamd ká tó máa la farabalẹ̀ kírun a farabalẹ̀ kírun ẹ má dìjú pé látòrí ọ̀rọ̀ kọ́ àti lọ́sàlẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn àṣìṣe nígbà tá a wá dé orí sujud àkọ́tọ́hún fi àṣìṣojúdi àdìmẹ́túmọ̀ ní ìnáfi sujud àwọn kájúkájú náà àṣìṣe kan lórí sujud ẹlòmíì bó ṣe lórí sujud tó forí kalẹ̀ báyìí náà ló ń gbórí dìde ló jẹsẹkẹsẹ nígbà tó rí ń jó àbí ilẹ̀ ń jó lórí àbí ojú ń kan eléyìí àṣìṣe ni o tába ti dórí rọ̀kọ́rùn àfarabalẹ̀ tába dé sujud náà àṣẹ kí ni o àfarabalẹ̀ náà ni àfarabalẹ̀ àdẹ sọ subhana rabbiya al-a'la fakhsirli subhana rabbiya al-a'la fakhsir ẹ máa gbàgbé orí sujud yẹn lànà bí ni ọlọ́run bá ti ń gbàdúrà jù tó ń lásán lójú sọ àlẹ́ tún fi àwọn àdúrà mi sí. Ina duwata ne fi sun duwata na bi ko

tu radio a fait des veillants. A pate de oku fofo agbede amo wi ohun to ba jora won la wa bi ni won ara won ile ise radio ti wa awon eyan to dan to dalenu da lo ni pede ifaso wa ko amejeje 92.9 awara pede kinu elede okun to ba gbo bo sausa la ba so ko ni sipa sipa yo awala gba ni bi ka so didun lede igbo ọgá ni wọ́n nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe léde èyí ò bá pọ́n mẹ́lẹ́ níbi ká má fi gbogbo ọyọ̀ nínú èdè gbogbo lọ fi já síwájú wọn abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lẹ́sùn lọ́yẹ́ bẹ́ẹ̀ bond fm 92.9 ìfẹsọwọ́pọ̀ rédíò àmì ìjìnjìn tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní ń bẹ ìfẹsọwọ́pọ̀ àmì ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjìnlẹ̀ ọ̀rọ̀.

gbogbo olólùfẹ́ tó wà ètò yín ojúmọ́ rẹ̀ tí lè ṣe bond fm 92.9 ó kárí àgbàláyé mo fi máa ń sọ pé rédíò nàìjíríà ló ti ń là náà bọ àná yẹ wá wákà náà ni kí o mọ̀ fún òtún kan a sì tún lo ní ìbọn òní mọ́ dá róbìlì àlàmìnà ọbẹ̀ ẹ̀dá róbìlì àlàmìnà ọba tó nílé ayé bond fm ló sì tún bọ wá lọ́la bond fm ló sì tún bọ wá lọ́la tá ń fi òjàn débi pé kó o yó ọmọ ìyá ẹlẹ́kọ̀ ọmọ ọmọ yó ọmọ ìyá ẹlẹ́sẹ̀ tẹni pé mọ́kò lórí afẹ́fẹ́ wọ́n mọ́ gíráàfù ẹ̀ mọ́ wa lọ́wọ́ èèyàn fẹ́ ní fọ́rọ̀ nígbà kan àfikọ́bọ ọlọ́run kò sànú ẹ̀ dá sóré fún wa ní ìgbà tí ó yẹ wá sóré fún wa ní ìgbà tí ó wù wá mọ̀jẹ́ àkúkọ́ ọlọ́run tó gbàdúrà wa ta ló bá mi lálejò ta ló wá kí mi lórí ojúmọ́ rẹ̀ sátidé ti àbámẹ́ta ẹ̀sìn mọ́jẹ́ àgbàgbé rédíò nàìjíríà monday tuesday wednesday thursday friday títí di sátidé ní ojúmọ́ rẹ̀ ní ojoojúmọ́ ta bá ti mọ́ àwọn àdúrà àti gbọǹkan ta mọ̀ tán ìyókù àfilẹ̀ fún rédíò tó kù ọjọ́ kẹta oṣù kẹwàá sátidé àkọ́kọ́ nínú oṣù tuntun oṣù kẹwàá náà jẹ́ pa wà yìí o àwọn afá wa àwọn ìmáàmù wa sheik yakubu àbábúláì láìgbàgbé afá mutiulai oyedokun wọ́n tún wo kàlẹ́ńdà ojú ọ̀run wípé bí n bá ṣe pé ní ẹgbàá o wọ́n ní ọjọ́ kọkànlélógún kì í jàgbìmọ̀ rabi taani ẹ bá ń lò bẹ́ẹ̀ 1448 àdúrà wa yóò gbà ilé kọ̀ọ̀nà kún àdúpẹ́ ètò kọ̀ọ̀kan olóòtú kọ̀ọ̀kan ni àbúrò mi náà gbìyànjú làtífàtù olólùwò ògùn náìkè ìdílé wọ ọmọ bíbí ìlú ìbàdàn kò sí bàrúfù ìbàdàn torí àyẹn sẹniṣẹdẹ gbogbo ẹlẹ́gbọ̀nà ara wọn ni àbúrò mi náà lé mọ́tò sàdé àmúkíọ adéfẹ́mi òjìkùtù ict ọ́fíìsì àwọn náà àmúkíọ agbára òsè lówó ẹ̀jìn ajẹ́jẹ́ lówó yàrá agbára nínú mi fúnmọ́ dùn fáwọn ẹjíníà wa ni wọn ọkàn ìjókòó ka yàrá agbára wọn mọ̀ ọ́ lọ wọn mọ̀ ọ́ bọ̀ bó ni sọ́láù sójáde fúnṣe kó jáde àkìyàn àwọn mẹgáàdì wa náà àkóso tuntun cso chief security níjẹ́bẹ̀ mo kàn yan kíní yẹn ni mo pàrọ̀ jẹrẹ ni o àyìnlá ọlọ́wọ́ àìsí kò kóńdó security ò ní bá wa o bí gbogbo tó bá báyàn lè jẹ́ kàtọ́ ọba ló po fẹ́ǹsì bọ́ọ̀bọ̀ sọ́wọ́ ajá wíìtì ọ̀bọ̀ sọ́wọ́ síkọ́rìtì ìwé náà wọnú ara wọn ni book of dress guitar palili bass ẹ máa túmọ̀ yẹn láàrin ara yìí ó túmọ̀ rẹ̀ tó bá mi lálejò oṣù tuntun ni oṣù tuntun lọ́rán mi ń sẹ̀ gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ǹpọ̀n mákẹ́tì sí àkẹ́sì mo dúpọ̀ bá wa ó kẹnu ẹ̀dùnkọ́ fọlọ́ adúpẹ́ àbẹ́ ẹ̀kọ́ ni ìmáàmù ọ̀kálà wa látàbí ìgbọ̀n pátápátá náà ni mo kí tẹ́jọ́ pẹ́ fi ètò ìsọ àti pásítọ̀ julius ọ̀pàbọ́lá ẹ̀kọ́ àdúrà torí pé máa gbà síta ojúmọ́ rí tó bá mi lálejò náà ní oṣù tuntun ọ̀ràn mi sí yín o kò ń kálukú wá sàfikún tiẹ̀ oṣù tuntun ni ẹni tí a lè mú ọlọ́run ọba làáfi fún oṣù tuntun tá a wà yìí ọlọ́run ọba lòun yóò ṣe nǹkan rere fọ́ọ̀mù èèyàn ẹnìkan lòun ò ní lọ́wọ́ níbẹ̀ síta ọlọ́run ni ó sẹni àbí téèyàn tọ́ lọ́run ni oṣù tuntun oṣù púpọ̀ lọ́rọ̀ o èèyàn ló ń kánjú ọlọ́run ọba mi kò rebi kan èèyàn ló ń kánjú ọlọ́run ọba mi kò rebi kan ọlọ́run ọba ló ń dájọ́ àfihàn pẹran ra nǹkan tí oṣù tuntun rán mi sí láàárọ̀ ènìyàn mi ò ní sọ̀rọ̀ pọ̀ torí nba lágbà kọjá national broadcasting academy kò sí pédepède kò sí sọ̀rọ̀sọ̀rọ̀ kò sí akọ̀ròyìn oníròyìn kọ́dà kó jẹ́ marketing officer ultimate marketing officer ọgbà nba kọjá kó jó olóòtú lóru àti ẹ̀fẹ́ ká kọ́dà kó jó onímọ̀ ẹ̀rọ
e gboro gbale we wa koja MBA National Broadcasting Academy akomona wa signpost wa odule kini toni halegbe okuna ade kule fabi lagbole ijoba o wa gboro koja loju de oba komo ki oba o landlord agboro ma bo ogbe na wonu ara won ni labbe oda yin abade yemi luwa segun luwa to yajasa alaside wan gbogbo loba loba nile awori ka fota ni mo ki o papa julo alaga agbo fun ti awon loba loba de ipinle eko yi baba wo ba ti beko oba luwan lai baba tunde akulu luwe ko

dúkìá lára mo kájẹrò mo kọ́rọ̀ gún àga o gbogbo ẹ̀yìn ọkùnrin ọ̀rọ̀ yìí ló jẹ mí lógún mo tún dé sí yín lọ́rùn bí jigun àkàlà kí ló dé lálẹ́dì lókún gbogbo èkó ikú ọwọ́ ọwọ́ ọlọ́májọ́ fi pàwọ́ ọkùnrin abala aerobics exercise lawa yika to lo sori papa bond fm 92.9 stable of radio nigeria ama ma de die die latari awon shurutu kan awon ofin kan gbogbo ta mu wa fun wa lose ose awon ti won janfani en janfani e won pe mi gbogbo igba won sadua ama ma ma fi owon ofin kan to ori awon ti won fi kini ohun je ogo tarata Bọ́lọ́run ṣe bún àwa làwa ṣe ń jùúlẹ̀. Kò sí ohun tá a mú wáyé kò sí ohun tá a mú lọ ọ̀run. Ìbélédùà ló fún wa léwí àtegbò. Lábẹ́ bó ti lè ń kórí ẹkọ̀ bá bá máa fi àwọn géèjì sí gbogbo tí ń bá ti ń fún yín tó jọmọ́ ti omi gáàsì ní kẹ́ máa fi lò ó kó lè bá ní mẹ́ṣọ́mẹ́ǹtì. Ṣé ẹ ti gbọ́? Àníṣòro ṣe o. Lẹ́ṣẹ̀ Bond FM láwà 92.9 stable of radio Nigeria. Ibo mò ń lọ láàárọ̀ tèmi gẹ́gẹ́ bí eré ìdárayá wa ń gbogbo ìgbà. Òjò ti rọ̀ a máa tura lágbára ti Ọlọ́run. Ẹ bá láǹfààní àti dìdenu yàrá yín, ó yẹ ẹyan bí ológun kẹrin wàṣàwàṣà. Mo ti sọ lọ́sẹ̀ tó kọjá pé èsì ò gbọ́dọ̀ pọ̀ jù. Mo sọ fẹ̀yìn arúgbó fẹ̀yìn àgbàlagbà kò gbọ́dọ̀ pọ̀ jù. Gbogbo ojú ò jẹ́ kí ara yín máa warm gbogbo ìgbà ni kẹ́ ẹ máa ṣe kó máa warm. Omi yín kó máa warm, omi tẹ́ máa fi wẹ̀ kó máa warm, èyí tẹ́ máa mu náà kó máa warm. Nǹkan tó tutù ẹ má rìn ń bèbè rẹ̀. Tẹ́ ẹ bá ti lé 40, 50, 60, 70, 80 years dákun torí tọlọ́run. Gbohun tó bá ti ń jẹ́ tútù jù ẹ má jẹ́ ó pọ̀ jù láàgọ́ ara. Àwọn àmọ̀ràn tá a máa ń fúnra wa lọ́sẹ̀ ọ̀sẹ̀ nìyẹn. Ibi tí mo wá ń lọ láàárọ̀ tòní ẹkún a máa gbọ̀n mi ti bá ráyé ọkùnrin lọ́wọ́ alẹ́ tó dìdàkudà. Ó mà ṣe o. Ọkùnrin, ẹni bá ro status mi gbogbo ìgbà ní WhatsApp mi yóò máa rí pé ọ̀rọ̀ ọkùnrin jẹ mí lógún. Bó ṣe máa ń sọ àǹfààní owó fún ìgbésí ayé ọkùnrin ni mo tún máa ń sọ ìlera ní ìgbésí ayé ọkùnrin. Ọkùnrin ò bá lówó ọjọ́ alẹ́ rẹ̀ yóò dìdàkudà yóò gbé abọ́mọ lọ rẹ̀ wà gàn yìí nítòsí ní ṣọ́ọ̀bù àbí kó máa rẹ̀ wà gàn yìí lágbólé ságbólé yóò jẹ ìjẹkújẹ ọmọ ọlọ́mọ ni ó padà máa ránṣẹ́ o. Alẹ́ ó mà ṣe o. Àánú ọkùnrin a máa ṣe mí bó bá ṣe wàhálà láàárọ̀ tó ṣe lọ́sàn-án bí ò bá mójútó ọjọ́ alẹ́ rẹ̀. Orí àárọ̀ òṣè pọ́n orí ọ̀sán òṣè pọ́n ṣó ti bẹ́ẹ̀ kalẹ́ ná. Ẹ tọ́jú ọmọ nítorí ọjọ́ alẹ́ ó dáa lóòótọ́ ìwọ náà tọ́jú ara rẹ bàbá nítorí ọjọ́ alẹ́ rẹ. Ọmọ ni bàbá lòmíì fi dìdàkudà. Ọmọ ni bàbá ò láṣọ lọ́rùn kò bẹ́gbẹ́ pé. Ọlọ́run má jọmọ wa jẹ́ òdájú ènìyàn tó bá tún dọjú alẹ́ àkàìmọye ọmọ ló jókòó sí ìlú òyìnbó ta ló máa tọ́jú bàbá Nàìjíríà tí ò bá tún wá lówó àdánwò défìtì náà déwu. Ẹ̀yin ọkùnrin ẹ má di gbogbo ọ̀rọ̀ mímú ní gbogbo ọjọ́ àbámẹ́ta o tọ́ ọ bá tà á. Ó yẹ ẹja rìn wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ká yan bí ológun nínú yàrá wa. Ẹja ṣe jogging díẹ̀ 1212 ká ṣe jogging 1212 ká ṣe jogging 1212 ká ṣe jogging 1212 ká ṣe jogging 1212 Yemishima 1212 Lip high Yemishima Wahid Isnan Salasa 1212

0: fish sa ba fi fata fi lanfani ati ma goke be ni kan ba lo fe je toto okun wa lo si ko olorun ba to gbe bond fm kale ngba ni idinu ti mo fi so pe agbodo ma dupe tori pe ah bawo ni ba se mo alaje otun ba de wale so bana balogun bi ki ba se ni pase eto yi baba to ye pe oko oha ni mo wa mi tin tin se agbase ti n gbore wa si to tin ki won loko oha
1: don so jiga won
0: ni ona ayegun ka to de odu opara ibe ni mo wa ti mo tin se agbase ti mo tin gbo ti wa si tin ki won baba na la wa jo njoko so stable kan ta jo njeun leni e ri pe olorun se olopolopo fun mi emi mo riri ori olorun gbe se aye mi o emi omo tin yin o olorun ko se olopolopo baba ibi fun ra won ni won dide wa mi wa ti won si n se atlef wa lori eto yi ta wa ni ru wa ti gba se pe olorun lo se be la se lati ma dupe lodo olorun baba lagba olorun ba tubo ni pe o e ni ku lai lai lagba olorun e ma mu wo no wo ni ino ni tan wo yin la se ba dupe po lowo yin o awa la saba na wa le omo balogun o oko bo la le bebi o e ni mo ra en baba oyin da o e pe fun lagba olorun a tubo ni pe o e se rin ku aduro ti wa oloye oye inu ga olesegun baba tunde gbogbo ayé mọ̀ wọ́n sí ariri mako àwọn ọ̀rẹ́ wọn tó jọ ṣe dẹ̀gbọ́n wa ń pè wọ́n ní ṣẹ́gun lọ́ọ̀yà wọ́n sì ní kẹ̀kẹ́ ṣẹ́gun lọ́ọ̀yà oníwàrà tí gbogbo àwọn tó jọ ṣe wá mọ̀ wọ́n sí gbórí ẹ̀ gbápá ẹ̀gbẹ́sẹ̀ gbégbọ́dẹ̀ owó bàbá dámì adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀ ló máa ń fún wa káàdì pé àwọn tí wọ́n bá kọrin tó bá tẹ́ wa lọ́rùn ka fun won ni kaadi baba ki lo de won jewo fun mi sugbon mo pe darudaju won mo riri orin ni boya na ti wa gbigba dara ku adari ani won ti fe gbe oju ati ko satara ri sugbon ti mo mo ni pe ore mi nu ni won je pelu sa sinu akoni ari aroyin won si mo riri orin dada gbogbo osusu na no ran wa lo pe keto e mo ba ku ko wa si odun kan ta tun wa se ti oni gbo si wa lapo baba ino ni tun wo yin o adupe po lowo yin a ma ri yin bawo Olorun ni pa leyin Olorun ni pe yin pa Baba wa engineer Peter to yin omo tosho small body big engine te ba n gbo omo tosho n be lo de ero de baba di ni pe to ba duro seyin iwo ki ye to ba n so fun won to ba n so fun to n fo gba pe iminu wa nbe e so ni tori pe Olorun fun ni agbara won si n lo lati ma fi gba awon eyan sile awon olu agbara ti won lati pe baya kan ma fi yeye abi ko ma fi tele omo eyan ba àwọn ń lo agbára wọn láti máa fi yọ mẹkúnnù kúrò nú ọ̀fìn ni ìdínú tọ́lọ́ fi ń wà pẹ̀lú wọn ọlọ́run sì nípa lẹ́yìn yín gbogbo ìgbà tẹ báyìí bàbá náà rí pé funfun ni torí pé inú wọn funfun ọkàn wọn funfun àwọn ní onínú funfun bí ẹ máa bìsàlẹ̀ ẹkùn bíi tákàdá torí pé ìwà wọn mọ fífi wọn sì fẹ́ nǹkan tó mọ́ nígbà gbogbo lọ́fàá tẹ fi rí wọn funfun ọmọ aráyé ò ní depo sáà láyé lágbára ọlọ́run àbá á tún máa rí lọ́tùnlọ́tùn láṣẹ tẹ bá ń gbọ́ fi la funfun bàtà funfun gbò ẹwù funfun ṣòkòtò funfun gbò bàbá ẹ pẹ fún wa lágbára ọlọ́run àbá wọn kábà wọn kàn ní kànyín àbùkù bá kábùkù ní kànyín iwájú lọláyọ máa ló ń gbọgbò àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o.
2: ọmọ tó ṣọ ń bẹ lóde ẹrù olè bàbá o.
0: Gbọ́ta lọ jẹ́ kòkò àrúgbó èmi kọ́ ló jẹ́ kòkò àrúgbó ọmọ tọ́ṣọ ló jẹ́ kòkò àrúgbó náà ní pa lórí bàbá àgbọ̀n ní pẹ́ láṣẹ ìgbàre àdúpẹ́ gan lọ́wọ́ yín o. Alhaji Prince ni onípe Johnson Vinti Lai Construction àwọn ni wọ́n jẹ́ akọ̀wé ètò ayẹyẹ fún àwọn àjọ ẹgbẹ́ onímọ́tò ẹ̀ka àtìkó èyí tá a mọ̀ sí NURTW Lagos State Council. Bàbá náà téèyàn bá rí wọn èèyàn ó rí àmì ìdánsáàkì ọmọ ọba lára wọn èèyàn ó ti mọ̀ pé ọmọ ọba ni wọn. Wọ́n wá ní àwọn kinní kan tí máa ń jọmí lójú òní pé kí èèyàn fi òótọ́ ọnu ṣiṣẹ́ kí èèyàn sì nífẹ̀ẹ́ èèyàn dénú dọ́kàn kí èèyàn tó wá láǹfààní tó wá rí àǹfààní kó tó wá lò fọmọ làkejì rẹ̀ abájọ tẹ́ ẹ̀ fi ń gba èsì lójoojúmọ́ lágbára ọlọ́run ọba títí lórí ogbó kùjẹ́kùjẹ́ ni wọ́n pè ní àgbà alágamọ wọn ni wọn ní kú ní màjèṣẹ́ àrí tí wọ́n bá fọ̀parìn kẹ́gẹ́rẹ́ ogbó owó kan gẹ̀ láṣẹ ìdúmàrè àárín pẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ alhaji ọtúnba alhaji prince dominique johnson Vinti Lai Construction àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ẹ ṣeun o evangelist bọ́lá odù bọ́lá gbogbo ayé mọ̀ wọ́n sí bọ́lá odù o ṣùgbọ́n èmi mọ̀ wọ́n sí bàbá olómi ọ̀fẹ́ nígbèrígbè àwọn ọjà alukó àwọn àjọ vgn tamọ̀ sí vigilante group of nigeria ẹ̀ṣẹ̀ wẹ̀kọ́ àdúró ti wà ní gbogbo ọjọ́ ní gbogbo ní gbogbo àsìkò sígbà tí wọ́n máa gbúrò wá tinú inú yóò ní bàjẹ́ láláì ọjọ́ ọjọ́bọ thursday nígbà tí òjò tó bẹ̀rẹ̀ sí ṣe ogun ti ara ogun kọ̀ tó lóhun ò lé tógun wá kọ̀ tí ò lè gbé nǹkan sẹ́nu tó yẹ pé ogun gan ò lè sọ̀rọ̀ mi tí ogun wà lọ́run la jp òkè ló ń ṣẹlẹ̀ ìgbà tí ogbó ni mo ti pe ganiya pé ló ń ṣẹlẹ̀ ganiya sọ wípé ó fẹ́ rẹ aradé owó ara yín o. mo ní bàbá tó ọlọ́run ní jọ rẹ gbogbo wa adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín inú wọn máa ń dùn sí wa ń gbọ̀ inú yóò ní bàjẹ́.

ètò tí Ọlọ́run ti ṣe lọ́jọ́ fún yọ tẹ̀yìn lọ́wọ́ lágbára Ọlọ́run ọba lágbára ire náà lójú ilé máa rí gbogbo ayé yín o ṣe wá rí gbogbo àwọn nǹkan tí ẹni lérò ọkàn ṣùgbọ́n kò tí wá sí mo ṣe ṣùgbọ́n bẹ lọ́kàn yẹn tún ro ìgbà tílẹ̀ tí wá mú okùn díẹ̀ kílẹ̀ mọ́ láàárọ̀ ẹ wá kàn tàjí ẹ wá ro kíní o ó wá sọ sí lọ́kàn kún pé kíní rè Ọlọ́run sọ fún pé mami kan o ti di ṣíṣe láṣẹ ìdúmọ̀ rẹ kò ní ju bẹ́ẹ̀ lọ bí iṣẹ́ mo ṣe rí nìyẹn sínú ẹ̀ bá just Bola Odu Bola Bola Odus bàbá olórí fẹ́ gbẹ̀rígbẹ̀ gbogbo alátìlẹyìn wa pátápátá àmàkì yín o ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àdúró ti wà lágbára ọlọ́ba ìní ò ní tan owó yín o gbogbo ilẹ̀ máa mọ̀ ọ́ ṣe o ẹ̀yin tá a wá dárúkọ àti ẹni tí a dárúkọ ẹ̀ mọ̀ra yín ẹ nífẹ̀ẹ́ ètò ìdẹnu ọlọ́ba ò ní padà lẹ́yìn yín ilé iṣẹ́ kan darapọ̀ mọ́ wa Kimas Fẹ́ńṣọ̀ ni wọ́n ń jẹ́ Kimas Fẹ́ńṣọ̀ ọ̀hún kí ni wọ́n ń ṣe ẹ̀yà Abel kí ni wọ́n pe Kimas Fẹ́ńṣọ̀ ń ṣe Gàdíátù o ti gbọ́ kókó onúwèrè ìròyìn láàárọ̀ kí ni Kimas Fẹ́ńṣọ̀ ń ṣe sagbọdọ sọ pé ẹdá kan mọ ọdà náà ohun tó ṣẹlẹ̀ ni pé tó bá ń sọ nípa àwọn alápàtà àgbàlódé kí máa ṣe ìṣọ̀lù oúnjẹ bẹ́ẹ̀ o alápàtà àgbàlódé ni pé ńgbà táwọn bá pẹrẹ wọn tán kì í ṣe pé wọn ó kó sórí igba wọn á wà níta ẹ máa lọ bá wọn rárá wọn ti pẹrẹ wọn á gbé káàkiri àwọn ọbùsọ wọn máa ta fún mi ní kílòkílò bí ìgbà tẹ́ẹ̀nra ṣíkì ní tẹ́ẹ̀nra tọ́kìrì tẹ́ẹ̀nra ẹja bẹ́ẹ̀ gẹlẹ́ ni ti kí máa ṣe ìṣọ̀ wọn ti wá wà káàkiri ní báyìí wọn ni wọn ti wà ní nọmba 69 Ijegun Road Car Wash Bus Stop ní ẹgbẹ́ ọjà Sọpẹ́ Food Canteen wọn ti wà ń bẹ̀ báyìí kí máa ṣe wọn ti láàárọ̀ yìí torí ọjọ́ ọjọ́ Wednesday àti ọjọ́ Saturday àbámẹ́ta ló máa ń pẹran láti aago mẹ́jọ àárọ̀ wọn ti wà ń bẹ̀ báyìí láàárọ̀ yìí gbogbo ẹni tó ń pẹ́ ẹ̀ ń wò pé kí la báwo la ṣe fẹ́ rí ẹran weekend rà pàápàá jùlọ ẹni ti wá ní agbègbè Ijegun Ìkọ̀tún Ìṣẹ́rí Ọ̀ṣun ẹran ojúlówó ẹran gidi màálùú ni àgbò ni ràkúnmí ni ògúnfe ni gbogbo ẹran tó yẹ pé ẹ nílò ẹ máa bọ̀ wá sí 69 Ìkọ̀tún Ìjegun Road Car Wash Bus Stop lẹ́gbẹ̀ẹ́ ọjà Sọpẹ́ Food Cart wọn bẹ̀ẹ́ bẹ̀ẹ́ báyìí bákan náà wọn wà ní olúléṣẹ́ wọn tó wà ní 15 Dísù Street ní Ìjegun Ìkọ̀tún wọn wà ní New Road Israel Afolabi Street Junction White Sand Ìṣẹ́rí Ọ̀ṣun wọn wà ní Ìtú Junction White Sand Ìṣẹ́rí Ọ̀ṣun bákan náà wọn wà ní Àga Junction Ìjẹ́dòdó Road ní Ìjẹ́dòdó wọn wà ní Ṣọlá Fúnmi Market 23 Rìsíkàtù Ọ̀pẹ́bí Street Fagbulẹ̀ Phase 3 ní Ìṣẹ́rí Lẹ́kọ̀ọ́ torí ìdí èyí gbogbo ẹ̀yin tí ẹ wò pé ẹran o báwo lẹ ṣe fẹ́ ran ẹ má mi kan ẹ máa bọ̀ wá sí Kimas Ventures ẹ láǹfààní láti gbádùn ẹran wọn àdúgbò pọ̀ lọ́wọ́ wọn pé àwọn náà dára wọn fẹ́ràn ètò wa yìí ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ọ̀dà náà gbogbo alágbèrè rà pátápátá gbogbo náà ládúpẹ́ lọ́wọ́ yìí o ìná ò ní tan owó yìí o ọlọ́run ọba ọlọ́jọ́ èní yóò máa bọ àdúró tì ń bẹ́ ṣe dúró tì wá ọlọ́run nípa lẹ́yìn gbogbo wa Bond FM 92.9 Radio First wa pọ̀tọ̀ kárí ayé àti ètò tí ẹ nífẹ̀ẹ́ ni ìrè ni tiwa ní iléeṣẹ́ Bond 92.9.

0: ẹkojúmọ́ lẹ́ẹ̀kan sí arambara rẹ̀ ló ń dé ṣe tí ìgbọ́ yín lórí ètò rẹ̀ ní tiwa láti lè ṣe bond fm 92.9 ganiat bello ashiru lóníròyìn yín nílùú massachusetts ní ọgbà tí wọ́n ti ń tọ́jú àwọn ẹranko ìjàpá kan ti bí ọmọ tó yà lára ọ̀tọ̀ nínú ọgbà náà gẹ́gẹ́ bí ìròyìn náà àwọn alákòóso ọgbà náà ṣàlàyé pé lásìkò tó fẹ́ bímọ náà ni wọ́n rọ̀gbà yí ká nítorí pé ó fẹ́ rí ìnira díẹ̀ láti rí bí lẹ́yìn rẹ̀yìn ta gbóhùn ìyá ta gbóhùn ọmọ ni wọ́n rí pé orí méjì lọmọ tí ìjàpá náà bí ní wọ́n jẹ́ kó di mímọ̀ pé ọdún márùn-ún sẹ́yìn irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ ní ìlú ọ̀hún bákan náà ni wọ́n ṣèlérí àti rí dájú pé ìtọ́jú tó pé yóò wà fún ìjàpá ọ̀hún títí di ọjọ́ ògbó nílùú nevada ni wọ́n ti tẹ́ pẹpẹ àríyá kan kalẹ̀ fún àwọn ajá ní ìlú ọ̀hún wọ́n jẹ́ kó di mímọ̀ pé lélọ́ọ̀ọ́dúnrún àwọn ajá tó kópa níbi àríyá náà tí wọ́n pè ní pool party fún àwọn ajá náà bákan náà ni àwọn tó ń rí sí ìṣẹ̀lẹ̀ mẹ́rin sọ pé kò fi bẹ́ẹ̀ sírú àpèjẹ bẹ́ẹ̀ fún àwọn ajá lọ́jọ́ tó ti pẹ́ èyí tí wọ́n fi kọ ayẹyẹ ọ̀hún sínú ìwé ìtàn àgbáyé báyìí nítorí pé gbogbo irúfẹ́ ayẹyẹ bẹ́ẹ̀ tí wọ́n bá ti ń ṣe ni wọn kì í fi bẹ́ẹ̀ rí àwọn akópa ṣùgbọ́n ti ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ ajá ni ó kópa níbi àríyá ọ̀hún àwọn olùdásílẹ̀ ayẹyẹ náà sì fi ẹ̀mí ìmoore hàn sí gbogbo àwọn ajá tí wọ́n wá síbi ayẹyẹ náà arambara ìròyìn tààrọ̀ ẹ̀kọ́ ni jù báyìí lọ lórí ètò ìròyìn tiwa ẹ ṣe tẹ̀ǹtẹ̀ ti tiwa ire o.
1: Ire man.

0: Kimas Ventures tó dára fi ṣàtìlọ àwọn oúnjẹ tá a jẹ. Kimas Ventures láti lè ráwọn ẹran tó dọ́ṣọ̀ tí kò lábàwọ̀n tó sì pójú owó rà o. Gbogbo ọjọ́ Wednesday àti Saturday ni Kimas Ventures máa ń pẹran tí wọ́n sì ń tà ní kílòkílò bẹ́ẹ̀ ṣe fẹ́ kó pọ̀ sí. Aago mẹ́jọ àárọ̀ kùtù hàì lẹ́ran Kimas Ventures ti máa ń délẹ̀ àwọn ẹran màálùú, ògúnfe, àgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀yin tèmi ní kọ̀tún. Kimas Ventures ti wà ní number 69 Ijegun Road Car Wash Bus Stop lẹ́gbẹ̀ẹ́ Jasope Food Canteen. Olú ilé-iṣẹ́ Kimas wà ní 15 Dísù Street Ijegun Ìkọ̀tún Lagos. Ẹ tún lè rí àwọn ẹran Kimas Ventures ní White Sand Ìṣẹ́rí Ọ̀ṣun Agaye Junction Ìjẹ́dòdó àti ní Ṣọlá Fúnmi Market 23 Rísíkàtù Òpẹ́bí Street Fagbélẹ̀ Phase 3 Ìṣẹ́rí Ọ̀ṣun Lagos. Telephone 0802-371-0843-0706-870-9955 pẹ̀lú Kimas Ventures. Wọ́n ra ọ̀pọ̀lọpọ̀ ẹran lówó pọ́kú.
1: VGN see something say something. Ẹni tó rí lè má pa, ẹni tó pa lè má mọ̀, ẹni tó mọ̀ lè má kún. Àgbàjọ wọn láti sọ̀yà, àjèjì ọwọ́ kò gbẹ́rù dórí. Àjọ fìjìláńtẹ́ púpọ̀ fún Nàìjíríà VGN ló ń ké sí gbogbo aráàlú pé kí ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn láti kásẹ̀ ìwà ọ̀daràn nílẹ̀. Tẹ́ ẹ bá ti rí kọ̀jọ̀kọ̀jọ̀ ládùúgbò yín èyí tó lè da omi àlàáfíà lóyún, ẹ pé kọ́ máa dáṣẹ̀ san Ògún Túndé tí wọ́n jẹ́ Commander VGN Lagos Command sórí 0802-352-7478 0806-620-3593 ẹ sì lè pe alūkkóró VGN Lagos Command Bola Odúz sórí 0803-436-3090 VGN see something say something olùkéde Comrade Bola Odúz Bola APA Bola Odúz láti gbẹ̀rígbẹ̀.

0: Not true. Yeyo Peter's 50 ml sachet not there among the ones with them ban. He not get alcohol. He did together with a capsule and bottle version for shop, supermarket, and pharmacy near you. Na Applet Company Nigeria Limited, they make them. Think yo-yo, think nature.
1: Ìdí ọ̀nà pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kúkú láàrin ọjọ́ tó ń bi sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú orílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó 2,200,000 to 2,300,000 ni kò tíì gba abẹ́rẹ́ àjẹsára kankan orílẹ̀-èdè Nàìjíríà.
2: Bẹ́ẹ̀ ni o, wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín láti orí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà ó pé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
1: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Àti fún àbẹ̀wò abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ó jọjọ egbò.
1: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún mẹ́sàn-án sókè wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá. Àsìsàn fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àtara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7777. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Health Care Development Agency.
4: Ilé ìfowópamọ́ Tax Bank pẹ̀lú ìfowópamọ́ ìgbìmọ̀ HAT orílẹ̀-èdè èyí ni National HAT Commission of Nigeria àti àwọn ìgbìmọ̀ alábòjútó ìrìnàjò àjò ìpínlẹ̀ ló fi tayọ̀tayọ̀ rán wa létí pé àyè sì ń bẹ síbẹ̀ fún ìkówójọ HAT ọdún 2027 yàrá má di èrò ẹ̀yìn fún HAT ọdún tí ń bọ̀ o pẹ̀lú àníyàn tó dára àti ìrànlọ́wọ́ àlá ìpinnu rẹ yóò yọrí sí rere bóyá oníbàárà wa ló jẹ́ tàbí bẹ́ẹ̀ kọ́ ìsinyìí lákòókò tí ó dára láti sí àjọ ìfowópamọ́ náà bẹ̀rẹ̀ sí fowópamọ́ ní díẹ̀díẹ̀ láti di kò rẹmú fún HAT ọdún tí ń bọ̀ àti àwọn ọdún tí ó tẹ̀lé pẹ̀lú sí àkáǹtì ìfowópamọ́ HAT Tax Bank lónìí pẹ̀lú àbẹ̀wò ní www.hatsavings.com bank.com tàbí gbogbo wa ní 070-08-25-2265 fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Tax Bank ìwọ nìkan láì fẹ́ wa o.

Ah, I'm going to go to the house.

0: writers, why that be?
1: Mm-hmm.
0: Ah, eh, mo,

0: tètè ìnáwó àti àlàálẹ̀ rẹ̀. Kúrọ́nà ìbófin mu IFO èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.pencom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng
1: Ẹpẹ́ CBN sórí 0707-338-4828 SEC sórí 0209-462-1168 àti 0916-772-3240 Olùkéde FSRCC.
2: Asana experience lẹ fẹ́ gbọ́.

0: Ìròyìn yálẹ̀ ta la mú wa fún yín láti lè ṣe Bond FM 92.9 tó kalẹ̀ sí onígbòǹgbò ìkẹjà àjẹ́ Lẹ́kọ̀ọ́ Abel Ọ̀jẹ̀túndé lóníròyìn. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣe ìgbàwọlé àwọn ọkọ̀ akérò tuntun kan tó jẹ́ pé kì í lo epo bẹntiró gáàsì ló ń lò àwọn ọkọ̀ akérò CNG electric buses gẹ́gẹ́ bí ìgbìyànjú wọn láti sọ ìgbòkègbodò ọkọ̀ di ìrọ̀rùn nípínlẹ̀ Èkó. Ní kété tí wọ́n ti gba àwọn ọkọ̀ èrò náà ni wọ́n ti pín fáwọn tí yóò máa lò ó lábẹ́ àkóso iléeṣẹ́ Lagos Metropolitan Area Transport Authority LAMATA ní ibùdókọ̀ BRT tó kalẹ̀ sí agbègbè Ketu nípínlẹ̀ Èkó. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò náà alákòóso ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ Èkó Olúwaṣeun Ọ̀ṣìyẹmí dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu fún ṣíṣe atọ́nà bí àwọn ọkọ̀ akérò CNG ṣe wáyé ní gbogbo ìpínlẹ̀ tó wà lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀ṣìyẹmí sọ pé ìgbésẹ̀ yìí wà lára àwọn ìgbìyànjú ìjọba láti mú kí ètò ìgbòkègbodò ọkọ̀ dìrọ̀rùn pátápátá káàkiri ní gbogbo Nàìjíríà. Àwọn olùkọ́ àtàwọn tí kì í ṣe olùkọ́ ní àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì ìpínlẹ̀ Èkó ni wọ́n ti gùn lé ìyanṣẹ́lódì látàrí àwọn àdéhùn kan láàrin àwọn pẹ̀lú ìjọba tí ìjọba kọ̀ láti múṣẹ. Àwọn òṣìṣẹ́ ọ̀hún lábẹ́ àkóso àwọn ìgbìmọ̀ òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga yunifásitì ìpínlẹ̀ Èkó ni wọ́n kéde ìpinnu wọn lórí ìyanṣẹ́lódì náà níwájú àwọn oníròyìn. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga fásitì tọrọ ọ̀hún kan ni Academic Staff Union of Universities ASU, Senior Staff Association of Nigerian University SSANU, National Association of Academic Technologists NAAT, àti Non-Academic Staff Union of Educational and Allied Institutions NASU. Àwọn ilé-ìwé tọrọ náà kan ni Lagos State University LASU, Lagos State University of Education LASUED, Lagos State University of Science and Technology LASUTEC, àti Lagos State University College of Medicine LASUCOM. Kò ní jù báyìí lọ lórí ìròyìn ìyálẹ̀ta tòní Wydad fagbọ́ lólóòtú ìròyìn èmi Abel Ọ̀jẹ̀túndé Muska sétí ìgbọ̀yìn ẹkú ìsinmi òpin ọ̀sẹ̀.
1: Èdìmọ̀rẹ́ ló di rí ẹwà fákùkọ́ o.
2: Èdìmọ̀rẹ́ ló di rí ẹwà fákùkọ́.
1: Ọba òkè ló di rí ẹwà fákùkọ́ o.
2: Èdìmọ̀rẹ́ ló di rí ẹwà fákùkọ́. Níbi kápẹ́dẹ̀ àti pọ̀lọ́wọ́ ó ṣe ròyìn. Bond FM, àwa máa lọ bá.
3: 92.9 Iléeṣẹ́ Bond FM 92.9 ní báyìí aago mẹ́wàá ti kọjá ìṣẹ́jú mẹ́ta. Ẹ jẹ́ ká lọ sórí ètò ẹ̀fọ̀rọ̀ làgbà. Àwọn àgbà ti wà ní ìkàlẹ̀ Adédèjì Olúyege Alhaji Akeem Hamza. Ẹ jẹ́ ká lọ fọ̀rọ̀ wá lọ àwọn àgbà láàárọ̀ tòní. Ká má dọwọ́ wu ní ọwọ́ ara wa àgbọ́dúnú. Lórúkọ Túnjí Ọlálékan tí àjọjọ akéde ètò láti àti àárọ̀ di aago méjìlá àbọ̀ Gania àti Bello Ashu lórúkọ tèmi. Ẹ mú kalẹ̀ tòwó kẹ mú kalẹ̀ tòmọ̀ ẹ jẹ́ kí a lọ gbádùn ètò ẹ̀fọ̀rọ̀ làgbà.

0: ama dupe fun olohun oba olohun to mu wa lo ni ati ijejo to tun da pada ni ayo ati alafia adupe lodo re o olohun gbo ta mi lenu keyin re ofoyo mo ta mi lese ko mo le rin mo nibi to ba joko le si ni ko mo to si ni ko mo to si o nibi to ba joko le si ni ko mo to si olohun gbo ta mi lenu keyin re ofoyo kan ta mi lese ko mo le rin mo o nibi to ba joko le si ni ko mo bi si ni ko se gbon se si o ibi to ba joko le si ni ko se gbon se si adupe ni owo olohun alaji akim amsat oba be kunu kagata ni gbogbo le yo gbogbo le tin so yo ba awo wa nle kile elomi ani nle kile to awo wa nle kile gbogbo o tin so ide tan gbo gbogbo bi owo ja radio ibade lo oba me kunu nu kagata aki ogun yin alaji akim amsat emi ni kan ki mo wa lori eto alaji marufu oluyege baba eleun la olohun gbadura wa
1: a to ti ba le so re to wa eto yin e foro lagba adupe fun olohun ba pe wo yi jejo re ta dagbe lori eto awalaya walai ara wa na anuna la rigba o
0: adupe
1: eto yo ni ku ni agboro
0: adupe ko odun
1: ajodun
0: mi ni ra
1: odun mi ni la adorin
0: be ni 66 adupe gbogbo wa pata asopo elayo ni aro to ni a pe ile ise siwe dashes ile ise tin ba ni se toilet igbalode mo pe wa si ori eto ni aro yi n ti won ba ni fun wa otunba abdurrahman akin eko ifomeni ase o olohun bo ran yin lowo o won wa lori eto eloni ani awon fe ba ni dasito adupe engineer benko adupe lowo yin won ti pe wa ni atile lagba olohun ani dam ni aro to ni na si ni iya wa ti a so pe e ba ni ran lowo won wa pelu wa ni bi ni aro won wa pelu won joko gẹ́gẹ́ bí alẹ́ kan lérè alájà yàwá riskat aris happy birthday to you wọ́n sì ọjọ́ bí lánà bàbá wa kí o kan takwa akinyin o ìyàwá ìyàwá aláyọ̀ akinyin gbogbo yín pátá ojú òní tì ní agbára lọ ọlọ́run semiu landlord akinyin o gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń bá wa dá sétò ọlọ́run ràn yín lọ́wọ́ lógo ọlọ́run gbogbo àwọn tó sọjọ́ bí àtẹ̀ńtọ́jọ́ bí rẹ̀ wà lọ́nà ọlọ́run akinyin ọmọ mi ọmọ mi náà sọjọ́ bí lọ́nà 15 oṣù
1: ọlọ́run
0: a ń pe iléeṣẹ́ ìfẹ́ láboyin kí wọ́n bá ní dáṣẹ́tò láàrọ̀ nọ́mbà tẹ́ pè ní 08233462512 08233462512 iléeṣẹ́ ìfẹ́ láboyin wọ́n fẹ́ bá ní sọ nípa ìsálángà àgbàlódé síwé dàjẹsì tí wọ́n ń ṣe ìyàwó ọwọ́ àkíyàwó ọwọ́ so ìfẹ́ láboyin ti dé ìfẹ́ láboyin dé o ẹ mọ̀ káàárọ̀ o
2: ẹ káàárọ̀ o gbogbo ẹ̀ tẹ́ ń pọ́n ìkúnjẹ́ mẹ́ta o láti ilé iṣẹ́ ìfẹ́ láboyin láti ń kàn sí yín o ilé iṣẹ́ ìfẹ́ ti mọ̀ bẹ́ẹ̀ ní mowó nípa káàbá wa ìgbà jẹ́sítà lọ́kàwé ìgbàlódé tí ò kì í kún tí ò kì í hùn láàárọ̀ yìí máa ń sọ wípé olókìtì bí ọ̀gbọ́n ò sí nínú ká ṣe sẹ́wé gbẹ̀gbẹ́ta yìí gbogbo ìrọ̀ ọ̀dẹ̀ ló dẹ̀ ti mọ̀ wá mọ̀ ọṣẹ́ yìí ẹjẹ́ kan kọ́ pari sọ̀rọ̀ wa kí tó máa bá ọ̀rọ̀ bọ̀ ẹ̀rọ bá sọ̀rọ̀ wa rèé 091

ẹ̀tọ́ gbogbo wa láti dìbò àbí o sì níbẹ̀ onídùn ṣe pin ọ̀dà ta ni wọ́n máa ń pín ìpín kúkúlé lọ́wọ́ bí ọ̀ṣẹ́ ẹni tí ò sí níbẹ̀ ṣe bí ẹni tí ò sí nílé lẹ́ran rẹ̀ ń bò kọ ọ̀rọ̀ dìbò ń lẹ̀ gbogbo wa lọ́kàn o ẹni bá ń kọrin kò kàn mí tí ò jáde dìbò ìwọ̀nba ìbò tí àwọn tó jáde dìbò bá dì ni wọ́n máa ka lẹ́ni tí ò yẹ lóye ọ̀ wọlé tí ó sì máa ṣèjọba lẹ́ni tí ò dìbò lórí lẹ́ni tí ò dìbò ò sì ní lè gbin nítorí òun ló fààyè sílẹ̀ fẹ́ni tí ò yẹ lóye láti wọlé nítorí ẹyọ ìdìbò kan ṣoṣo lè gbólóṣèlú wọlé ẹyọ ìdìbò kan ṣoṣo lè fẹ̀yìn olóṣèlú jọlẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ni láti dìbò ipa rẹ̀ ni láti yan ẹni tó wù ọ́ ẹni tí ó dìbò ń kóbá ara rẹ̀ ó sì ń kóbá nàìjíríà iléeṣẹ́ bond fm 92.9 ló rọ̀ yí pé ẹ jẹ́ á jáde lọ dìbò lásìkò ìdìbò torí ọwọ́ ara ẹni la fi ń tún wọ ara ẹni ṣe

láti lè ṣe bond fm 92.9 tí ẹ̀síwájú láàárọ̀ pẹ̀lú àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan ní báyìí jẹ́ ká lọ sórí ètò ẹ̀tọ́ mi ayọ̀kúnlé ajayi àti pásítọ̀ akínbọ́láde ti wà ní ìkàlẹ̀ láti fún wa tán lórí àkọ̀tun ètò náà agbọ́dúnú

dédé ìwòyí. Ẹyọ lẹ́gbọ́n mi. Bí àlàáfíà ni. Orúkọ mi ni Omidé Zainab Akinyeye. Ètò òdòdó ọ̀rọ̀ lẹ́ ń tẹ́tí gbọ́ láti ilé iṣẹ́ ẹ̀rọ abẹ́ǹdẹ̀fẹ̀ 92.9 nílùú Ìkẹjà Lẹ́kọ̀ọ́. Akọ́ṣe ètò lẹ́tọ̀ òdòdó ọ̀rọ̀ tòní. Nítorí pé a fi sẹ́yìn ayẹyẹ àwọn olùkọ́ wa gbogbo ẹ̀yin olùkọ́. Akinyin, ẹkú ọdún, ẹkú ìyèdùn, ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Lórí ètò òdòdó ọ̀rọ̀ lọ́sẹ̀ yìí, a gbọ́ orin oríṣiríṣi. A sì fi kí ẹ̀yin olùkọ́ wa kú ọdún. Bákan náà, a tún gbọ́ èrì náà bára kalẹ̀.

ọ̀dì lágbára ìjùmọ̀ rè. A kì í ẹkún ọdún, ẹkún ìdùn. Ọkọ̀ ọdún lẹ́ ṣe lókè pẹ̀. Gbogbo ẹ̀yìn títí ṣáàjì kọ́ ní abidi. Bẹ́ẹ̀ ti gbẹ́lẹ̀ kọ mi ọ̀là. Ẹ má gbàgbé tíṣà. Ló ń ránṣẹ́ ilé ọ̀nà ọ̀là. Pẹ̀dá wọn lọ́la. Bẹ́ẹ̀ má rí pẹ̀kẹ́ wọn. Àti ìjọba àti ẹni títí ṣàkọ. Gbàyé gbádùn olùkọ́.

Iṣẹ́ ìyẹn, ẹgbẹ́ dání, ẹ̀kọ́ ọdún ẹ̀yẹ olùkọ́ wa.

Hola, Juanes, Lucas.

0: bíbí ìjàbàlẹ̀ èwo lẹ́jọ́ ni.
1: Ẹni pé ẹ máa lo gbà.
0: Ẹ bá la ó fi rú.
1: Ẹni pé ẹ máa lo gbà o.

ayẹyẹ ọlọ́gbọ́n wa nílé alẹ́ yẹ pé a ń gbàgbé ètò òdòdó ọ̀rọ̀ lónìí èyí ta ti fẹ́rí àwọn olùkọ́ wa fún àwájọ́ àwọn olùkọ́ wa lágbàáyé kò ní ju báyìí lọ lórí ètò òdòdó ẹ̀yẹ fún tèmi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ẹlẹgbẹ́ mi tá a jọ kópa lórí ètò òdòdó ẹ̀yẹ lónìí ẹ jẹ́ pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ lórí àkọ́tì ètò òdòdó ẹ̀yẹ ní ilé iṣẹ́ gbẹ̀ngẹ̀fẹ̀ 92.9 orúkọ mi ni omidan zainab akinwoye ó dìgbà o ẹ̀yẹ ẹlẹgbẹ́ mi gbogbo

e ka so o iroyin apapo la mu wa fun yin lati le se radio bond fm 92.9 to kale si onigbongbo gra ikeja ni ipinle eko siwaju na e kokko gbo awon koko nu iroyin na won ti ran oluko kan lewon gbere ni ipinle eko oga olopa patapata orilede nigeria ti ran awon akose mose olopa kan lati lo se wadi isele jinigbe to sele sawon agunbaniro bi ogun ni ipinle imo ajo eso arin yoju popo federal road safety corps ti se ifidimule iku eyan bi ogun to jade laye ni bi ijamba oko kan to waye lopopona jos ni ipinle plateau ibujade aisan ebola ti ran o le ni egberun merin eyan lo sorun apapandodo lorile ede olominira congo waye o iroyin na ni won yi lekun rere latenu Abel Ojetunde oluko kan nipinle eko ti oruko re nje nwatu Isaac ni won ti ran ni awon gbere latari bo se se omo odun mejo kan basubasu odomo obirin omo lewe Elbosa Nursery and Primary School kan ni ilu epe nipinle eko gege bi oro kan ti won se apinka re lori aro ayelujara iyen ajo domestic and sexual violence agency lori X andu won idajo na ni won gbe kale latenu adajo Ramon Oshodi ni eka Lagos State Sexual Offences and Domestic Violence Court to fi kale si ikeja won ni ogbeni Nwatu Isaac je bi esun ifipa ba omodebirin olodun mejo na sun toro re si jemo ko wa lo wo wa lo gba ewon titi di gba ti olojo yo fi de ijoba ipinle Eko ti se eto modando fo itolera ni kan nipa fa won olugbe ipinle Eko nipa ati leyin owo eto ilera eko to je egberun 15 naira fun olugbe kokan fun eto modandofo na alakoso fun eto ilera ni ipinle Eko ojogbon akin abayomi lo fi oro na lede nigba to nse abewo si awon ibusun bi adojo ti won sese se si ile iwosan somolu specialist general hospital oni igbese yin waye lati se imugboro eto ilera ati lati mu adeku ba owo tawon alaisan na lawon ile iwosan wa gbogbo ni ipinle Eko commissioner fun eto ilera ni ipinle Eko wa ro awon olugbe ipinle Eko lati gunle eto modandofo ilera yi nitori pe ona kan soso ti joba ipinle Eko fi le satileyin faraalu niyan labe agbekale eto Lagos State Health Management Agency LASHMA labe akoso ile ise eto ilera ipinle Eko to se idasile modandofo na ajo National Association of Government Approved Freight Forwarders NAGAF ti pe fun eto pipa eja lati dabobo awon ohun alumoni inu omi lati se alekun fun eto onje ati lati se koria eto igbayigbadun awon ilu ati ileto to ngbe leti omi nigba to nsoro nibi ipade ajo ohun ti ajo Nigerian Maritime Correspondence Organization ni Macron sagbekale re nilu Eko are ajo NAGAF Tochukwu Ezisi ti Godfrey Nwosu to je akowe agba fun ajo na soju fun so wipe eto ise apeja ki se ise kan sa bi ko se orisun ounje igbani sise ati igbayigbadun fun egbelegbe omo Nigeria o tesi waju pe pipa eja lona igbalode ati dabobo awon ohun alumoni inu omi je nkan ti agbodo kiyesi lojuna ati mu ki awon to nbo leyin le janfani re gẹ́gẹ́ bó ti sọ ètò ìpẹja ṣe ìmúdúró ètò ìtẹ̀síwájú ọrọ̀ ajé wa tó sì ń ṣe àmójútó ètò àlùmọ́nì inú omi ó ní a gbọ́dọ̀ ṣàkíyèsí nǹkan wọ̀nyí ó ní àwọn tó ń ṣe ìgbélárugẹ fún ètò ìpẹja lórílẹ̀‐èdè yìí kò gbọ́dọ̀ jẹ́ láti ṣètò ìpẹja nìkan ṣùgbọ́n láti mú ìdàgbàsókè bá ìpèsè oúnjẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀gá pátápátá ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà Ọlátúnjì Dìṣù ti gbé igbákejì ọ̀gá pátápátá ọlọ́pàá lọ sí ìpínlẹ̀ Imo ìyẹn DIG Shehu Nadada láti lọ darí ìwádìí nípa àwọn agunbánirọ̀ bíi ogun tí wọ́n jí gbé ní ọ̀nà Òwèrè sí Onitsha. Ẹni tó jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá ní olú iléeṣẹ́ wọn CSP Aniete Iniedu ló fi ọ̀rọ̀ náà léde fáwọn oníròyìn. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, DIG Nadada sọ̀kalẹ̀ sí ìpínlẹ̀ náà pẹ̀lú àwọn kọmíṣánná méjì láti ṣe ìwádìí fínífíní kí wọ́n sì ṣagbára láti gba àwọn agunbánirọ̀ wọ̀nyí sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Àwọn ọlọ́pàá sọ pé ètò ìwádìí ọ̀hún jẹ́ àpilẹ̀ṣe pẹ̀lú ọgbọ́n inú tó yàtọ̀ tí yóò sì mú èso rere jáde.
pẹlu bi won se nlo lati ibikan si ibikeji pẹlu ifowosowopo awon eso abo mi lati wa oju tu soro na ajo olopa so pe gbogbo gbon ti awon nda na ni bi awon yo se ri awon agunbaniro won yi gba sile laaye lai si ifarapa iroyin apapo letin gbo lati bond fm 92.9 ipinle eko

0: ìròyìn àpapọ̀ ń tẹ̀síwájú. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lójúnà àti ṣe ìpèsè ètò ọrọ̀ ajé tó tó tírílíọ̀nù kan dọ́là tó bá máa fi di ọdún 2030. Àjọ Nigerian Deposit Insurance Corporation NDIC ti ṣe ìrónilágbára lọ́nà ẹ̀rọ fún àwọn tó ń sanwó wọlé láti mú ìyára bá ètò sísan owó fáwọn tó ń ṣe mádàndófò nígbà tí àwọn ilé ìfowópamọ́ bá já wọn kulẹ̀. Ọ̀gá pátápátá àjọ NDIC Alàgbà Thompson Sunday sọ pé àjọ náà ti pèsè ọ̀nà tààrà táwọn èèyàn yóò máa fi san owó náà lọ́nà ẹ̀rọ lórí ayélujára níbi tí wọn yóò ti máa rí gbogbo àjẹmọ́nú àtàwọn ilé ìfowópamọ́ tó jẹ́ ojúlówó tó sopọ̀ mọ́ ètò mádàndófò náà níbi tí wọn yóò ti lè dáhùn àwọn ìbéèrè àwọn ilé ìfowópamọ́ ọ̀hún. Wọ́n ní wọ́n ti ṣe ìpèsè AI-powered virtual assistant sáwọn ààyè mádàndófò wọ̀nyí lórí ayélujára fún ìdáhùn àwọn ìbéèrè tó wù kó jẹyọ. Ó wá rọ gbogbo àwọn olùbárà ilé ìfowópamọ́ wọ̀nyí láti ṣe ètò ìmúdúró orúkọ àti àpò ìkówó sí wọn nílé ìfowópamọ́ wọn kí wọ́n sì tètè ṣe àsopọ̀ rẹ̀ mọ́ BVN wọn ní kíákíá. Àjọ Federal Road Safety Corps FRSC ti fìdí ikú àwọn èèyàn bíi ogún tí wọ́n gbẹ̀mímì níbi ìṣẹ̀lẹ̀ àwọn ìjàmbá ọkọ̀ lójúnà Hawan Kibo sí Jos nípínlẹ̀ Plateau. Ẹni tó jẹ́ agbẹnusọ ètò ẹ̀kọ́ àjọ náà Alàgbà Osondu Ohairi ló fi ọ̀rọ̀ náà léde nílùú Abuja. Ohairi sọ pé ìjàmbá ọkọ̀ náà wáyé ní nǹkan bí aago mẹ́rin ku ìṣẹ́jú 28 ìrọ̀lẹ́ nítorí ìkùnà ìjánu ọkọ̀ olómi kan tó fa àìkáfàrú ọkọ̀ náà tó sì ṣe àkóbá fáwọn ọkọ̀ tó kù. Ó ní èèyàn bíi 25 ló ṣàkọlù ìṣẹ̀lẹ̀ yìí tí 20 èèyàn sì bá a lọ. Àwọn èèyàn 5 farapa yánnayànna nínú ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀gá àgbà àjọ FRSC Malam Shehu Mohammed fi àìdùnnú rẹ̀ hàn sí ìṣẹ̀lẹ̀ náà tó sì ń pàrọwà fún àwọn awakọ̀ èrò àti àwọn awakọ̀ ọkọ̀ akẹ́rù láti máa ṣe jẹ́jẹ́ lójú pópó. Àkọsílẹ̀ iye àwọn èèyàn tó ti dágbére fáyé ní orílẹ̀-èdè olómìnira Congo ti lé ní 4,000 gẹ́gẹ́ bí ìròyìn tíjọba orílẹ̀-èdè ọ̀hún fi léde lọ́jọ́ Ẹtì Friday tó kọjá yìí nípasẹ̀ ìbújáde àrùn ẹ̀bólà àrùn kògbóògùn tó burú jù nínú ìtàn àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀. Wọ́n ní ìbújáde àrùn yìí wáyé láti pasẹ̀ bundibugiyo tó sì jẹ́ pé òun ló yára pààyàn jù tó ti gbilẹ̀ gidi lórílẹ̀-èdè Congo báyìí. Àjàkálẹ̀ àrùn tó súyọ láàrin ọdún 2018 sí ọdún 2020 òun ló jẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú àjàkálẹ̀ àrùn ẹ̀bólà tó máa ṣẹyọ nílẹ̀ adúláwọ̀ láàrin 2014 sí 2016 tó sì ti wà lára èèyàn bíi 28,000 tó sì ti gbẹ̀mí èèyàn bíi 11,000 ní orílẹ̀-èdè Guinea, Liberia àti Sierra Leone. Àkọsílẹ̀ ìjọba ilẹ̀ adúláwọ̀ sọ pé àrùn yìí ti gbẹ̀mí èèyàn tó lé ní 4,000 tí àwọn tó ń gbé pẹ̀lú àìsàn yìí tí wọ́n sì lé ní 8,000 jákèjádò ilẹ̀ adúláwọ̀ pátápátá. Kí n tó parí ìròyìn àpapọ̀ tòní ẹ gbọ́ àwọn kókónú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Wọ́n ti rán olùkọ́ kan lẹ́wọ̀n gbére nípínlẹ̀ Èkó. Ọ̀gá ọlọ́pàá pátápátá orílẹ̀-èdè Nàìjíríà ti rán àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá láti lọ ṣèwádìí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ sáwọn agùnbánirọ̀ bíi 20 nípínlẹ̀ Imo. Àjọ ẹ̀ṣọ́ àrìnyẹ ojú pópó Federal Road Safety Corps ti ṣe ìfìdímúlẹ̀ ikú èèyàn bíi 20 tó jáde láyé níbi ìjàmbá ọkọ̀ kan tó wáyé lópòpónà Jos nípínlẹ̀ Plateau. Ìbújáde àìsàn ẹ̀bólà ti rán ó lé ní 4,000 èèyàn lọ sọ́run àpàpàǹdodo lórílẹ̀-èdè olómìnira Congo. Kò ní jù báyìí lọ lórí ìròyìn àpapọ̀ tòní láti iléeṣẹ́ Bond FM 92.9 Wydad Fagbọ́ lólóòtú ìròyìn. Èmi Abel Ọ̀jẹ̀túndé ni mo ti kà sí ti gbọ́ yín. Ẹ kú ìsinmi òpin ọ̀sẹ̀.
1: Èdùmarè lọ́dí rí ẹwà fákù kan.
2: Èdùmarè lọ́dí rí.

0: akabo suru eto ire ti ayo fun dida koko ni ise ogba bi bi ta ru ko ti si be na ni a o ti ma te si waju fun tojo ti ni eni ti agba lalejo ile ije ijo na ni arabirin kehinde akejibi ti won je ni to bi pelu ja ese won so fun awon ti won ti la koja ibi ti won de duro won ti ma te si waju ru alaye oruko le to ti yi Alhaj, Rauf Airiju Nige, Nagbabu Awala Shapa Sheko, Bondi Fogu Lightness 9, Babawa, Uluwa Gbibi Gafa Tile, Tujela Nika Ati Daniyatu Ashiru, Nani, Omu Juwa Rofos of Tini, Hamdula Wase, Isala Hudi, Omu Otomo Kono Nibu Kati Nijua, Alijua, Etuka Abole Kasi.
1: Ekasi, Oletu, $8,000 Lati wa se gbo wa de ni to pe mo ma park e moto si wa ju shop mo lati ma se bo wa ni mo se die pe mo gbogbo ni mo ko awon mo ko la ni se
2: pelu pelu ja yi sa o to ni pelu ja le ko ni se
1: rara o mi se to ni pelu ja koko mo be si ko ni se e wa ri ko ni awon ti mo ko ni se to pe se yin mo se ni mo yin bo ba se so re
0: ka bi si ona
1: series of textbook.
0: Mo
1: be se ka tori mi n gbe ori ofe lati lo selesi. Mo be se ka ki to kuro ni school. I was science class. Science class mi o mo physics dada. Chemistry mo good. Why? Mo de ki se nko to ma ko ba ni. Je ki lo se heart. Mo n lo ra we heart. Mo be se ka gbogbo awon kini mo sha ka mo sha ni pe every day. I saw 150 questions every day. So much she 50 now. I she 50 lesson. See, I go go see. Show me. I she 50 like every day. We should have seen. We should be able to come. See, I'm not sure right, but I'm sure right. Come on, you're feeling. Don't do pata pata. Don't do. Hey, you can see your grand day. Oh, it means so much. You know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, kaja wa fa ogun mo le join lesson ko tutorial mi mo se lo join tutorial yen be se ko mi awon ko ti mo ni lo ni bi lo wa ran ki mo se study ki mo se study ko ni ko to wa lowo mi o bo ni ko wa so fun ni pe ah obi ti mo ti wa so ni mo shop mi pe o ti eye mi ko ti ma study o wa ni ah ki mo study ni yoruba mo ni olohun ma je o ni study yoruba emi o le study yoruba awon yoruba ki english emi ta lo so be fun o ni gbogbo emi ma ko mi ni o sha le join so gba ti mo wa de ibi ti mo ti se tutu yoruba mo wa so fun pe mo fe study yoruba gbogbo mo so pe mo study yoruba yen o mo se kini kan to ma study yoruba yen wahala wa nbe eh wa ma ko ogun awon to ya wa ma gbo christian wa ma ko ogun awon to mo ni o te se mo wa ni kini mo se mo ni kini lo se ki sha lo fun
0: yoruba ta wa tun je lale kan fun fa to na
1: So, mo wa gbadura gan mo ko kiko ti ma fe se mo wa gbadura ki to se mo wa gbadura mo wa wa la iyawo baba ti so pe mo akoko fun ni 8000 naira
0: ren
1: o ko ni ti kun da ni mo wa su mo wa di baba pastor yi to se se wa nbe ju ni yamade mo wa ju baba yi ye ni
0: pastor yi ni yamade
1: o lo ju ala ipe that call that you are planning to do don't change it mo se tanjini mo tanjini mo change what mo change what mo se ni ko ma pa ni o yoruba yin na so mo lo study linguistics and yoruba lori be mo se jump akoko mo score 90 ibe ni mo fi mu akunda akunda akoko so mo ti mo de ti mo de akunda akoko mo se kí wọ́n pe ọkọ̀ tó wà kọ́kọ́ máa ń ṣe yìí post-jump ni ó ṣe dáadáa so mo ṣàmù ni mo wá sọ fúnra ní pé tẹ́jú bá ń gbé mi ṣubú
0: a máa tún ọgbọ̀n mi
1: ìwọ ilé ìwé yìí máa ń lọ sẹ́ torí ládùúgbò ni wọ́n ti wọ́n fi ń ṣe yìí rí pé eléyìí tó yẹ kó lọ lọ́kọ tó ń sáré ilé ìwé wọ́n dún mi dáadáa bí mo ṣe gbọ́rọ̀ yẹn mi ò jẹ́ kó mi rí lára mo sọ fúnra mi pé nítorí pé wọ́n dún mi là wá ṣe kìíní gbàtí ọlọ́run ṣàfihàn lórí ọ̀fẹ́ mo wá tú àwọn lájàm ṣe mo score 202 bí mo ṣe fi wọn lọ́dún náà lẹ́yìn ni buhari tó kánsìn pọ̀sí ti ẹ̀mí bí mo ṣe wọlé yìí bí mo ṣe wọlé mo ṣàwọlé pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run pásítọ̀ mi yẹn lọ́run àkó fún mi owó kí wọ́n fi san that is pásítọ̀ ọjọ́ ìyàmádé àwọn ọlọ́run àkókò fún mi ní 50,000 naira kí ló fi secure admission mi wọ́n ní kí n lè ṣe ọkọ́ mo sọ fún gbogbo àwọn ọmọ mi o wípé mo ti wọ ọkàn balẹ̀ rí èèyàn sọpọ́ọ̀tì mi lọ́kàn mi mo sọ fún mi ní ọtí ẹni pé anybody ọmọ mi máa ràn mí lọ́wọ́ ìgbà tí mo fẹ́ lọ ṣe state of origin mo ti múra àti lọ sí year 1 tó bá máa ní ìdí state of origin mo tó mọ̀ pé mo sáré ilé mi mo sọ fún àwọn ọmọ mi ní kí ló fẹ́ lọ sọ́ mi wọ́n fẹ́ lọ sọ́ mi yorùbá téèyàn bí study yorùbá ṣé mo pé yorùbá lè ní mọ̀ gọ́ọ̀ sí ìtù ibi tó bá dé la máa ń bọ́ ọkùnrin wọ́n ti ṣe ọmọkùnrin nǹkan àtọmọbìnrin ẹni tó bá máa jẹ́ àṣàmú àti kékeré ló ti ṣe ẹnu ṣámúṣámú nítorí ìdí èyí máa nǹkan tí màá study lélẹ̀ yìí bí mo ṣàṣe fi ara wọn sílẹ̀ nìyẹn pẹ̀lú ọ̀fẹ́ lóòrùn bẹ̀rẹ̀ you're three.

0: dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba. Àwọn ètò ọta tí ń bábọ̀ láti ìdájí ibi tí a máa kẹnu rẹ̀ bọ́pori fẹ̀ kẹdọ̀mọ ló wà bí o. Àdúgbò àwọn èèyàn àti tí ń bá ètò bọ̀ kó ti pé àwọn atẹ́wọ́ gba ètò nídájí Akí Mojísọ́lá orí tó kẹ Adéníjì látànà kúṣẹ́. Bẹ́ẹ̀ Lákì gbogbo àwọn àtàjọ ṣiṣẹ́ lé ní pátápátá ẹ̀ṣẹ̀ o. Ló kọ àwọn aláṣẹ apàṣẹ iléeṣẹ́ orí Nàìjíríà pátápátá ló kọ ọmọ wa ọmọọba Adénìkẹ́ Wúrọ̀lọ́ Adégùnkè tí wọ́n jẹ́ ọ̀gá iléeṣẹ́ orí Nàìjíríà Èkó àti Gíwá iléeṣẹ́ Bọ́ndẹ̀ fẹ̀mí bá wa Gbẹ̀ngà Fátilé òun náà la fi ń dágbére pé tó bá di aago mẹ́rin àbọ̀ ẹ tún bá ẹ̀ka èdè ọmọlúàbí ẹ̀ bá wa pàdé tí Nèdú Chukwu bó ti wà ń kalẹ̀ láti tẹ́wọ́ gbaṣẹ́ tí ó sì máa sọ pé ingeringindu. Tuji Ọlálékun ló kọ mi ayàtàláfíà láti pàdé láṣẹ Èdùmarè ilé o.
1: Ẹ jẹ́ ká fi ayàtàláfíà pàdé lọ́jọ́ mi ọjọ́ rí Akí àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ìyá yín tẹ̀ polówó ọjà nílé iṣẹ́ wa Akíyan Ganiya àti Bello Ashu lórúkọ tèmi. Akú sí mi òpin ọ̀sẹ̀.

Do poznane na panu zumar.

I'm gonna go get some more.

It was a good thing to see.

shi tana da kasa, yadda da gudanarsa shi ne, nisa masu yanayi.

0: tuntun betuun ẹfẹ karawo pa lo kaju ọkọ.
1: Síkòní fóònù ṣáínà nínú ẹ̀ ẹ̀ mọ sọ́yẹ̀rì ìbáṣọ pọ̀ kọlà tó parí.
2: Ẹyẹ lólùfẹ́ mi níbi àsìkò yìí sọ fún mi pé Bonde FM òní ó dùn tó kẹ tẹ́tí sí dáadáa. Ibẹ̀ lẹ́tí rọgbọ́n kọ tẹ́ ròyìn kọ́ táwọn ọmọ wa náà tún máa rí àṣà àti ṣe kọ́. Bonde FM 92.9.
3: Kò sí rọ́ńbẹ́ o láti iléeṣẹ́ Bonde FM 92.9 rédíò tó ń kọ́ni láṣà tó ń kọ́ni léde tó ń kọ́ni ní bá a ṣe ń kọ́gbọ́n tá à ń gbóhùn sáfẹ́fẹ́ léde àbínibí ẹkú ilé o làákàrà lé ẹrì wá láti ń kérò ọ̀nà kábíyèsí báyìí làkọ̀bà aládé gbogbo ẹni tá a bá lórílẹ̀ gbogbo yín pátápátá ni mo kí n torí àsìkò wa ẹkú lélẹ́ẹ̀kan sí akú oṣù tuntun oṣù àlàáfíà oṣù ìdùnnú oṣù oríire oṣù àgbéga oṣù ìṣelógo báwo ni sà báwo ni mà ẹ̀ka ìdí ọmọlúwàbí rèé lẹ́yìn tá a ti gbaṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa yorùbá ṣe tiẹ̀ ibo ṣe tiẹ̀ haúsá ṣe tiẹ̀ yorùbá tún ti gbà á torí la fi ní ìfẹsẹ̀wápọ̀ bond fm ìtumọ̀ ìfẹsẹ̀wápọ̀ náà nìyẹn o bond bond fm ó ti yẹ yẹn àbí ẹlòmíà ní bound kọ́ o ìfẹ́ báyìí ló sèwápọ̀ torí pé àjọ ń kọ́ ọmọ olùbọ́ ni igi kan ò lè dágbó ṣe kò sí bó ṣe lè ṣe ìwọ nìkan kò ṣe é ṣe o iṣẹ́ òun náà la sì ń ṣe lówó fàájì òpin ọ̀sẹ̀ rèé láti iléeṣẹ́ bond fm lẹ́yìn iṣẹ́ kí ló kàn ìsinmi ni ó yá ẹgbẹ́gbọ́n ọmọ ẹgbẹ́dẹ̀ sí bond fm kájọ máa ṣe ń ṣùkà múnú ara dùn torí pé ìbànújẹ́ ò sí fẹnitẹ́yìn ẹ̀bẹ́ ń ta ẹ kú lẹ́lẹ́kan sí láti ìsìn tó fi di aago márùn-ún ṣá ètò èyí wù mí èyí òwú ẹ ti mọ̀ bá ṣe máa ń ṣe ètò tó ń kọ́ni lọ́gbọ̀nì ètò tó ń fúnni lóye ètò gbajúmọ̀ tàtà ètò ọ̀la èdè ọlọ́run ò jẹ́ àti òun àti ìsọǹgbé ìkejì ẹ̀ ni wọ́n àjọ máa ṣe ètò ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí ó dà ọ̀la èdè fún ẹ bó ṣe wà náà nu tó bá di aago márùn-ún a lọ rí ètò tá a ti mọ̀ bí ẹni wo lórí ọ̀dọ̀ agbábọ́ọ̀lù sáwọ̀ nínú àbájì gan àwọn tó ń fẹnu gbá bọ́ọ̀lù nítorí àsìkò wáṣá lẹ́ẹ̀kan sí mo kìí ọmọ ìrì ọmọ ìlú ìṣẹ̀mílé èmi lọ máa tẹ́ẹ̀tẹ́ òbínú èmi lọ máa kógí àlàpà ọmọ òbínú bínú forí sọ gbọ́ òwú àmọ́ bínú lé wa ṣùgbọ́n à ń pẹ́ òròkì náà bá ìbínú wa ọmọ òbínú wọ odò lẹ́rùn gọgọ àti ìwà dúpẹ́ sí òjò dá wọn dúró díẹ̀ wọn ló fún lẹ́ẹ̀ni múra àtàlẹ́ mo rí sọ́ọ̀ ṣùgbọ́n lọ́njẹ́ orí bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bó ṣe wà náà nu ọmọ nílùú ìṣẹ̀mílé lókè ogun olúmide ọlálérè lorúkọ tèmi bẹ́ẹ̀ pèmí ní olúmaìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ó yá ẹja lọ gbọ́ nǹkan tí ọláìdé ọlọ́run ò jẹ́ tó tún dé fún wa lẹ́ni agbọ́dúnú o.
4: Too much music at gofreshnow.com.

0: mío.
1: Stand up, emergency call.
0: Okay.
1: Emergency call.

0: momento.
1: Mano, que aqui é onde eu nasci, vacunhei o amor.

Fun mi ko si nkan.

0: ló ṣe fuma. Òun náà ń gbọ́. Ìyá tó fún wa káàdì náà ń gbọ́ wa. Èmi ni mo ní polówó ni mo fẹ́ lórí ètò yìí. Tẹ bá fún mi káàdì tí mi ò rí bi polówó ẹ̀ ń kọ.
1: Ẹgbẹ́ ọ̀lẹ́ ẹ má bínú.
0: Ọlọ́run ṣe ṣe kíákíá bàbá ọlọ́jọ́ bí í jẹjọ kọ́ yẹn.
2: Ìlàmúdà
0: láti bàfò. Mo ní wa ẹ̀ tí ẹ̀lámúdà láti bàfò. Ọlọ́run ní kọ́ ìfọ́ sílẹ̀. Àmì àtẹ̀yìn náà. Òhun nìyẹn o láti gbọ́ yẹn, wọ́n ní tó bá kọ wájú sí ẹ.
1: Kò ta.
0: Kò ta. Tó bá sì tún kẹ́yìn sí ẹ.
1: Kò ta.
0: Kò ta. Tó bá wá ku ìwọ nìkan.
1: Kò tẹ
0: ara rẹ pa. Ọlọ́jọ́ òbídà, èmi náà mọ̀ pé ọjọ́ òbídà, mo sì mọ̀ pé ó máa ń súnmọ́ gẹ́gẹ́ ni. Ó ṣáà níye tí mo pé ní last year. Ó tún níye tí mo pé ní year yìí. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. October 16 ọmọ october chide kẹrẹkẹrẹ ọlọrun ẹ wo a ti lọ ní dédé àsìkò yìí ká máa jẹ ọkọ tó léegun tó ètò wà tí a fẹ lọ síbẹ lágbára ọlọrun àníwá ara wa tí ó ọjọ náà ṣe kókó gbogbo ata lọjọ bí lójú ọnà a pé kò ní jọjọ ọkú kò ní jọjọ àrùn kò ní jọjọ
1: sí
0: kò ní jọjọ ìbànújẹ fún wa ìṣàlá búburá ti láì mo kí olóòtú àgbà màmá wa wúrọlá adénìkẹ adégòkè bákan náà mo tún kí olóòtú àgbà níyàyìn bàbá wa Gbenga
1: Gafatile
0: Headmaster Morufudin Oluyege
1: eyan ti baba
0: eyan ti baba akosh mo mo pe ma je biscuit ati pure water
1: definitely
0: awon ti yo
1: yen ti di dodo
0: super labia ta mo ifudin abo to ja la le kala fi ayin o
1: amen
0: alaji itaju ti na do fi
1: alara pe baba se ki agba ati ti kekere amen
0: e ma lo pe ready ye ti ye legbe o
1: ife so wa po

ẹ̀fọ́, báwo láfíṣàgì yìí kò léwu fún ènìyàn. Ẹranko, ẹja, àtọwọ́ ọ̀gbìn, ẹ jọ̀wọ́, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí wọ́n ṣiṣẹ́ dé gbogbo àwọn àyè tí ẹ̀fọ́ ti ń pamọ́ láìsí ìdíwọ́ kí gbogbo ẹ̀ lè nà ní mẹ̀lọ́mẹ̀lọ́. Ẹ máa sọ àwọn àpàtì àtọwọ́ èlò tí ẹ ò nílò mọ́ tó lè di omi.

0: ìjẹ́ ìgbàgbọ́ pé nítorí ọ̀nà ni ọlọ́run ṣe ṣẹ̀dá
1: ẹ̀ èso
0: nítorí akọ lọ́run ṣe ṣẹ̀dá àbò lẹ́yìn tí ọlọ́run dá Adamu tọ́ ó ṣù ó ní ìwọ Adamu kò ní dà kí ìwọ nìkan kó máa dẹ́gbẹ́ jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ ó sì yọ lára egungun ìhà ẹgbẹ́ rẹ̀ méjèèjì òun ló fi ṣẹ̀dá éfà ilé ọkọ dúró ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ lóòótọ́ ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dojú fún ọ kí ló fà á ẹ darapọ̀ mọ́ ọmọ yìí olùmìde ọlámẹ́rẹ̀ bẹ́ẹ̀ kù nínú olúmáìtì lórí ìkànnì yìí bọ́ńdọ̀ fẹ́m náà títí dọ́tà ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láàgbé mọ́kànlá alẹ́ ìgbéyàwó àtàtà ètò gidi ni.
2: Ṣíkó ni fóònù ṣáínà nínú ẹ̀ ẹ̀ mọ sọ́yẹ̀rì ìbáṣọ̀pọ̀ kọlà tó parí ẹyẹ lólùfẹ́ mi níbi àsìkò yìí sọ fún mi pé bọ́ńdọ̀ fẹ́m. Òní lójú ìtò ẹkẹ tẹ́tí sí dáadáa. Ibẹ̀ lẹ́tí rọ́gbọ́n kọ́tẹ́ ìròyìn kọ́. Táwọn ọmọ wa náà tún máa rí àṣà àti ṣe kọ́. Bond FM 92.9.
3: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọ́ni inú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbọ́ fún ìyígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi yìí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.mecom.gov.ng www.pencom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng Ẹ̀pẹ̀ CBN sórí 07073384828 SEC sórí 02094621168 àti 09167723240 Olùkéde FSRCC.
4: Gbọ́n

0: ẹni bíbí bíbí tẹ́ ti ń gbọ́ wa lórí ọ̀dàn ló ti dé sí ti gbọ́ yín láti lè ṣe wà bọ́n 92.9 bóò ni ojú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín báwo ni everything ṣé ó ń dán ṣó ń dùn báwo ni òpin ọ̀sẹ̀ yín ṣe ń lọ ṣe ń gbádùn ẹ̀ ṣé ẹgbẹ́ jẹ́yàn jáde ni àbí wọ́n gbé yín jáde gẹ́gẹ́ bí a ti mọ̀ pé òpin ọ̀sẹ̀ ó yẹ kí téèyàn bá ṣiṣẹ́ láti monday títí di friday kéèyàn fi saturday kéèyàn fi àti sunday kéèyàn fi ẹ̀tún fi kára náà kóhun náà lè mọ̀ pé kò ṣe pé iṣẹ́ nìkan lòún wáyé wá ṣe ó ti yé wa bẹ́ẹ̀ ká máa ka exercise ara wa bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ báwo ni lẹ́ẹ̀kan sí báwo ni gbogbo ẹ ṣe ń lọ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí lórí ọ̀dàn láti ṣe ṣe wa bond 92.9 ibrahim ọlálékan ib sports lèmi jẹ́ lónìí ohun mi kí a sọ̀rọ̀ nípa guinea bissau àti nàìjíríà ìfẹsẹ̀wọnsẹ̀ lóòótọ́ ó ti pẹ́ ó ti ṣe díẹ̀ ṣùgbọ́n òun náà ṣì ni latest ìfẹsẹ̀wọnsẹ̀ tí ní super eagles gbá ní òpin ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ látàrí pé báwo ni ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣe lọ tí ọ̀pọ̀ nínú náà dẹ̀ pé wọlé tán sọ pé a máa na guinea bissau ní iye kan ni a máa na wọn 2-0 kíní kan ṣùgbọ́n ìgbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ máa bẹ̀rẹ̀ tẹ́ pé ó wá dàbí ẹni pé super eagles bí ẹni pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ gbígbá wọ́n ṣe bí abẹ ni pé àwọn agbábọ́ọ̀lù yẹn gan wọn ò mọ owó ara wọn ni àbí torí kò tiẹ̀ yé mi ìgbà tẹ́mi wo ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ó wá dàbí ẹni pé wọ́n pààrọ̀ àwọn agbábọ́ọ̀lù wa ṣùgbọ́n oríṣiríṣi àwọn èèyàn ti sọ̀rọ̀ wọ́n sọ pé ó ṣe nípa orí pápá tí wọ́n ti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ náà ṣùgbọ́n orí pápá náà o ṣùgbọ́n ìyẹn ò wá ní kí àwọn professional footballer la pè wọ́n náà ṣé ìyẹn wá ní pé tó bá ti wá ní pé ó yá o kẹ gbá bọ́ọ̀lù ní ibi tí kò ti ṣe tí ò da tó ṣé ìyẹn wá ní kọ́ má tẹ̀lé kó bá tẹ̀ jẹ́ ẹyọ ọkàn ayò kankan gba sáwọn tàbí kan tiẹ̀ wá rí àwárí rẹ́ẹ̀rí kan tiẹ̀ ta omi kò sí nǹkan tá a fẹ́ ṣe sí ṣùgbọ́n ó da náà kájọ fomijomi tó rọrọ̀ kájọ sọ torí ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àwọn èèyàn náà ní oríṣiríṣi àwọn ọ̀rọ̀ lẹ́nu fẹ́rẹ́ láti sọ nípa ó máa wò mí ká ṣe kí ni ká jómi toro lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìyẹn bẹ́ẹ̀ ọ̀rọ̀ man city ó ń pa oríṣiríṣi àwọn èèyàn ó ń pa wọ́n ní ẹ̀rín ni látàrí pé bí ọ̀rọ̀ náà bó ṣe ń lọ àwọn kan sọ pé ó ṣe é ṣe kí wọ́n ṣe kí ni kí wọ́n lọ sí relegation àwọn kan dẹ̀ tún sọ pé ó ṣe é ṣe kán ṣe kí ni pé kí wọ́n fi owó kan fi rà torí tó bá ní pé kó padà di pé ó yá wọn fẹ́ san owó ìtanràn ó yẹ kẹ ti mọ̀ pé àwọn arab money àwọn kájú ẹ̀ má sì ti máa san owó yẹn wọn á gbàgbé ṣùgbọ́n kò ní pé wọn torí ó tiẹ̀ máa wu irú àwọn bíi arsenal àwọn bíi ti liverpool àwọn bíi olúmaìtì wọn inú wa máa dùn pé tán bá tiẹ̀ tí nǹkan bí ẹ̀yìn bá ṣe ẹ̀fẹ́ là ṣẹlẹ̀ ipé tí wọ́n bá lé man city dànù ipé torí wọ́n tún sọ pé ó ṣe é ṣe kán tún gba àwọn ife ẹ̀yẹ kọ̀ọ̀kan kán tún gbà lọ́wọ́ wọn tí ìyẹn bá ṣẹlẹ̀ tán ó máa dùn mọ́ wọn á dùn mọ́ wọn nú ìyẹn bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ kúrò ń bẹ̀rẹ̀ ná kí n lọ sí premier league látàrí pé kí ló ń ṣẹlẹ̀ àwọn prayer of the month goal of the month àti manager of the month eléyìí ó fẹ́ lè jẹ́ nǹkan tó yẹ pé ó tún yá àwọn èèyàn lẹ́nu díẹ̀ látàrí pé brighton goal of the month player of the month àti manager of the month àwọn mẹ́tẹ̀ẹ̀ta award mẹ́tẹ̀ẹ̀ta ọ̀dọ́ wọn ló kúnlẹ̀ sí látàrí pé akọ́nìmọ̀ọ́gbà wọn òun ló gba manager of the month ìyẹn ti oṣù september agbábọ́ọ̀lù wọn òun náà ló gba goal of the month àti player of the month rí pé eléyìí ó ṣe kí ni ó pa àkọsọ eléyìí ó túmọ̀ sí pé àwọn a ti ń rí bí comparison látàrí pé àwọn kan sọ pé spanish la liga pé ó ṣe kí ni ó ta sánsán ju premier league lọ àwọn kan dẹ̀ tún sọ pé premier league yẹn ọgbẹ́rin kò sẹ́lẹ̀mìíràn o pé la liga àwọn bẹ́ẹ̀ ni kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ipé torí tabánika yọ real madrid àti barcelona tàbá ti yọ kúrò ń bẹ́ atletico madrid ẹ̀kọ̀ọ̀kan ló máa ń jí tó máa jẹ́ pé òun tiẹ̀ tún fẹ́ ṣagídí díẹ̀ ẹ̀kọ̀ọ̀kan ló máa ń jí ṣùgbọ́n ìyẹn bẹ́ẹ̀ àwọn èèyàn sì ń sọ pé torí nǹkan tí mo fi mú ọ̀rọ̀ ẹ wá náà ni pé ní england yẹn sì ẹsẹ̀ lè rí pé bí abẹ ọjọ́ wo ní ọ̀sẹ̀ tó kọjá a sì ń sọ̀rọ̀ nípa ẹ̀ ní lórí pápá pé àwọn bí mẹ́ta kan wà ìyẹn bournemouth brentford àti brighton tó yẹ pé wọ́n ṣe tán láti da àgbo big team kankan wọ́n máa dà wọ́n lágbònú ni látàrí pé àwọn gan wọ́n máa sọ fún wọn pé lóòótọ́ àní fi ẹ̀yẹ gbé ṣùgbọ́n a máa ṣe kí ni a máa gbòyìn jìgìjìgì a máa ṣe kí ni a máa gbòyìn jìgìjì tára yín ò bá balẹ̀ àwa máa ṣe kí ni a máa gbà ẹ bá gbàgbé pé brighton ó ṣe kí ni ó lu ikọ̀ arsenal pẹ̀lú ayò mẹ́ta sí òdo 3-0 tó yẹ pé arsenal ò tiẹ̀ rí ẹyọ kan dá padà gbogbo wa nígbà tí sáà yìí bẹ̀rẹ̀ a rí pé ó dàbí pé arsenal ibi tí wọ́n fi sí ní sáà tó kọjá látàrí pé ó pẹ́ kó tó bẹ̀rẹ̀ sí ni máa jẹ gò òun ni wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ ní sáà tí a wà yìí ṣùgbọ́n brighton ó jẹ́ kọ́ mọ̀ pé ọgbẹ́ni èmi ò wọ́n pa ọ pé best defense o mẹ́ta ototo na gba sawon to je ke 3-0 e ri pe ah England yen o se kini ohun o ta sonson be be ni o se lo nbe e je so fun yin pe opolopo iroyin lo wa latari ti ma tun lo si Nations League na a ma tun fe ka soro nipa Ronaldo tori bayi se igba ti World Cup pari se o ye ki o retire ni abi bawo tori e je kokko mu oro yin lati bi bayi Portugal gege bi o wa se mo pe akoni mo gba won tuntun to se wa nbe nsin George Jesus o je akoni mo gba Anasir ni sa to se lo gba nsin to ba won gbe ife eye be ni Ronaldo ba de se gbo oro e Ronaldo wa nu awon eyan to je pe won ba bi akoni mo gba ise mari se Portugal yen gba akoni mo gba ide so fun Ronaldo pe Ronaldo si wa nu plan yen so o se se ko je pe boya nkan to fa ti Ronaldo se ko fi retire bye bye ni yen ṣugbọn ibi ti ija ti bere le ore o igba ti Portugal gba ifese won se akoko won ni international break pelu Wales ti won na won ni ayo kan si odo Ronaldo gba ifese won se ṣugbọn o fe dabe ni pe akoni mo gba yen inu odun to bi Ronaldo se ngba kini yen tori ohun ma wo pe ta ba ti e le score eyo kan si pe boya ki awon agba bolu yen kan ohun ti e tun wa seyin kan wa defend kike baaye mo pe 41 years old o le so fun baba Ronaldo pe ko wa ma defend na lai possible so o ma ni boye ma treat e o wa wo pe ifesewonse keji ton gba iyen against Norway ti won fi na Norway ni ayo meji se eyo kan o so fun Ronaldo pe o ti gba akoko sugbon e keji ele mu ma gbe e wole ni nkan bi 70 minutes o ti yeyin o ma gbe wole bi nkan bi 70 minutes tori e ni o se fi Ronaldo bere ifesewonse yen gba to de tin gba ifesewonse yen debi kan to ti di 2-1 o ti wo pe boya o sese ko e pe o ti wo pe to ya won ba gba eyo kan sawon si pe ti ohun ti ri pe game yen ti seal o ma wa gbe ororo wole igba to wa ri pe Norway na gba won o sese kan se kini ku won drop point lojo yen won o de fe drop point o fi wa o pe karako won abi o de ti kokko so fun ororo igbe ko ororo lo ma jog baba ni baba papa 41 years old o ti ni ko ma jog igba ti baba wa jog ko ya gbe mi wole gbe mi wole ko gbe baba wole ah ni baba wa para to pe ah se won ni leleyin at my age o fe ma won ni ni bi baba se binu ton ni o leyin fese won se baba o ti e ba won se kini lo titi a sa gbo pe o ti lo si Anasir lo lo bayi baba ti wa ni Saudi pada o de tun gba ifese won se won eleketa koda igba ti won o te so pe boya akoni mo gba yen a ti address issue yen a se kini kan kini kan sugbon baba ni ohun focus ni ifese won se eleketa to se igba ton yi lai pe to je pe o de tun na ifese won se yen na so mo wa fe ki emi ati yin ka jo jomi to roro lori oro yi pe Ronaldo se bi won se on treat e bad ni abi akoni mo gba yen se nkan to se iyen na da o ti yin tin ba ni ke ba ni ka wo ife awon oro yi mo ro be end eh ma pe oju opo yen ma pe fun yin laipe yi ka ba le soro ki eto eni ko je ka ma fomi to mi toro oro ni ko ma koda be nigba kon da iroyin sile fun yin o ti yin gbe keyin na ke mu oju wo yin wa oto ni bi ta wa ma ti wo oto ni bi teyin na ma ti se kini teyin na ma ti wo gbogbo e ko ba le se kini ko ba le jora won na ni tori pe eto yi lori odun ati fi ma ki awa meji ka le ma salaye ka ma yan na oro funra wa be ni ori opo ti ori ojo opo ti e ma pe si ni irole toni o na ni 0706316 1916 lekun si 0706316 1916 yẹjẹ tun fun yin lekan si 0706316 1916 ka jo bara wa soro nipa eto ki lo nsele se ororo se o jebi Nigeria ki lo nsele nipa Nigeria yi tori a tun pa a n pale mo die die bayi a tun pale mo o latari pe ifese won se osu ta tun ta tun mu bayi nsin ani ifese won se pelu Russia oro wa nu yen na o tori orisirisi awon eyan na so pe nipa ti Nigeria te pe a ni pe a fe ki ifese won bi awon kini wa ko lo siwaju si ta ni pe a wa ri orilede ta ti wa ni pe okay a fe ba gba ore sori wa je Russia even ni Russia nlo se Russia boye wa ife eye to tun bo Russia o si nbe Russia o de ba won du sugbon ka sha ti yen o lo be e sha je gba mo lekan se je ki so oju opo yen fun yin pe 0706316 1916 ori bi ti e je pe pada 070-6316-1916. Hello.
1: Hello.
0: Ẹgbẹ́ ọ̀lẹ́ o, orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o.
1: Bàbá mi kì láti Ogunlẹ̀.
0: Ok o, ẹ bá wa dá sí tò.
1: Ìgbéraga ni.
0: Ben. Ben.
1: So I'm going to go back to the right,
2: Tẹ́tí sí ìkéde pàtàkì yìí, hallelujah, hallelujah, hallelujah, ìjọ CCC ọ̀nà àrà cathedral, ìwàyà kéde àjọ̀dún àádọ́sọ̀dún, eléyìí tí yóò wáyé nínú ìjọ wọn ní ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún 2026 láago mẹ́wàá òwúrọ̀, àṣeyí ṣàmọ́dún àmì olùkéde ni Supreme Evangelist Ajasa Dawudu. Shepherd in charge, Jesu Loluwa.

0: káàbọ̀ padà sí lórí ọ̀dàn láti ṣe ṣe wa bọ́n 92.9 Ibrahim Ọlálékan IB Sport lèmi jẹ́ lórí ọ̀rọ̀ tá à ń sọ lọ.
1: Hello.
0: Hello, kí ló rúkọ yín?
1: Ọkọ ti mi ní Àtìsí Àmúdá.
0: Láti bu ok ẹ bá dá sétò.
1: Àdúrà wọ́n gba ẹkú ètò.
0: Àmì Ọlọ́run ló ń tò.
1: Ọlọ́run wà pẹ̀lú wa.
0: Àmì.
1: Nípa ọ̀rọ̀ mọ́ títí mi fẹ́ dá sí.
0: Ó yá ó yá.
1: Lọ́kà fẹ́ bèèrè mi tí ó dá bí wọ́n ti ṣe yẹn torí ọ̀rọ̀ ọmọ títí dàbí ìgbà téèyàn wà ní ilé ìwé lójijì ni. Ó dá ìgbà téèyàn wà ní ilé ìwé máa tukùn kíní àwọn tó wà lẹ́yìn rẹ̀ wá máa ń hétí. Ṣé ó ṣe ṣe kí wọ́n wá gba ògbó yẹn kórópò lọ́wọ́ rẹ̀ pé káwọn fún ẹ̀dùn ni. Ẹ jẹ́ pé òdòdó náà rọ bọ́ọ̀lù ni. Ọ̀rọ̀ àárín yẹn ò yé mi.
0: Bẹ́ẹ̀ni. Bó ṣe ń lọ ni òun ọtí kò tí ì sí àrídájú pé irú àwọn nǹkan báyẹn ló máa ṣẹlẹ̀ ṣùgbọ́n tó ọpọ̀ sọ ni pé tó bá jẹ́ pé nǹkan tó padà ṣẹlẹ̀ nìyẹn àwọn nǹkan àwọn ìjìyà tó máa fún wọn náà nìyẹn.
1: Èkejì ń bẹ̀ nínú ọ̀rọ̀ wọn lójú tí mo fẹ́ dá sí ni pé ẹni tó líkì síkírìtì yẹn. Òfin sọ pé fẹ́nìkan máa líkì kó máa lọ wo síkírìtì
0: síkírìtì. Bàbá ẹja mọ̀ pé bákan náà lèèyàn máa ṣe rí bákan náà ṣe máa rí náà. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn.
1: Tọ́nú ọ̀rọ̀ rẹ̀ pé kì í ṣe má títí nìkan. Ìbá àwọn kan tó wà.
0: Ẹ̀ẹ́nà ṣùgbọ́n tẹ bá mọ̀ pé tábà fi má sìtì yìí tábà fi jófin àwọn ìyókù náà lè ṣe kíni wọ́n á sì tàìtì torí bó pẹ́ bóyá ẹ̀ẹ́nà yìí tọ́ka mọ́lé léyìí ìgbà tó fi ń káwọn ìyókù náà mọ̀ bẹ́ẹ̀ bá ní gbàgbé sáà tó kọjá wọn ká Everton náà tó yẹ pé wọ́n yọ pọ́ìntì ńbẹ̀ Nottingham Forest náà. So tí má sì ti eléyìí ọlọ́pẹ́ ó pọ̀ òun ló fa gan tí wọn fi tí ìsáré sọ pé nǹkan báyìí wọ́n tún fún wọn láǹfààní láti ṣe kíni láti péjọ kò tẹ́mi lọ́rùn lẹ́yìn ẹjọ́ yẹn ni wọ́n á ṣẹ̀wá sọ pé ìjìyà tó máa fún wọn leléyìí. So kò ṣe pé bóyá wọ́n ń ṣe kíni àwọn náà fẹ́ ṣe òjòrò ni wọ́n ti rẹ́ àwọn èèyàn jẹ tó bá jẹ́ pé wọ́n ṣẹ̀ sí o mọ́ ṣe sọ torí kò ní da kéèyàn pọ̀ déédéé sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí tó bá yẹ pé wọ́n ṣẹ̀ sí wọ́n ti rẹ́ àwọn èèyàn jẹ tipẹ́ nìyẹn ọlọ́run dẹ̀ ṣe kíni ọlọ́run ti mú wọn báyìí ni bó ṣe rí nìyẹn. Àmì ẹ̀ṣọ́n ok ẹ̀ṣọ́n. ẹnìkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan lọ ní àwọn agbábọ́ọ̀lù wa super eagles wọ́n ń ṣe kíni pé wọ́n ń ṣe big boy tó yí pé kò sí world class player ń bẹ lẹ́yìn bíi méjì ṣùgbọ́n tàbá nípa wọn fúnra wọn kí la fẹ́ pè ní world class nígbàtí tábá níka wò Abdemola Lukman ni a fẹ́ lè sọ pé agbábọ́ọ̀lù tó yẹ pé ń gbá bọ́ọ̀lù fún ikọ̀ tó ṣe kíni tó líkàkì torí ìyẹn Atletico Madrid lẹ́yìn òun tábá níka wò Osimhen Galatasaray ló wà Galatasaray yàtọ̀ sí history a fẹ́ lè sọ pé bóyá wọn tó tọ́ torí àlè mú Galatasaray ká mu sí àárín ibi tá ti bá ń dárúkọ àwọn Arsenal tá ń dárúkọ àwọn Man U à ń dárúkọ àwọn Barcelona àwọn Real Madrid tẹ́wọ́dẹ̀ nígbà kan tó yẹ pé irú àwọn ikọ̀ báyìí òun ni àwọn agbábọ́ọ̀lù wa máa ń wà tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n fẹ́ dàbí ẹni pé àwọn agbábọ́ọ̀lù tó yẹ pé ọkọ̀ wà ní ikọ̀ míì bíi rúndìdì ń sìn Besiktas ló wà Besiktas tó dẹ̀ tún wà yẹn náà àfi bí ẹni pé wọn tiẹ̀ ráyè tiẹ̀ nítorí wọn ń fi bẹ́ẹ̀ lù ó tiẹ̀ ti wá súyàn. Ẹ kú ọ̀lẹ́ o. Orúkọ yín àti ibi tẹ ti ń pè o. Ó yà wọ ẹ bá dá sí tò.
1: Ẹ kú ètò sá.
0: Ọlọ́run ló ń bá wa tò.
1: Aláwọ̀ kan náà tí Ronaldo ti wọ̀n lò yẹn. Èmi rò pé ẹsìn yẹn kan wò pé tí bóyá àti géèmù bá fẹ́ yí wọ́n ló máa gbé wọn ní. Ìgbà tó dẹ̀ ni pé kó jùlọ báwọn náà làwọn ń ó yà sọ pé kó gbogbo fílẹ̀ pé kò ní. Ó túmọ̀ sí pé tí ó bá fẹ́ Ronaldo bẹ̀rẹ̀
0: rárá ẹ má jẹ ká ṣi ara wa gbọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ó ṣeéṣe kí norway kó ṣe kíni kó rí draw àbí kó tún padà lù wọn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣùgbọ́n nǹkan tí akọ́nimọ̀ bá ẹ wò ni pé tóun bá ní kóun gbé ronaldo wọlé ó máa dàbí short one fún un torí àti nǹkan tí ronaldo máa target ni pé kóun gbá bọ́ọ̀lù sáwọn tó bá ti wá di pé bí wọ́n fẹ́ kanta wọn ṣe máa mọ̀ pé tẹ bá wo bíi psg nísìn àbí àwọn ikọ̀ kọ̀ọ̀kan ẹ máa rí pé wọ́n máa ṣe kíni wọ́n máa ń tán bá massive attack massive defense wọ́n máa sáré lọ wájú gbogbo wọn ẹ máa rí dembélé tó bá yá ìgbà mi ẹ máa rí dembélé tó wà wájú ẹ tún máa rí lẹ́yìn ṣóyé ṣùgbọ́n ronaldo ti dàgbà wọn ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ pé kó máa sáré lọ wájú kó máa sáré lọ sẹ́yìn èmi rò pé nǹkan tí akọ́nimọ̀ gbà ẹ wò nìyẹn t to fi wo gbegin nitori to ba je pe goal lo sin wa to ba je pe goal lo sin wa o ma gbe Ronaldo wole
1: elekeji
0: ti Russia yen on the 6th ni osu yi
1: on the 6th
0: ami ami ami
1: ba wa ni se o si be se ma
0: play ah o si mi o le ba play o si mi o le play awon iya na cho awon atawon be yen no ma play
1: awon to gba tele bi da gba fo bi omo second square yes
0: oh my improve, oh my improve, am I worried? Oh my improve. Esion go. Then you alone number two. Esion ah adupe odumi. Esion mo badun eto leni latari pe onikaluku so bo se ri lokun ara e won e ko si nkan to ti e toju oro pe bye. Onikaluku so bo se ye ko ri be ni. Sugba awon Super Eagles ama wo pe to ba ti di ojo kefa osu yi ki won ti e se kini ko ba ti ba na Russia lo do go si nkan to be fi ifese won se na se sugbon a ti to ba ti enu a ti ma mo pe awon na wo ifese won se Super Eagles ninu ifese won se meta ton gba oja oluburi le meji won le se kini won kun me yokan ereshi nbo ereshi ku tori ko se pe boya gini bisa yen bo se ti ja ko je pe boya bi ni bisa se na won pe ifese won se ti ton niyan o si ni ifese won se bi merin si Tanzania a si ma gba Tanzania ninu November ta ma gba back to back o ma ni we ta ba ti e le gba 6 points yen die ka de tun ma se kakin ka ma mu calculator wa dani tori o tin doro calculator bayi o ti mu wa lara be ni o se ri nbe a dupe lowo Olorun ba to ba be to leni tude ba pari ope pataki lowo yin lohun te pe wole lolokun ojokan te ba da seto Tunji Olalekan ohun ni olotu wa be ni olowo botin mi ti role to ni na ni omi eko na ni olu mighty then Ibrahim Olalekan IP Sports le minje esun te ngbadun.

0: Moni Ero Ibanisoro wa ni 08068216859 08068216859.
1: Lori awon aisan kan si keji ta man soro ni pe ni aisan nu san tabi wo to ni awo ka bi aromalegun mo ni kin lopolopo to ma nfa to di pa lomi o ma to ma nfa bo se rin ta ti rin dogun oni pe opolopo mi to ti suburi abe to ti ni jamba moto ri abe to ti sise boya na lo nda to ti faragba ina orisirisi awon kan lo le se okun fa wahala to le fa pe ki ati rin ki o dogun ki ati bere sagua ko di oran mo ni wo to ba tin ri apere pe boya ara ro mi apariro ese kikan elomi o ma rin lo ba iba to ma bo lese ti o fe jabo to ba tin lawon apere tete ma wi pe aisan tabi arun lo nbo nu agbo ara re ni ati rin o dogun ibadi ko ma bo so ni gbogbo igba kati rin o dogun ke ti o ma pariwo kaya o ma lu pipipi elomi aya re o ma ja ni elomi apaka ara lati okede sale ni okuta itai elomi gan gbogbo nkan ni o ma ma se pipipi nu agbo ara re to ba tin lawon kan bayi
0: a wa ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun gbogbo bi te ba tin bo te ba ti de ko to roundabout ewo Marua to n lo si Abara Jerol tabi te ba n gbo ko bo Abara Jerol ni ke bere e bo le ni Daily Ara bus stop apo atun ele yasi number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol ni lu Ikotun Leko
2: baba agba te ni be di loju ni ke ma so pe Ikotun jina irewesi okan ni won pe be e kokko toju rewesi okan yin na ke gbera file bayi pe Ikotun ya lodo baba agba te ni be gi loju ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abaranje Road ni lu Ikotun e ba ti de Ikotun
1: ero bani soro te le fi pe mi
0: 08068216859 08068216859
1: te yin na ma bo gan ni afiji iroyin ta foju ba awon mi o ti e lawon fe logun bile mo e ma so be e ma so be owo ti wo fi n gbale omo ye owo to san lodun ti ile to gba to dress inu e ndagu ara re njo toju e te ba wa de ma ni la la ma ba so pe na la baba agba te ni be lojo ba ti de nta ko ma fun e to ba ti lonu agu ara mo lo ogun ko ti se o si nbe iwo na danwo ko ma bo
0: a wa ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun mo ni ero ibanisoro wa ni
1: 08068216859 ìtọ́jú àti ìmọ̀ràn nípa kewé tegbò
0: ní number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun
1: lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkúwọ́nkú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ gan gbogbo òbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà ẹlòmíì máa ń bọ̀ lọ́kàn báyìí bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa jẹ́ kí tiẹ̀ ò di bẹ́ẹ̀ tó bá ti rápẹrẹ kékèké tètè gbéra báyìí.
2: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
0: A wà ní number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859 08068216859.
1: Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìrìndògún ni àti ṣègbọ̀nsẹ̀ dọ̀ràn ni tẹ́lọ̀mí tí bá gbọ́dọ̀ ṣàánú wa. Tó bá gbé wọn ń gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́ ṣe ń gbọ́ mi pàdélé mẹkáníìkì ni ẹlòmí ẹ̀ nílé bá sọ̀rọ̀ nítorí pé ẹlòmí ò lè náwó ságọ̀ rẹ̀ àfi oríṣi kò sí nǹkan ní kó rà fún náwó tí ò ní ṣe ẹ má fira yín ṣeré àgọ́ ara ẹ ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde báyìí jáde kẹ́ máa bọ̀ gbogbo ẹ̀yin dẹ́ rò pé bóyá mo ti lo eléyìí kò sì ṣe ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò sí ẹ tí ò lóògùn ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́lọ́run ṣe máa kò sí ẹ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà á ti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbéra lé ni tó bá ti rápẹ̀rẹ̀ pé bóyá ọ̀nrin bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ̀ ẹ̀ á sì ń kan pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìn dogun apá ń romí ẹgbẹ́ kara ń romí àti gbéra gan bábá ní patíyà ìwò ò lè lọ ogun lónìí ogun la mo ní ọlọ́ọ̀bù òní já rogun à ń gbé ní ṣùgbénitọ̀ à ń gbé ní ṣùgbénitọ̀ àmì rí o à ń dì má gidi mọ́ ẹ̀ka tó rìn ọlọ́ọ̀dẹ jẹ́ kẹrí ṣùgbọ́n àdúrà lásán ọ̀ràn jù ká gbé ìgbésẹ̀ ẹ̀kọ́ tó ń wojú ọlọ́run tó ń bẹ gbogbo ọ̀nà tíṣòro kan sí kejì bá fi wà lágọ̀ ara ẹ̀ tó ń fura sí tètè máa bọ̀.
0: Sí number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun.
1: Lọ́dọ̀ bàbá àgbà tẹ́ níbẹ̀ lójú.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859

0: 6859. It's 0806821 6859.
1: Ẹtìtì kọ́lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ jíde bẹ́ẹ̀ dájí tẹ bá ń gbọ́ lọ́sàn ẹ má ti di parí kẹ ti máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ lórí tewé tegbò tí ó mú kára yín ó ṣe kébékébé ṣàgbàdéwé márúgbó ta kébé lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ di lójú ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń fewé àtegbò sọmaráyé lóore ẹlòmíì ní mátò tí ó tọ́jú mátò ẹ̀yin ló rí bí ó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ara wa ará dàbí mátò ni tí a bá gbé mátò sọ́nà tá a bá ń lọ padà bíbí tá a bá ń lọ tá a bá sáfíìsì ẹ̀mọ̀ kó lè takú sójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu tó ń gbádùn tó ìjọ tọ́jú ara ẹ̀ rí tán máa wá sọ̀rọ̀ pé báyìí báyìí lẹ́ra wa àhó tí wọ́n jù dọ́ ìrọ̀ náà máa ń pa má gba sọ bẹ́ẹ̀ o bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú gbogbo ibi tí mò ń dé pátá àdúrà náà máa ń ṣe fèmí bóyá gbogbo ara ló ń tẹ́ ni ara yín ẹni ọwọ́ nǹkan mí ni ẹgbẹ́ kàrá ń ronú ni tọ́ bá ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara.
0: Ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, off Abaranjẹ Road, Ìkọ̀tún. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa is 0806821 6859. It's 0806821 6859.
2: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú ọ̀pọ̀ ló ti náwó tówó ti tán kẹlẹ̀ kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ní ìlú Ìkọ̀tún torí ẹlòmíì máa sọ pé Ìkọ̀tún jìnà o.
3: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀ dí lójú ní kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnà ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín náà kẹ́ ẹ gbéra fàáhùn báyìí pé Ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ dí lójú.
1: Kí ló ń dọ̀ láàmú? Kí ni ìwọ ti náwó lérí? Àìsàn agbẹ́nilówó ọlọ́run máa jẹ́ àárẹ̀ ogun wàhálà yà ń lu pìpìpì àyín tó ẹjọ́ obìnrin ń lé tẹ̀ ń gbọ́ gbogbo tí mò ń sọ pátá ẹ̀ wọn ni àbí wọn ò sọ̀rọ̀ pé obìnrin ni gbogbo tọkùnrin tóbìnrin ló ní tá a sọ yìí o ṣùgbọ́n ìwọ tó bá wà ń wojú ọlọ́run tó ń bẹ lọ́ọ̀ náà tó láìsàn kan sí kejì inú àgọ́ ara ìwọ kàn sí bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú ọ̀nà àbáyọ ọlọ́run ló ń ṣe tó bá ti dé lórí gbogbo nǹkan kọ́ láà lè máa fẹnu bà gbogbo tí wọn náà bá jókòó tọ́ ọ rí pé ń ṣe ọ lọ́wọ́lọ́wọ́ báyìí màpá àìsàn àtàrùn tán bá ti bímọ máa bọ̀ sí.
0: Nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, off Abaranjẹ Road, Ìkọ̀tún.
1: Tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́ọ̀bọ ò ní sọ wá dẹni tí ó máa tiro a tó ń ṣe àòfin wọn ṣe yẹyẹ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀ téèyàn bá ti ń rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbí ìwọ tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ tó ti bá wọn ṣe ìdánárí lóríṣiríṣi tíná ti gbogbo ara ó máa ń fa kíṣe ara àbí ẹ̀jà ó máa ń jẹ́ kó wíìkì ọjọ́ orí máa ń fà alẹ́ tó bá ti fa ti ẹ̀wọ̀n tètè máa bọ̀ ṣàgbàdéwé márúgbó ta kébé lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú ọba ti dẹ́gun ẹ̀wọ̀n náà ni bàbá wọn ní ìtọ́wò là ń máa dun ọbẹ̀ kì ń gbókèrè máa dúdú ọbẹ̀ téèyàn bá jẹ ọbẹ̀ lábẹ́kúta lónìí tó bá ń gbẹ̀lú Èkó àbí Ìbàdàn ńjọ́ kejì ó ràn máa lọ pé ẹ lọ́ba ara wa tó bá ti dá ni ẹ máa ti fowó oyè kò kọ lójú ẹ̀yin ẹ gbìyànjú mo ti wá bí tẹ́lẹ̀ mo ti ẹ máa ń sọ bẹ́ẹ̀ o bẹ́ ẹ ṣe ń gbọ́ mi báyìí ẹ dìde fíá ẹ máa bọ̀ pé ọdọ ẹjẹ́ ti ẹ̀ wá ẹ mú gbàgbọ́ yín lọ́wọ́ tẹ bá ti ń bọ̀ sọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú.
0: Ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, off Abaranjẹ Road, Ìkọ̀tún.
1: Ẹ wá kẹ́ wá jàǹfààní ewé àti gbòǹgbò ẹni àfíjì ẹ̀yin náà dìde kẹ́ máa bọ̀ kí ló ń ṣe ọ́ kí ló yọ ẹlẹ́nu wàhálà àti ìdààmú wo ló wà nínú àgọ́ rẹ̀ tó ti fa àìsàn bóyá àti ìrìndógún àti gbẹ́sẹ̀ di wàhálà gbogbo ẹgbẹ́ kan ará kú tàìtà jẹ̀ǹjẹ̀ níbí ni ilé ìwọ síbí ni ọlọ́ọ̀bọ ò ní jẹ́ ká wá rogun ọfà ọfà burúkú ò ní bá wa fẹ́fẹ́ burúkú ò ní fẹ́ lù wá oríṣiríṣi ọ̀nà ló ń gbà wá ẹlòmíì afẹ́fẹ́ ni tiẹ̀ ẹlòmíì ọfà ló fà ẹlòmíì kò sí ń dá àti ẹ̀ chẹ́mọ̀ tó bá ti dé ẹ̀yin náà ó mọ̀ lórí bá ṣe ń bí àti àyẹ̀wò àti tó bá yẹ ká ṣe pé kí ló fà ti léyìí sójú oorun ló ti ṣẹlẹ̀ ni àbí nígbà tẹ́ ẹ̀ ń lọ ní kankan bá ẹ pì tẹ́ ẹ mọ̀ bóyá àwọn tẹ́ ẹ̀ ní mọ̀ tó wá ti dàgbò ara tó wá ń bara jẹ́ àwọn àrùn kan wà tó jẹ́ pé ó máa ń bara jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ó mọ̀ bá lómi ara inú ẹ̀jẹ̀ inú egungun ọlọ́ọ̀ ní jẹ́ ká rí ṣùgbọ́n téèyàn bá ti wá rí ẹjẹ́ ká tètè gbégbèsè ká mọ̀ pé ọ̀dọ́ bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lójú.
0: Ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, off Abaranjẹ Road, Ìkọ̀tún.
3: Bẹ́ẹ̀ bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lójú wa.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa is 0806821 6859 0806821 6859.
1: Ẹ má lẹ ti náwó àbẹ ti débì kan rí ẹ̀yin ẹ mú gbàgbọ́ yín dání ẹ wọ́n ní bí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ìtàn lè kanna ẹ gbà pé bẹ́ẹ̀ bá ti rí mi lélẹ̀ tẹ́ ẹ bá ti dé báyìí ogun àti wàhálà àtàìsàn tó náà làm ò ti ṣe lórí àwọn nǹkan tá à ń pariwo náà ni àti sọ bóyá àwọn ti ṣiṣẹ́ gírí ọjàbọ́ lókè bóyá àwọn ń kọ̀pẹ́ rí ọjàbọ́ ẹlòmíì máa accident fún mọ́tò bí ọdún mẹ́rin márùn-ún kò ní mọ̀ bóyá òun forí àbí fi nǹkan kan gbábì kan a máa wá fa wàhálà àti ìdààmú inú àgọ́ ara ńgbà tó bá dọjọ́ iwájú bí ẹ tó ń ráyàn bó ṣe máa rí ni téèyàn ò bá wá mọ̀ a wá di àrùn sínú iṣan sínú egungun sínú omi ara sínú ẹ̀jẹ̀ ara a ma wo ka a ma rin ka imi wa to je pe ki de tun se to banu to le je pe ofa o le je talabefe afefe buku ni feluwa
0: a wa ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun gbogbo bi te ba tin bo te ba ti de koton roundabout ewo marwa to nlo se Abara Jerol tabi te ba n gboko bo Abara Jerol ni ke bere e bo le ni Daily Ara bus stop apo tun yen le ya si number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol ni lu koton leko nbi
1: ibe n baba gba wa ero bani so hotel fi pe mi
0: 08068216859 08068216859
3: and then was a pick up to you like that. I want to walk out, you don't get wood, it doesn't be a man your duty. He got on. If you're not laughing, so we wait a month, the cafe, I could go in down la, and the delay by Emma Bonnie look or to meet you about Batel, number 20 Amoka Street, the Lara bus stop, off about Jerome look or to. He got on, you know. I'm out of here.
4: Ha, ragbin ro wa wara ile.
5: I'm a born a profession.
4: O da, se won lo ri bo se rin ni. O ri ton te koloba. O tun rin won ku won ku.
5: Ijo olun wa da bayi. Ah, nkan kan ma n ba eni yi fa.
1: Ma je ki ofo ojo pipe tabi awon isan to le fa ki ati gbagba gbese o di ni rada owo le. Ori kerike ara nro ni. Abo nwu ara tita, ara njani je. Kori o ma gba ye, o le ruku ati bere mu nkan nile di ni ra. Bo si se eyin didun, abi egbe kara re nkuta ita ila toke dele. Ke yan ma rin ko dabi pe nkan ra lese. Bata ti bo lese lomi, ko ni mo. Elomi a ma rin, a ma ta gege bi keke Mario. A lo da ti gbọn lowo tin dani wole ti finish esin baba gba te ni begi loju ero ba ni soro won 08068216859 abi ko lo kan si won baba gba wa ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abaranje Road Ikotun Lagos State ero ba ni soro baba gba 08068216859 08068216859 wa ka jo fojunu wo ka si fititawo
6: baba gba te ni begi loju se o o lo gbogi baba gba du ami gba

0: ọba gbogbo ẹ̀tẹ́ má bá pẹ̀lẹ́ rí ìlọ́wọ́ orí ìlọ́wọ́ lẹ̀ dára sí i.
1: Ibẹ̀ lọ́sẹ̀ tán sí àwọn tí ń pè mí lábẹ́ ní Olúmọ̀ẹ́ ti mú mà láìkọ̀ Ládòyè. Bàbá wa aláìlúwà kábíyèsí àwùṣẹ onígbòǹgbò ọba Adéyẹmí Àjàsà náà ti pè mí lábẹ́ ní.

pẹ̀lú àwọn tó ti pè mí lórí orí yìí. Báwa Ọláyẹmí náà láti ọjọ́ táwọn náà ti ń ṣàdúrà fún mi lábẹ́nu Olúmayẹtì wọ wa tó rin iṣá. Níbo ṣe múná inú wọn dùn inú tiẹ̀ náà ò ní bàjẹ́ lágbọ̀n múná mi sà. Onímọ̀ máa ń fún àwọn tọ́ ní weekend mo ní àwọn ọ̀gá wa mọ ohun tó dáa. Gbéyàwó síra wọn, erékò jura wọn lọ.

0: ti ìyá àgbà yẹn fi ọwọ́ sí ẹ̀rọ ṣáàdé ká wo iye bà mí ó nífẹ̀ẹ́ mi yéye ẹ̀rọ láìdè nífẹ̀ẹ́ èmi ọ̀rọ̀ mi ṣí o kẹ́tẹ̀ gan lọ́nà ọdún nífẹ̀ẹ́ sí èdè ọ̀dọ́ èsì gbèsè àìsílẹ̀ tó ọdún ó dùn mí gan fi ó tètè kú ṣùgbọ́n tó ì tẹ̀ lọ́nà ọdún lakọṣẹ́ náà sí o pẹ̀lú ìyẹn ránṣẹ́ ká tó bí wípé wọ́n dágbére fáyé wọ́n gbá àwọn àtọ̀gbẹ tí àwọn òyìnbó ń pè ní diabetes àti títí ẹ̀jẹ̀ gíga ẹ̀rọ high blood pressure fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n wù wọ́n láti mọ̀ ṣùgbọ́n tí wọn kò ní ìrìn tí ó lè fi ara balẹ̀ láti ṣàlàyé fún ọ wọ́n ọ̀pọ̀ ọ̀rọ̀ gan tí wọ́n bá lọ sílé ìwòsàn ìṣẹ́lẹ̀ máa ń dàbí ẹni wípé ìrìn sí máa ń gbá ọkọ ọwọ́ bí àwọn náà sì bá kọ ọwọ́ wọn ọmọ dókítà wọ́n sọ òògùn ńlá ńlá tí kò yé wọn ìyá àgbà gan ní ọ̀pọ̀ ìgbà máa sọ fún wọn wípé tí mo bá ti dàgbà kí n kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń ṣe ìtọ́jú àwọn ènìyàn wọ́n máa ń sọ ní èdè wa pé bí o bá ti dàgbà bí o jọ bí o máa fa ṣe ká tọ́jú àwọn ènìyàn nígbà tí ìyá àgbà dágbére fẹ́rẹ́ wọ́n ṣe ìpinnu wípé wọ́n ò lọ kẹ́kọ̀ọ́ nípa ìròyìn ìlera ẹ̀rí yìí ló sọ níbi nọ́ọ̀sì alábẹ́rẹ́ nígbà tí wọ́n gbà mí wọlé sí ilé ẹ̀kọ́ ti ìmọ̀ ìlera láàrin ilé ìfẹ́ ní ìpínlẹ̀ ọ̀ṣọ́ inú mi dùn gidigidi mo gbájú mọ́wé mi ló gbọ́n ojú mo ṣe dáadáa nígbà tí àkókò tó láti lọ ṣe ìkẹ́kọ̀ọ́ tí àwọn olóyìnbó ń pè ní internship wọ́n fi mí sí ẹ̀ka ti ìbímọ inú mi dùn torí ó pẹ́ tó ti máa ń wù láti ṣiṣẹ́ pẹ̀lú ọmọ aláboyún àti ọmọ tuntun inú mi dùn torí ibi tí mo fẹ́ wà láti ọjọ́ tó ti pẹ́ ni mo pinnu láti fi gbogbo ipá àti agbára mi ṣiṣẹ́ ẹ bá kí n sọ fún yín nípa bí ọjọ́ àkọ́kọ́ mi ti rìn gbogbo òru mọ́jú ọjọ́ tí ó yẹ kí n bẹ̀rẹ̀ iṣẹ́ wọn fi parẹ̀ mọ́ mo wọ aṣọ mi bẹ́ẹ̀ni mo nu bàtà mi dáadáa nígbà tí ilẹ̀ mú mo tètè jí mo gbàdúrà mo wọ̀ mo sì múra ìgbà tí mo ti rí bí wọ́n ti fi okùn sọ ẹnu ọ̀nà àkọ́kọ́ ló yẹ kí n ti mọ̀ wípé gbogbo nǹkan ọ̀run bó ṣe yẹ kó rí ìgbà tí gbogbo ilẹ̀ ti dàbí ẹni wípé kò tí ì rí omi níbi ọdún márùn-ún ló yẹ kí n ti mọ̀ wípé nǹkan ọ̀run dáadáa ìgbà tí mo rí aláboyún kan tí ó jókòó sílẹ̀ pẹ̀lú pé ọmọ ń mu ló yẹ kí n ti mọ̀ wípé iṣẹ́ wà níbí o àmọ́ ọkùn aláìṣẹ̀ mi ò tiẹ̀ jẹ́ kí n rí gbogbo ìyẹn rẹ̀ rárá mo sọ fún ara mi wípé bóyá torí pé jẹ́ ìtani tí mo bá dé nílé gbogbo nǹkan máa wà dáradára àfìgbà tí mo ṣe alábàápàdé mẹ́tírò nìyẹn. orúkọ wọn ni mrs adékẹyẹ wọn wọlé bẹni wípé ọ̀wọ́n ni wọ́n ní gbogbo ilé ìwòsàn náà wọ́n wò mí wọ́n ní ṣé wọ́n ní nọ́ọ̀sì tuntun tí wọ́n yẹ̀ ṣàgbọ́ wá bí èmi wá dá pẹ̀lú ẹ̀rín àtọ̀yàyà wọn ò tiẹ̀ wọ mí lẹ́ẹ̀mejì ìyẹn ẹsẹ̀ wọn yá àti bíi tí a yá mo wá ń sáré tẹ̀lé wọn wọ́n fi àwọn ibùsùn hàn mí wọ́n fi yàrá ìkóǹkọ̀ pamọ́ sí hàn mí wọ́n fi àyè àwa náà sì hàn mí bẹ́ẹ̀ ni wọ́n béèrè tí mo bá ní ìbéèrè mo ní bẹ́ẹ̀ ni mo bèrè wípé níbo ni àwọn ẹ̀rọ tí a fi ń yẹ ìfúnpá wò ẹ̀rọ tí a fi ń gbọ́ mímí ọmọ náà níbo ló wà suction machine àti gbogbo àwọn irinṣẹ́ tí ó yẹ kí ẹ̀ka ilé ìwòsàn tí ó ń ṣe ìtọ́jú aláboyún àti ọmọ tuntun yẹ kó mí lójú ara mi mo ti bèrè ìbéèrè gidi mẹtírónù rẹ́rìn-ín kì í ṣe ẹ̀rín ayọ̀ ẹ̀rín ìkànnì wọ́n ní ẹ̀rọ tí a fi ń yẹ ìfúnpá wò náà ti bàjẹ́ ó yà mí lẹ́nu wọ́n ní àfi ìgbà tí wọ́n kàn déédé yí ẹ̀rọ tí wọ́n fi ń gbọ́ nínú ọmọ wọn lọ́rọ̀ kan ṣá gbogbo nǹkan tí mo bèrè fún kò sí èyí tí wọ́n ní nílé ìwòsàn náà níṣẹ́ ni wọ́n máa ń dọ́gbọ́n sí ó kọ́kọ́ ṣe mí bí àrá n ò gbàgbọ́ rárá àfìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní rí bí gbogbo nǹkan ṣe ń lọ kò tí ì pé ọ̀sẹ̀ kan tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ níbẹ̀ tí wọ́n fi gbé arábìnrin kan wá arábìnrin yìí ń rọ bí ló bá dédé dákẹ́ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín àwọn dókítà ní ó nílò afẹ́fẹ́ ìyẹn oxygen ni gbogbo wa bẹ̀rẹ̀ sí ní sáré kiri sìlíndà tí a ní kò sí nǹkankan nínú ẹ̀ bí àwọn kan ṣe ń sáré kiri bẹ́ẹ̀ làwọn kan fi abẹ̀bẹ̀ fi atẹ́gùn sí arábìnrin yìí kí ó ṣàtì ẹ̀ lè jí ọlọ́run bá wa ṣe o arábìnrin yìí padà jí lọ́ba sọ fún àwọn ẹbí rẹ̀ wípé ní kíákíá kí wọ́n tètè máa gbé lọ sílé ìwòsàn míì a transfer ẹ̀ n ò tí ì bọ́ sípò lórí èyí alámi ò tiẹ̀ tí ì balẹ̀ ni wọ́n gbé arábìnrin mìíràn wá o wọ́n ní ó bímọ ní àìpẹ́ ọjọ́ ó nílò kí a gbé ọmọ náà sínú incubator eléyìí tí a ní kò ṣiṣẹ́ a lọ sílé ìwòsàn bíi méjì ní agbègbè wa ká tiẹ̀ lè tọrọ tí wọ́n bá ní àwọn náà bá ní pé ilé táwọn náà ní ti bàjẹ́ a bá tọ́ka wọn sí ilé ìwòsàn ìjọba mìíràn pé kí wọ́n tètè máa gbé ọmọ náà lọ o kan to dibe omo na si ntake o ma dun mi o ibi ti mo joko si ti mo tin suku ni nurse akegbe mi kan ti wi fun mi wi pe ko ma to mo mi lara o ni bi o na se ma suku ni opo igba na ni nigba ti o koko de amo igba to ya o di wi pe ti o ba pe lara o se a di o se o ni ko de si nkan ta le se si mo fe gba wi pe ko si nkan ta le se si o afigba ti metron fun awon so fun mi ni ojo kan wi pe lati bi odun 15 ti awon ti wa ni ile iwosan yi oju won ti ri to opopopo iya ati omo lo ti ku nitori wi pe ile iwosan na ko ni eje opigba mi tori won ko ni afefe iyun oxygen opopopo nimo ilera ni won ti lo tori oju won ko le gba irora ti awon eniyan ya koja ni ile iwosan na awon ti won duro go won duro tori pe ko ni ibomiran ti won pano lati lo won tesiwaju won ni ijoba ma fi owo ranse nigba miran amo ki owo na to de bi won ti pin kele kele tori be a ma lo ra nkan ti owo re won ninu ki won nkan yi tete baje abi ko tun jibe lo leyin ore yin bi iya ba ku tabi ti omo ba ku o si enikeni to nbere oruko mi oluwa fire fun mi nurse alabere ni ninu ile iwosan ijoba pa ni ilu ibadan eyi si ni ito ariri mi nipa ise ti mo n se
1: ìbéèrè wa tòní ni gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tòní dárúkọ irinṣẹ́ mẹ́ta tó yẹ kí ẹ̀ka ilé ìwòsàn tó ń ṣètọ́jú aláboyún àti ọmọ tuntun yẹn kọ́ ni.
2: Ẹ máa fi ìdáhùn yín orúkọ àti ibi tí ẹ ti fi ìdáhùn náà ṣọwọ́ sí wa lórí WhatsApp tàbí àtẹ̀jíṣẹ́ lẹ́tà lórí nọ́mbà yìí 0911-219-2038 lẹ́ẹ̀kan sí 0911-219-2038 kí o sì láǹfààní láti jẹ ẹ̀bùn pàtàkì látọ̀dọ̀ wa ẹ̀ ṣe púpọ̀.
3: Bí a ti ṣe ń ṣe ìrìn àjò.

92.9

Bomo shen wonu ya o.

0: Ọ̀dẹ̀rẹ̀ ìtọ̀ òkè ń kú. Ọkọ̀ ń sin orúkọ wọn ló ìtọ̀ wọn òun náà là ń gbọ́ àwọn náà ti dé bá. Ó dáa kéèyàn ní ìtọ̀ gidi kán máa sọ dandan pa téèyàn. Bó bá wà bó bá sí kán sọ dandan pa tiẹ̀. Wọ́n ń sọ̀rọ̀ inú ọjọ́ kan ọjọ́ kan wá sọ nípa tiwa náà bàbá dá ọ̀rọ̀ kan sọ. O lè máa rò ó rò pé ṣe bó ti lówó ìwọ́ ti lọ ń tẹ ọmọ tó ń bọ̀ nǹkan ṣé àwọn ọmọ ò ní forí fọ́ nǹkan. Ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú ń sin orúkọ ti bàjẹ́. Ó fẹ́ fowó rà kò bá mọ́. Àwọn ọmọ ló wá ń jẹ̀yà ẹ̀. Ẹlòmíì láàrin àwùjọ ọmọ ẹ̀ kò lè jẹ́ sọ́ ni mú ẹ̀. Ó bá ní kí lorúkọ bàbá ẹ̀ kò lè sọ.
1: Omi inú àpá mi ara mi ò ẹ̀rù abá mi.
0: Ẹlòmíì gan ti pààrọ̀ sọ́ ni mú ẹ̀.
1: Ó ti bẹ̀rẹ̀ bàbá mi ò.
0: Bàbá ẹ̀ ti bàbá.

abalẹ nílẹ̀ yìí o. Bonde FM 92.9. Aago méje kù ìṣẹ́jú márùn-ún ta lọ gbọ́ ìròyìn àgbáyé. Àwọn nǹkan wo ló ń ṣẹlẹ̀ Nàìjíríà ta wọ̀nyí àti òkè òkun yẹ kẹ́ máa gbọ́ ìròyìn o. Bonde FM lẹ́tí lè gbọ́ òkodoro. Bonde FM òkè mímú lómú. Bí wọ́n ṣe rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ la ṣe máa nà án sójú afẹ́fẹ́. Ẹni tọ́lọ́run bá ti yàn kò sẹ́ni tó lè mú. Ẹ mọ̀ pé èèyàn ló ń wojú Ọlọ́run ń wọkàn. Ohun tó máa dà ló máa dà ó. Ìṣe. Àtẹ́wọ́ labálà ẹnìkan ò mọ bí ó mẹ́nu kọ́. Akọ̀ ń gbìyànjú à ń sọ́lọ́ ní àǹtíraka ni.

alẹ́ ti lù ẹ́ kalẹ́ akú fàájì òpin ọ̀sẹ̀ mo sì gbàládùá tèmi kò ní jẹ́rì mọ gbogbo wa o ìròyìn àgbáyé la mọ́ fún yín láti iléeṣẹ́ wa bond fm 92.9 ẹ̀ka rédíò nàìjíríà tó fi kalẹ̀ sódí gbòǹgbò nínú gro ìkẹjà lẹ́kọ̀ọ́ ibẹ̀ náà láti ròyìn ṣáájú náà ẹ jẹ́ àfarabalẹ̀ gbọ́ kókó tó léfò nínú àwọn ìròyìn ọ̀hún ná àjọ tó ń ṣètò kúlẹ̀ kódà tí ìpínlẹ̀ èkó ti fi ọwọ́ òfin mú òṣìṣẹ́ ọkọ̀ àgbárígò kan tó ń dalẹ̀ síbi tí ò bójúmu tó ó lé ní èèyàn àádọ́rin tó ré bọ́ sínú odò ńlá kan nípínlẹ̀ bẹ́lẹ́ ìpínlẹ̀ kaduna foríjì ẹlẹ́wọ̀n tó ń lọ bíi mẹ́tàdínlọ́gbọ̀n èèyàn mẹ́tàdínlógún ló gbẹ́mí mì níbi ìjàmbá ọkọ̀ tó ṣẹ̀gbò múra lójúnà ńlá kan ní orílẹ̀-èdè kẹ́ńyà ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ẹja farabalẹ̀ gbọ́ látẹnu olúmiidé ọlálẹ́rè àjọ tó ṣètò kúlẹ̀ kódà tí ìpínlẹ̀ èkó lọ́mà wọ́n ti fi ọwọ́ òfin mú ọkọ̀ akúlẹ̀ kódà tí àgbárígò kan látàrí bó ṣe lọ dalẹ̀ síbi tí kò yẹ ní agbègbè majidun bus stop nílùú ìkòròdú lẹ́kọ̀ọ́ ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ lọ́mà dókítà muyiwa gbadegesi ló jẹ́ odi mímọ̀ pé ọwọ́ ikọ̀ àjọ lọ́mà ló pàṣẹ pé kí ẹnikẹ́ni má ṣe dalẹ̀ sáwọn agbègbè kan mọ́ nípínlẹ̀ èkó ìgbésẹ̀ yìí sì wáyé lábẹ́ ìdarí ọ̀gbẹ́ni ọládèjì adébáyọ̀ ti ikọ̀ lọ́mà project wise team àwọn olùgbòrògùn lọ́jọ́ ọjọ́ ti friday àná ti ṣe ọjọ́ kejì oṣù yìí tí ọwọ́ sì ba ọkọ̀ àgbárígbó ńlá tó lọ dalẹ̀ tó pọ̀ sílẹ̀ yakata lágbègbè yìí ọwọ́ bá awakọ̀ ọkọ̀ yìí náà ní ìbámu pẹ̀lú òfin àti ìlànà àjọ lọ́mà báyìí ẹ̀wẹ̀ àjọ yìí ti wá sọ ọ́ mímọ̀ pé òun sì dúró wámúwám lórí ìpinnu òun o pẹ̀lú ètò ìṣínilétí inú fún àwọn ará ìlú àti láti kàn sí àwọn alẹ́lọ́ lọ́nà àti dáàbòbò ètò ìmọ́tótó àyíká fún ìdí èyí àjọ lọ́mà wá rọ olùgbé olókoòwò àti ikọ̀ tó ń kúlẹ̀ kódà tí láti gbìyànjú máa lọ ṣàmúlò ààyè tíjọba ti yà sọ́tọ̀ láti máa dalẹ̀ sí kí wọ́n sì yàgò gédéńgbé fún dídalẹ̀ sínú kòtò ọ̀gbàrá ojúnà kòtò ìdóminù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn òbí ikọ̀ agùnbánirọ̀ ogun tí àwọn ajínigbé jígbé sálọ lásìkò tí wọ́n rìnrìn àjò bọ̀ wá láti ìpínlẹ̀ ọ̀yọ́ láti ibi tí wọ́n ti lọ ṣètò ìsìnrú ìlú ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní àwọn ẹ̀bẹ̀ pé àwọn ajínigbé yìí ti fún àwọn ní wákàtí 24 hours láti fi san bílíọ̀nù kan náírà 1 billion naira láti fi gba ìyọ̀ǹda ọmọ wọn padà. Àwọn òbí akẹ́kọ̀ọ́ wọ̀nyí ló fi ìròyìn náà lédè nígbà tí wọ́n lọ ṣàbẹ̀wò sí olùbàdàn tìlú ìbàdàn ọba rashidi ladọja ní ilé ẹ̀ tó ń bẹ ní bódìjà ìbàdàn pẹ̀lú kọmíṣánná ọlọ́pàá náà olùgbèǹjà abimbola tó fi mọ́ asẹ́yìn tìlú ìsẹ́yìn ọba sefiu adeyeri. Àwọn ajínigbé yìí ń bèrè fún 50 million naira fún akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan àpapọ̀ gbogbo owó náà sì jẹ́ 1 billion naira. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ wukọ aqua ibom motors nigeria limited isia apan ó fi ìdí ẹ̀ múlẹ̀ ní àná friday ó sì sọ̀rọ̀ lórúkọ àwọn ẹbí tí ọ̀rọ̀ náà kan gbọ̀gbọ̀gbọ̀ aláàjì àkàndé pẹ̀lú oyèbọlá àkàndé tí wọ́n sọ pé àwọn ajínigbé náà ti ń kàn sí àwọn o látorí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn agùnbánirọ̀ tí àwọn ajínigbé jí gbé sá lọ tí wọ́n sì ń dúnmọ̀ wuru mọ̀ wuru pé tí wọ́n bá kọ̀ jálẹ̀ láti san owó ọ̀hún ohun tí ojú àwọn ọmọ wọn bá rí inú igbó ó ní kí wọ́n fara mọ́ ni o. Àwọn òbí yìí ti wá ara wọn ẹ̀bẹ̀ sí ọba ládọjà àti kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ láti dákúndábọ̀ ṣe ètò ìrànwọ́ lọ́nà tí àwọn ọmọ wọn yóò fi di gbígbà padà lóòyẹ̀ nígbà tí kábíyèsí aláìlúwà ọba ládọjà yóò sọ̀rọ̀ ó fi dá àwọn òbí lójú pé ìgbìyànjú ń lọ lábẹ́nú
lati gba awon agunbaniro na pada latodo awon olopa bakan na ni commissioner olopa ni pinle oyo cp olugbenga abimbola na ti je ka mo pe ohun ti ko si awon akagbe ohun ni ipinle imo lori isele na agba wi pe oko ojo mi to ko awon olubakadun olubanikadun to le la adorin 70 pẹlu okada alupopo ogbon 30 to wo oko oju omi lati stodo odo katsina ala nijoba ibile buruku ni ipinle benue ni iroyin gbe pe o daju dule sinu odo ji laaro kutukutu ni saturday debi wi pe opo ninu ero inu oko oju omi ji ni won si nwa lataro ti won o ti ridi si o isele na sele ni nkan bi ago mokanla aro ni saturday looto awon ero inu oko oju omi na so pe opo lara awon lo nbo lati imbayon nijoba ibile egboko ni ibi ti won ti lo fun eto isiku molebi won ni soda odo keji ni bayi alaga ijoba ibile buruku ogbeni raymond zege nigba to n fi idise laburu na mule lo se lalaye pe opo arin ajo yi lo je abanikadun to n bo lati ilu gboko lati lo fun eto isuku ni isoda odo ko to di wipe engine oko oju omi na dase nle lori omi lasiko ti won pada bo wale to si mu iberu bojo ba awon ero inu oko oju omi ohun nigba ti won tun de ibi ti omi ti ru soke eyi lo fa ti oko oju omi na to fi dajide sinu odo sugbon won tete kan si oko oju omi mi to dangajia lati wa se irowo fun won nu omi bakan na ogbeni zege o tun rawo ebe si awon olugbe atawon agbugbe mi to n samulo ori omi lati gbiyanju ma tele ofin ati awon alale ajo to mojuto ori omi ni pataki julo wiwo aso idaabobo ta mo si life jacket iroyin agbaye le n gbe lati ile ise wa bond fm 92.9 eka radio nigeria to fi kale so ni gbongbo inu gra ikeja lekoo ibe naa lati iroyin.

rẹ̀ ẹni ṣẹ́gun ìyàwó ayé Jésù ọba nígbà ọ̀rọ̀.

0: ọmọdé rẹ lọwọ ó lè ṣẹṣẹ kí ẹ má tẹta sọrọ rẹ o ó lè ṣẹṣẹ kẹkọ jọba ẹyàn lọwọ ṣùgbọn kò tú agbára ọlọrun lọ ọlọrun nìkan ló lè ṣe yóò ṣe yóò di ẹnu yóò ṣe yóò di ẹrí yóò ṣe yóò di ẹrí yóò ṣe yóò di ẹrí yóò ṣe yóò di ẹrí fún ọ nítorí pé agbára ń bẹ lọwọ rẹ kò yí kó padà rí ọlọrun má jẹmú ọdọ kí dá má jẹmú ọdọ pa má jẹmú mọ ìwọ ọdún padà ìwọ ṣẹlẹ ìwọ fẹsẹ sílẹ fi ọtẹ sílẹ fi kà sílẹ jésù pè ọ ó ní kó má bọ wá gba ìgbàlà wá gba ìwòsàn jésù pè ọ á sá ládùn ayé ó gbogbo adópin nínú ìwé ìfihàn jésù pè mí bọ kankan èmi ṣe bẹ pẹlú mi lọsọ fún ìjọba ẹsẹ rẹ màmá o ọlálẹpẹjù ṣùgbọn kọ pé èmi bọdọkùnrin náà nípasẹ dàgùtà nípasẹ ọrẹ ọrẹ ju mi èmi bọdọkùnrin náà èmi bọdọkùn dé bàbá mi gbogbo lè yá mi nípasẹ dàgùtà ọrọ ọmọ mi pé jésù lọlúwa ìwọ jẹ pé jésù lọlúwa pẹpẹ jẹ jésù lọlúwa pẹpẹ pẹ jésù lọlúwa ṣùgbọn o ní ìrọ̀lẹ́ yìí ayọ̀ ń bẹ fún ọ retí ń bẹ fún ọ gbàdúrà gba àwẹ̀ má sùn gbẹ́dọ̀ lọ́lúwa sinmi lọ́lúwa nítorí ẹ̀kọ́ pé ẹgbẹ́ ni fẹ́kẹ́ tó fi ẹran àti gbẹ́kẹ̀lé jésù ní ọ̀nà òtítọ́ àti yè jesus is lord jésù lọ́lúwa gbà á ronú padà ṣe fẹ́ rẹ̀ fún gbogbo kan rẹ fẹ́ ní àárọ̀ fẹ́ ní ọ̀sán fẹ́ lọ́lẹ́ yóò sànú fún ọ nítorí ẹ̀kọ́ pé irúgbìn náà yóò dàbí igi tí a gbìn sí pàdò tí yóò máa mú ẹ̀sẹ̀ jẹ́lẹ́ lẹ́sẹ̀ kọ́rẹ̀ lọ́sí ló máa ṣe déédé olúwa sànú fún ọ ṣe bí ọlọ́run ni òun ló dá òun ló mọ ó yóò ṣe ṣùgbọ́n ó padà sọ̀dọ̀ olóṣù padà sọ̀dọ̀ jésù padà sọ olúwa nípasẹ̀ rẹ̀ ládá gbogbo nítorí kọ́pẹ́ láti nìkan ṣe ọ ti wà lọ́run ọlọ́sọ̀rọ̀ náà ní ọ̀lẹ́ yìí bó ṣe ń gbọ́ mi kò tí pẹ́ ju o má ronú o má para rẹ o má ṣe ẹlẹ́ṣẹ̀ o ó ti bẹ fún ọ ó ti bẹ fún ọ ọlá rẹ ádàjò nílọ ọlá mi ádàjò nílọ yóò dá fún ọ lọkọ jésù á dá fún wa a ó ṣe rere a ó dìde a dílẹ̀ múṣẹ a ó ṣe láyé ọkàn wa balẹ̀ jù báyọ ogun òní borí o ogun àrò ní borí o ogun ọsán ní borí o ogun àrẹ ní borí o èmi àti wọn lọkọ jésù kristu nazareti olúwa yóò ṣúre fún wa iléeṣẹ kampari kansanla bon fm olúwa dìyín mú o lẹ́yìn kò ní jọ́dá o mọ́ra yọmọ gbọ́dọ̀ o olúwa yóò ṣe lóore o olúwa yóò dá lọ́lá o ìjọ grace redemption gospel seminary center olúwa kò tiẹ̀ lẹ́yìn o òkè náà máa lọ o nítorí ẹ̀kọ́ pé èmi nígbà pọ́jú èmi yóò sì gbà ọ́ bí bẹ́ẹ̀ ni pé olúwa ní gbogbo ẹ̀dá rárá kó tó tó láti ṣe bí bẹ́ẹ̀ ni pé ẹ̀kọ́ pé ọ̀rọ̀ tí mo rán kò ní padà bí wọ́n ti tẹ́tí mo rán kò sẹ́ tó lè gbà á kò sí ọba kò sí baálẹ̀ kò sí bàbá kò sẹ́ tó lè gbà á bí kò sí olúwa nítorí pé àkọ́ pé àìkan pọ́ọ̀rì kan sọ̀dọ̀bà lẹ́ẹ̀kan kan pọ́ọ̀rì à gbogbogbòun rẹ̀ lẹ́ẹ̀kejì gbogbo tó lọ agbára bí bẹ́ẹ̀ ni pé lẹ́yìn ikú ìdájọ́ lọ́kàn sáà máa ìrètí ò ti pè fún ọ ayọ̀ sì ń bẹ fún ọ má wo tó ọjọ́ orí má wo ti agbègbè má wo ti orílẹ̀-èdè má wo ti ìlú ṣùgbọ́n máa wo olúwa tẹjúmọ́ jésù olùpilẹ̀ṣẹ̀ káwá ṣe pé ìgbàgbọ́ ọba tó ṣe ìyanu ọba tó ṣe ìyanu ọba tó ṣe ìyanu alágbára ọlọ́wọ́ ọ̀tún tó gbéniga nítorí ọkọ pé ìrú ayọ̀ àti ṣẹ́gun láàmà gbọ́ níbùgbọ́ olódodo olúwa yóò sànú fún o yóò ṣúre fún ọ ayọ̀ ni o torí pé gba jésù lóluwà ti olùgbàlà torí pé òní ọ̀nà òtítọ́ àti iyè kò sẹ́nikẹ́ni nípa ẹsẹ̀ nípa dá ìtàlẹ́dọ̀ bí kò sí nípa jésù kò sí ẹni kẹta nípasẹ̀ jẹ́ kò sí nípa ẹsẹ̀ jésù ní ọ̀lẹ́ yìí ronú padà ìjọba ọ̀run kò sí dẹ̀dẹ̀ ohun tó bá ṣe tẹra mọ kó o ṣe tọkàntọkàn nítorí pé èrè ń bẹ fún ọ ayọ̀ sì ń bẹ fún ọ mo ní pé èmi àti wọn á ládùn ẹja orúkọ ìtẹ̀mí mo ráyò ọmọ ògúnwádé ìrántí ọ̀la àlàyé tí mo wá láti níjọ grace redemption gospel center ní santa bella five ọkọ sọ ọfà fún ẹni tí mo ń pé yóò dá fún wa iléeṣẹ bon fm wájú lọ máa lọ bóyá ọmọ ògúnwádé wájú lọ máa lọ ìjọ grace redemption assembly kan ọdínlá ẹlàyéjà àfọwọ́nì ìrìnrò ọkọ̀ àkóbalẹ̀ bẹ́ẹ̀ ni o a ó ṣe eré gómìnà gbọ́dọ̀ jésù kìí ṣolúwa àmì.
1: ogo omi fún ọlọ́run lókè ọ̀run fún ìwàásù ìtọ̀sẹ̀ yìí mo ní ìgbàgbọ́ pé a ti rí ìtúsílẹ̀ ìbáǹdè àti ìbùkún gbà nílé ìwàásù ìtòní gbogbo àwa prọfẹtísẹ̀ mọ́ráyè ògúnládé ní jésù ń lò fún wa láti rí ìjọ grace redemption gospel assembly international tó wà ní nọmba 5 ẹrọkú street apapa road ògùtúmọ̀tà west lagos fún àdúrà àti ìgbaniníyànjú wọn ní apẹ ọrọ ìbánisọrọ wọn 08028856546 08028856546 ẹnu ọpẹ wọn wọ́n gbàdúrà fún mọ́ yẹ sí ní nǹkankan pàtàkì tó ń dùn lọ́kàn tẹ fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn tí wọ́n bá rí fi ẹ̀mí wá díẹ̀ ẹ̀pẹ̀ nọ́mbà wọn 08028856546 James Olabuju alukoro Jesu Akeyi Ọlá lórúkọ tèmi lágbára Ọlọ́run ọba ọ̀tún pàdé lọ́jọ́ mẹ́jọ with God all things are possible amen in Jesus name.

0: aago méje kọjá ìṣẹ́jú méjìlélọ́gbọ̀n. Ìbàdí aago mẹ́jọ máa yẹ̀bá. Àátúmọ̀ lọ múra lẹ̀dí aago mọ́kànlá ìwọ́ tó ń wọkọ̀ ìwọ́ tó ń wọ̀yà. Ọ̀sẹ̀ méjì sí ìsìn afúnyẹ̀ lọ́kọ́. Jẹjọ́ atúfúnni fún lọ́kọ́. Wonder FM ló lè ṣerú ẹ̀ láìgbowó láìgbòbì. Bí mo ti fẹ́ oúnjẹ láàárọ̀ ìní. Wonder FM. Fátímọ̀ ní ìsọdá Bọ́ndẹ̀fẹ́ ìsọdá Ládípọ̀ Ṣogúnlẹ̀. Mo bá fi ẹran sínú oúnjẹ ni mo ní á. Olúolúmọ ètò wà pẹ̀lú mísẹ̀. Mo ní prógáàmù mi ìdájọ́ ojú ọjọ́. Àwọn òkè ní ìsẹ́ o. Oníṣẹ́ mi mọ̀ pé iṣẹ́ òun dọmọ́ṣẹ́ òde. Lórí Bọ́ndẹ̀ FM ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Nlànà ọkọ̀ tí òun wọ̀ ń pariwo. Wá rìkọ́ọ̀dù ẹ̀. Gbà tó ń dé ṣọ́ọ̀bù má pìlẹ̀. Ó ní mo sọ pé àná òrùn lálálá. Èmi náà òjò àárọ̀ lọ́wọ́ ìdájí tó bá tún dọwọ́ ọ̀sán ṣe ṣe kọ́tún fún. Nígbà tí òjò bẹ̀rẹ̀ sí ní fún lẹ́kọ̀ọ́ rí owó ìdájí. Mo ń lani pé ìwọ ọ̀gbẹ́ni iṣá. Àwùkọ́ bọ́ọ̀lù ń dá sí. Mo lẹ́mi kọ́ ọlọ́run ni. Bíbí rẹ kò ṣe é fowóra o. Ọmọ tá a bá tán tó wúlò fún bàbá. Tó wúlò fún màmá ṣòwò lólú ọmọ. Bíbí rẹ kò máa ṣe é fowóra o. Ìdàgbà kí n tẹ́gbẹ́ kí n má ṣẹ́rú ẹgbẹ́ mi o. Ìdàgbà kí n tẹ́gbẹ́ kí n má ṣẹ́rú ẹgbẹ́ mi. Ibi rẹ kò ṣe é fowóra o. Gbà mí lọ́wọ́ pẹ́. Mo fẹ́ kọ́. Bí ọ̀la Ọlọ́run ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ. O láìkí o ṣe é ṣe kí òjò tún fún lọ́wọ́ ìdájí mọ́. Àárọ̀ kùtùkùtù. Kódà ó lè fún bí bí aago mọ́kànlá méjìlá ọ̀sán. Ọlá mò ń sọ. Wẹ́dà ò bá yípadà ojú ọjọ́ bí ò bá yípadà ní o. Ẹ máa múra lẹ̀. Bọ́wájú máa pòpò pẹ̀lú atẹ́gùn fẹ́rẹ́fẹ́ àti ooru.
1: Mo gbájú mi sókè sí ọwọ́ ìgbà rẹ̀. Mo gbájú mi sókè sí ọwọ́
0: ìgbà. Ọjọ́ Monday ìjọjọ́ ti Friday ní ojú ọjọ́ lọ́wọ́ ìdájí. Aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. 725-730 Ọ̀pọ̀lọpọ̀ máa ń pè ní Vẹ́yọ Blọ́ọ̀kù Vẹ́yọ Blọ́ọ̀kù. Èrò ọdún yìí yóò lágbára.

Chief Commander Denis Obefabi ilẹ̀ ń gbọ́ láti ilé iṣẹ́ tí wọ́n ń bí Bonde FM 92.9. Máa ṣàmíwọ́ ẹnu àgbà lóbi ń gbó. Aago mẹ́jọ kù ṣẹ́jú mẹ́tàlá o. Lọ ṣeun lẹ́túṣú. Lọ mọ́jà ṣàárẹ̀.

0: àwọn ọba aládé ìjọba àpapọ̀ tó ní kọ ìjọba ìpínlẹ̀ àwọn ilé ìjọsìn àti àwọn ọlọ́jà káràkátà pẹ̀lú àwọn agbófinró ni ètò ládé ìdí wa máa ń náwó ọjà irindé atọ́kùn ètò ni Nuruddin Oluyege pẹ̀lú Wasil Salaudeen ọmọ tó mọ̀kọ́lọ̀ lékè gbájú láì gbàgbé Mutiu Abdullahi olóòtú ètò ọ̀hún ni
1: Abiodun Elu gbájú
0: gbogbo èyí tí ẹ bá fẹ́ polówó ọjà lórí ètò yìí ẹ ṣáà ti kàn sí ẹka ìpolówó ọjà láti kópa lórí ètò lágbègbè wa ojú òpó yìí yóò ṣe yín láǹfààní
1: 08034097031
0: tàbí 08034057141 tàbí 08030428183 lágbègbè wa ètò tó ń ṣàmójútó àgbègbè wa ẹ má míì sí ẹ.
2: 94.1 FM.

ṣe ọmọwa náà nẹ́ka ìgbóhùn sáfẹ́fẹ́ ní Bond FM. Ọ̀rẹ́ Olúwa Ògúnnáìkè mọ̀mọ́ dáadáa. Gbogbo àwọn obìnrin wa ló dá o. Bísọ́lá Balógun mọ̀mọ́ tó ṣọ́ bíbí fúra ẹ̀.

ìṣọ̀kan bẹ tó dàgbéyà mú bí tí bá rí bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ kan rèé fún yín nípa ilé ìwòsàn tó yà lára ọ̀tọ̀ IA & Nurse National Medical International Limited Dr. Idris Ajibade PhD ni olùdásílẹ̀ rẹ̀ oríṣiríṣi àìsàn ara ni wọ́n tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí kò mú ògùn nílò dání gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China máa fi tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bíi copy ìjánà physiotherapy heat therapy àti àwọn machine oríṣiríṣi láti fi ṣe ìwòsàn ara bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò ara láti wo orí títí dé ìkọ́lé ẹsẹ̀ ọ̀gbẹ́ yìí nǹkan tí ẹ̀rọ wa lọ sí ṣòkòtò òun rèé ní àpò ṣòkòtò nílé abúlé ẹ̀dá ní two test medical diagnosis building lẹ́gbẹ̀jẹ̀n bẹ́ẹ̀ Uton bus stop abúlé ẹ̀dá ẹ̀ pé tàbí pẹ́ sàfẹ́rì 0803-869-0104 ẹ̀ka ilé ìwòsàn wà ní Ìkòròdú ní nọmba 2 Daniel Sumon Street Off High School Road Sábẹ́ Ìkòròdú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí WhatsApp Ìkòròdú ni 0815-585-8582 0816-585-8582 a kì í gbọ́ pé ìrìnà dídùn ọbẹ̀ ẹ̀yin ẹ̀ darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n ti ní àlàáfíà

0: Amana Oil, seal value, honest price, no compromise.
1: لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك
2: sẹ́ni ọlọ́run bá pè ní irinṣẹ́ ajá tí umrah ṣe.
3: ọlọ́run bá pè yàn kéèyàn náà pera rẹ̀ lótọ́ nípa títẹ̀lé iléeṣẹ́ alfidal hajj and umrah services limited nítorí ọ̀pọ̀lọpọ̀ alágbèéká kó nínú ilé àjọ ló ti mọ̀ lóró pa.
2: bẹ́ẹ̀ bá bà kó oyin sígbà àtúù láfi sọ pé alfidal hajj and umrah services limited lárọ́wọ́ wọn fi sọ̀yà.
3: àwọn tí wọ́n ti bá wọn ṣe ajá tí umrah rí ni wọ́n lè
2: ròyìn iléeṣẹ́
3: oúnjẹ ilẹ̀ wa tẹ́tí lọ tẹ́tí dé aṣọ arabi lọ́fẹ̀ ilé ìgbélé tí bèbè aráàlú ní maka àti mọ̀jínà bẹ́ẹ̀ ni wọn kò ní ṣe sàárà dé gbogbo àwọn àyàrò tó ṣe pàtàkì.
2: àyẹ ti sílẹ̀ láti máa gba fọ́ọ̀mù ajá tí wọ́n báyìí nílé iṣẹ́ àlùfẹ́ ajá lọ́wọ́ sáfìsì.
3: àwọn tí ó lọ sí umrah ramadan
2: wọn gbéra ní February 10, 2027 247-1-7601 nílùú ìlọrin wọn wà ní dojúkọ kidis hospital ọlọ́sọ̀gbọ 7080-3247-9451 ẹ̀yin ti sákí àti gbogbo òkèèdùn ẹ máa pè lẹ́dẹ̀ ọ̀nà lápọ̀ sórí 08038-307824 alfredas ajá ní wọn services limited àwọn ni wọn ń kọ́ni lọ sí ajá tí ń múra pẹ̀lú rọrùn.

ẹ̀dá tí ò bá ti bí ní orí ó ti di dandan kẹ ẹ máa bá ìyọnú ọlọ́run pàdé. Àánú la rí gbà last quarter of the year òun náà láti wà yìí o. Ó ṣubú bàbà ó ń lọ wẹ́rẹ́dìwẹ̀rẹ̀.

ṣùgbọ́n gbogbo ẹ̀sẹ̀ pátápátá ló ní àṣà so ọlọ́run ti wa táwa ń pè ń Jésù tó pé bíbélì lé wa lọ́wọ́ yìí wọ́n ní mímọ́ ló lúwa ò mímọ́ áńgẹ́lì wọ́n ń kígbe ò mímọ́ àwọn ogun ọ̀run wọ́n kígbe mímọ́ ẹgbẹgbẹrún ìràwọ̀ ò mímọ́ ẹ jẹ́ ká so òtítọ́ mímọ́ ẹ jẹ́ ká wùwà tó dá mímọ́ ká bẹ̀rù ọlọ́run mímọ́ ká lè rọ́rùn wọ̀ ò mímọ́ ó jẹ́ ṣe rere ó jẹ́ ṣe rere it doesn't matter ọlọ́run gan mọ̀ pé ayé ti sùn ọlọ́run ò sún ọ ẹ̀yin lẹ̀ ń sún orí ìtẹ́ gbẹ̀ngbẹ̀n ló wà níbẹ̀ ìdúró dèmi àti ẹ ọdọ ìdájọ wo bí kò máa bẹ́ẹ̀ ni kò máa kí n ṣe májísírèètì lọ́hùn ayé bí ló bá mọ̀ wo bí jésù tó sùn tí ò bá ti pín ọ lọ́sọ̀ọ̀sà

0: في الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. يقول الله عز وجل في الآية الرابعة والمئتين من سورة البقرة: أعوذ بالله من الشيطان الرجيم. ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام. يعني أول بنين وعوينية وعوينية تسيبي أول ببرا أروما إلي يتمو بان صوني با أروليا يي أولا نسمك الله جري nǹkan tí ń bẹ nínú àwọn ọkàn wa nígbà tó sì jẹ́ pé ohun ọ̀tá gidi ni kì í ṣe ẹni tó ṣe kó dúró dédé. Aya yìí olúwa ẹlẹ́dàá wa ó sọ̀kalẹ̀ láti fi fún wa ní èrò nípa àwọn abala míì nínú ìròyìn àwọn mùnàfíkì, àwọn alágbàgbà nìgebè, àwọn olùjòdìjẹ sọ, àwọn abọ́ ọlọ́rọ̀ mi, òdẹ́nù mi, àwọn afẹ̀jẹ̀sínú tútọ́ funfun jáde, àwọn ẹni tó ṣe pé bíbẹ wọn láàrin ọmọ ènìyàn wàhálà ńlá ni, ìjẹjẹrẹ ni wọ́n rí tó ṣe pé wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni wọ́n máa ṣe láti fi ṣe ìbàjẹ́ láàrin àwọn èèyàn dàárín wọn ró, láti fi mọ àwọn èèyàn náà kọ̀yìn sí ti ọ̀lọ́ kí gbogbo wọn jọ jẹ́ kéfèlè. Àwọn mùnàfíkì ìròyìn wọn pọ̀, eléyìí tó lu àsì sọ fún wa nípa rẹ̀ ọ̀pọ̀ jọjọ, ọ̀kan nínú rẹ̀ náà lélẹ́yìí báyìí. Tí a bá wo ìgbà tó ní oníbàárà ń bá wa sọ̀rọ̀ nípa hajj, eléyìí tó síwájú eléyìí, a ó rí níbẹ̀ pé olúwa pín àwọn èèyàn sọ́nà méjì pàápàá jùlọ nípa àdúrà. فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق. نتلنا أما كم بي تسعي بي تلنا بس أدوى وما سقو ربنا آتنا في الدنيا ولو أرى فواني لا ينبي إيتنا سكي فواني إيتي واني لا ينبي ayé nìkan làwọn tọrọ, wọn ò tọrọ ọpọ́nà fẹ́ rí dáadáa kan lọ́rùn. Òwúwa ni wọ́n máa lọ hù fi àkúrọ̀ ti mì kọ́lá irú eléyìí wọn ò ní ní ìpín kan tó bá di lọ́la gbọ́ngàn òpìyàmù oríṣi kan ni. Òwúwa tí wọ́n sọ nípa àwọn oríṣi kejì, wọn ni wọ́n mú ìhun ẹ̀yẹ kó rọrọ̀ gbẹ̀nà àti náà fi dóni àhásánná وفي الآخرة حسنة وقنا عذاب النار. يعني هو كسب عن نوى كذلك يا بياتي ومانك ربنا آتنا في الدنيا حسنة وقلوا هو فواني ليتو الصماري ملاي وانبي سفوا ليتو الصماري تلاتي لونوى وعلا وصوى مبيانا. يعني أولئك لهم نصيبا مما كسب. أنا وعي تاجي ورسي كجي أولا عاني تسكن ومكني منهم تواصل نساء بينني نعي تاوعي إلي أنا دعوك نعويا أقوى سنجي باكنا أقوى سنؤمني أتمنافقي مؤمني أني تبقى تسيكي tinútò dé ló ti gbàgbọ́. Mùnàfíkì ohun tó ṣe kó dé lásán ló ti gbàgbọ́, kò gbàgbọ́ dínú rárá. Bóyá wá bẹ̀rẹ̀ àlàyé ìkíní kejì wọn pẹ̀lú ti mùnàfíkì. Ó ní wọ́n mílíọ̀nù nẹ́ẹ̀sì mẹ́yìn ọjọ́ bó kọ̀ọ̀kọ̀ olùhó fi hàyà ti dùnìyà. Ó ń bọ nínú àwọn èèyàn kì í ṣe gbogbo àwọn èèyàn adúpẹ́ fún ọ̀gbọ́n. Nítorí pé aburú àtàyídá tó bá di nǹkan tó kárí gbogbo
1: tolori tẹlẹ muhammadiya ìbàjẹ́ ńlá ọ̀sẹ̀lẹ̀ aburú eléyìí tó sì ga yóò gbà ní wọn fi ṣe bùjókò ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan ni ṣùgbọ́n bá ti jẹ́ ọ̀kọ̀ọ̀kan yìí náà àwọn ní gbogbo tí wọn máa dáná láàmú àwọn làwọn ẹni tó ṣe pé ẹni tó bá fẹ́ ṣe dáadáa wọn máa kọ dínà rẹ̀ láti ṣe dáadáa ẹni tó fẹ́ ṣàìdá wọn tún bẹ̀ máa ṣe láti pípé sí bí wọn ti ṣe kéré mọ àwọn akéré koro wọn àwọn àbáwùjọ jẹ́ nu àwọn amúni mẹ́fẹ̀ẹ́ ṣe ti ọwọ́ àwọn ẹni tí máa mú ní ṣe ṣàtẹ̀ṣẹ̀ tán àwọn làwọn eléyẹn àwọn kan wà nínú àwọn èèyàn wọn yọ ọjọ́ bó kọ́kọ́ ló lè fẹ̀ ṣàyẹ́ àti dúnìyà tó yẹ pé ọwọ́ rẹ̀ ti bá ń sọ nípa nǹkan tó ní ṣe pẹ̀lú ilé ayé ń bì ọwọ́ rẹ̀ ti ń sọ nípa tó ní ṣe pẹ̀lú ayé wa tó ń gbé yìí yọ́ọ́ máa jẹ́ nǹkan tó ń bá bàrà pé ọ̀rọ̀ nìyẹn gbé kalẹ̀ yìí ọ̀rọ̀ nìyẹn sọ tó dáa báyìí ọ̀rọ̀ ló sọ tó ṣe pé gbogbo ọ̀rọ̀ gbọ́nrẹ́gbẹ́ yìí pẹ̀lú wọn ni wọ́n sì lẹ́yìn ọjọ́ bùkátà là ń tẹ́ ń bá wí pé ń gbọ́ nínú àwọn èèyàn tó ṣe pé ọ̀rọ̀ rẹ̀ ti máa ń sọ ọ̀mọ bàbàrà rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀mọ bàbàrà rẹ̀ ọ̀rọ̀ wọn sọ pé yọ̀ọ́ jébùkà níbi bí bàbàrà ni kì í ṣe pé yọ̀ọ́ máa jẹ́ nǹkan ìyàlẹ́nu fún ọ bí bàbàrà ọ̀mọ bàbàrà rẹ̀ lọ́wọ́ ní tí nǹkan bá yàyàn lẹ́nu aburú ló máa ń túmọ̀ sí sọ ọ̀mọ bàbàrà ọ̀rọ̀ tó sọ ọ̀mọ fojú kàràbàtà rẹ̀ pé èèyàn lọ́rọ̀ sọ báyìí gbogbo ọ̀rọ̀ tó sọ gbogbo gbólóhùn tó lò fún àtàwọn aráàfin tó fi pè jáde gbogbo ẹ̀ ló ṣe rẹ́gí gẹ́gẹ́ bí ìdodo ẹ̀fọn nítorí pé mọ́rọ̀ sọ sórí alẹ́dàá sì ti sọ náà wípé àwọn ọmọ máa fi pe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà olúwa ni wà ìdá àwọn èyí tó hun jẹ́ ojúbùkà ẹ̀jẹ̀sà mọ́hùn wà ìyẹ kó lo tẹ̀sínà àlẹ́kọ́ ìlẹ̀yìn olúwa ni tí wọ́n bá rí wọn lórí pé àwọ̀ ara wọn ọmọ bàbàrà rẹ̀ bákan náà tí wọ́n sì sọ̀rọ̀ ó rí pé kò sí ìgbìyà sí ọ̀fẹ́ gbọ́ bẹ́ẹ̀ làwọn mùnáfìkì ti ṣeré olúwa ni ó ń bẹ nínú wọn tálà ń bá sọ̀rọ̀ wọ́n ní sáà lọ́dún wa muhammad sallallahu alayhi wa sallam àbí gbogbo ẹni tá a dojú ọ̀rọ̀ kọ ọ̀rọ̀ méjì ẹlẹ́ẹ̀kejì ló lágbára jù wọ́n jẹ́ ọ̀rọ̀ fáwọn sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tá a dojú ọ̀rọ̀ kọ gbogbo mùsùlùmí gbogbo ẹni tí ń ka alqur'an ó ń bẹ nínú àwọn èèyàn àwọn ohun tó ṣe pé ọ̀rọ̀ rẹ̀ tí bá ń sọ jáde lẹ́nu àwọn bàbàrà rẹ̀ ọ̀rọ̀ wo ni kì í sọ̀rọ̀ nípa ẹ̀sìn gbogbo nǹkan tó ṣe pé ìwọ́n máa sọ ọ̀nà lọ́rọ̀ ilé ayé ó lè máa pìtà fún nípa ọ̀nà tó ń gbọ́rọ̀ ń gbà tó ń fi gbọ́ lọ́wọ́ kú nípa àwọn kan wọ́n ń gbé àwọn èèyàn pa ojú ọ̀nà táwọn sì gbà òun náà lójú ọ̀nà táwọn agbé nípa yìí wà nígbà tí wọ́n á kú dẹ̀dẹ̀ káwọn òdébẹ̀ wọ́n bá mú tàbá ni wọ́n bá ń sọ gbogbo àwọn ọ̀nà táwọn gbà àti gbogbo báwọn ti ṣe ṣe táwọn fi gbọ́ lọ́wọ́ àwọn agbé nípa yìí wọ́n àwọn kan ti wà tó ṣe táwọn ògbéyàn pa ajínigbé ni wọ́n wọ́n sì ti gba gbogbo ọ̀nà àtòjú ọ̀nà àlọ́ àti tàbọ̀ iná ni wọ́n fọ́ká sí ó wá kú lábẹ́ ẹnì tí ó kọjá ṣùgbọ́n gbà táwọn débẹ̀ so àwọn tó lo àwọn ọgbọ́n àlùmọ̀kọ́lá yìí àwọn tó fi di ẹni tó ṣe táwọn tó gbọ́ lọ́wọ́ wọn ó sì lè máa bá yín sọ nípa káràkátà àtọ̀nà tó ń gbà tí gbogbo nǹkan ohun tó fi ń lọ síwájú tó wọ ohun tó fi ń gbogbo ọgbọ́n sí lójoojúmọ́ yóò máa dunnu yóò máa dánu gbogbo ọ̀rọ̀ tí ń sọ iná rẹ̀ máa bàbàrà nítorí pé àwọn mùnáfìkì ọ̀kan nínú ìròyìn wọn nìyẹn wọ́n jẹ́ ẹni tó ṣe wípé wọ́n máa mọ̀rọ̀ sọ wọ́n sì máa ká sọ̀rọ̀ káyọ kò mọ́ òkun rẹ̀ ṣùgbọ́n àwọn mùnáfìkì wọn kì í sẹ́ni kankan bí ó bá ṣe ẹlẹ́tàjẹ àwọn ẹlẹ́tàjẹ onímọ̀dàrú àwọn mùnáfìkì òpùrọ̀ ni wọn nítorí pé ọ̀kan nínú àpẹẹrẹ àtàlù káfí bá mùnáfìkì náà wọn máa lọ́ra nọ́bù muhammad sallallahu alayhi wa sallam kẹ́ni ayatollah munafiqi 3 mẹ́ta la mi ta fi dáhùn náà fi pín mà ó wá sọ nínú rẹ̀ alákọ̀ọ́kọ́ ìlà àhẹ́dẹ̀kẹ̀ kẹ̀dẹ̀ tó bá fi lè sọ̀rọ̀ yọ pààrọ̀ bẹ́ẹ̀ ni mi náà fi kiri ẹ sì mọ̀ pẹ́ni tí ń parọ́ tẹ́lẹ̀ náà nǹkan tó ń fẹ́ tàkàrà ọ rí oní ẹni kó tàkàrà ọ rẹ̀ kó fi bá làákà ẹni tí bá ń gbọ́rọ̀ rẹ̀ kó tàkàrà ọ rẹ̀ mẹ́ni tí bá ń gbọ́rọ̀ rẹ̀ máa kọ ààhín kí wọ́n máa wá wò pé tí gbogbo ọ̀rọ̀ yìí kí wọ́n lè jẹ́ rọ́bí ẹni tó ṣe pé ẹwọ bí náà ti ṣe rí síbi eléyìí náà máa parọ́ bẹ́ẹ̀ làwọn mọ̀láfíkì ni wọ́n rí ẹni pé mọ̀láfíkì asọ́gun asọ́gbọ́nú ó máa ń pọ̀ fún wa ọ̀rọ̀ tó ṣe pé kò pè fún pé ká búra yóò ti máa búra yóò ti máa gbọ́ra lẹ̀ ọ̀rọ̀ tó ṣe pé kò pè fún ká máa gbéra ẹni sépè pé tí ọba rí bẹ́ẹ̀ báyìí ni kó rí fún mi yóò ti máa gbéra rẹ̀ sépè nítorí pé mo máa fi pè mí ní tó ń fẹ́ iná ni bí ó ti ṣe rí yíwọ́ sọ́dọ̀ tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ ti máa rọ sí i lágbárí ẹ ní fi dọ́kan ronú pé àwọn ọ̀rọ̀ yìí máa lè jẹ́rọ̀ ó máa lè má rí bẹ́ẹ̀ yóò wá sọ ọpọlọ yín àti òye tí yín dìwọ̀ fà tó ṣe pé ibi tó bá wù ló lè máa wọ gbà mo máa fi pé èèyàn kí ló fẹ́ sọ kí ló fẹ́ wí ta fẹ́ máa bàbàrà nítorí pé òpùrọ̀ ni irọ́ tẹ̀sí léèyàn kò sí bí wọ́n ti ṣe lè dáná rẹ̀ kó jòtó kò tó nǹkan tá a lè fi rìn lóòkùn tá à ní já sí kòtò olú ọlọ́ta wa ń tú àṣírí mọ̀náfíkì nítorí kéèmì pẹ̀lú rẹ ká lè bá a fura ní ìgbà tá a bá dá wọn mà ká sọ́ra fún wa onílẹ̀ nọ́ọ̀sì ni ń yọ ọdígbò kọkọ olówó fìlàyà àti dènìà ó ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pọ́ọ̀mù àgbàgbàrọ̀ ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ nípa ilé ayé ó rò pé ọ̀rọ̀ gidi ní sọnu nítorí pé àwọn mọ̀náfíkì àwọn tí wọn ní nǹkan míì tí wọn fẹ sọ àyàfi ọrọ nípa ilé ayé àwọn kì í sọrọ nípa ẹsìn ọrọ ayé yìí náà nìkan ni gbogbo bí ilé ayé wọn bí ti ṣe ń lọ àti bí ó ti ṣe tò àwọn àfojúsùn wọn báwo ni ó ti ṣe wá sí musẹ kókó ní tẹ́ ẹ̀ máa sábà gbọ́ ni lẹ́nu mọ̀láfíkì oríṣiríṣi ni wọn hàn án lẹ́nu àfi kán ibẹ̀ bí tí wọn á pe ọlọ́ àzọ ọjọ́ wọn máa pè jẹ́rìí sí nǹkan tí ń bẹ lọ́kàn rẹ̀ wípé ẹ lè máa wo pé ní gbangba ló ń ti jẹ́ olùgbàgbọ́ òdodo àwọn oníkọ̀kọ̀ wọn ń ṣe olùgbàgbọ́ òdodo wípé ìgbàgbọ́ ò sí lórí ọkùnrin nǹkan gbé jáde lórí ahọ́n ni ó tún máa pé ọ̀rọ̀ àwòrán kan wípé ń gbàgbọ́ àṣírí mi ìtumọ̀ o mọ́nàfíkì ìgbà tó bá ti rí jẹ́ tó ń fura tẹ́ǹtì ń dá mà pé eléyìí kì í sẹ́ni ìfọkàntán kì í sẹ́ni tá a lè gbára lé ọ̀rọ̀ rẹ̀ gan kì í ṣe ń tá a lè tẹ́tí gbọ́ àfi ká máa sọ́ra ká máa yẹra fún mọ́nàfíkì èèyàn leléyìí yọ́n máa wá wá ọ̀nà láti jẹ́ pé orí bó ti ṣe fi ní sèwọ̀ fa àti làákà yín àtòyé yín orí ìrọ̀mí kẹ́ẹ̀bẹ́ ìrẹ́rẹ́ ní ìsúná sọ pé ọmọ àwùjẹ́rì sí ti ń bẹ lọ́kàn láti ṣe pé kò sọ́nà táwọn àlegbà tá a fi dé ọkàn rẹ̀ orí ọlọ́dà wa kò sì sí nǹkan kan tó pamọ́ sóun wọ́n máa pe ọmọ àwùjẹ́rì ti rọ́ pípé ohun kúkú gbàgbọ́ ìgbàgbọ́ ń bẹ lọ́kàn torí ẹ ẹni pé mọ̀náfíkì èèyàn ọ̀rọ̀ tí ò ti tọrọ wọ́n mọ̀ sọ wípé ìgbàgbọ́ tó ń gbàgbọ́ ìgbàgbọ́ tó dájú ìwọ̀n parọ́ wàláhì ìwọ̀n parọ́ táńbí ọ̀pẹ́kọ̀ búra pẹ̀lú pé ọ̀pẹ́kọ̀ sọ nǹkan tó bá wà nínú ọkàn rẹ bàdáwò ti lọ́nà tá a ti lè dọ́kàn rẹ tàbí ẹni tí ó wá sì ṣòro fún ọ nípa tó wà lọ́kàn rẹ tí ì bá ṣe ọ̀lọ́ ọba tó tó ní ìyá ara rẹ tó ní àárín ìmọ̀ ìbẹ̀rẹ̀ tó ṣòdò ọgbẹ́ olùmọ̀ nípa gbogbo tí ń bá ní ọgbà rẹ̀ inú mi ó sì ṣòro fún wa èmi ti jẹ́ ọmọ wa búra fún mi lórí wípé ọgbàgbọ́ ìgbàgbọ́ ló sì wà nínú ọkàn rẹ tẹ̀tẹ̀ tó jẹ ní járó fún ọ torí pé wọn náà ti mọ̀ pé iná ọlọ́run pa ẹ ọgbàgbọ́ rárá ìgbàgbọ́ rẹ mọ lórí ahọ́n rẹ ni tá a bá ti máa hán kú ìgbàgbọ́ tí ò dé gbogbo ń dò ọ̀nà ìdá tó fi dé tó fi fẹ́ dínú ọkàn ìgbàgbọ́ ọ̀rọ̀ ló ń gbé ká ìgbàgbọ́ ẹ̀tànjẹ ló ń gbé ká ọkàn ń ṣe bẹ́ẹ̀ ni nítorí káwọn olùgbàgbọ́ òdodo tọ́jẹ́ mùsùlùmí gidi káwọn olè máa fojú mùsùlùmí rọ̀ kó lè bá jẹ́ pé yóò ní wọn tẹ̀jẹ́ jìnnà lẹ́nu tó máa ń tàn sàn ṣùgbọ́n bá pamọ́ sá wa kedere ní iwájú olúwa ẹlẹ́dàá wa nǹkan kan kì í pamọ́ sí ọlọ́ọ̀ gbogbo nǹkan pátá ni ọlọ́ọ̀húnmá àwọn munáfíkì tó ṣe pé ẹ máa pura ẹni mùsùlùmí nígbà tó sì jẹ pé olóògbé ni lẹyìn ẹyin kì í ṣe mùsùlùmí olóògbé ni lẹyìn ṣe orúkọ tí wọn sọ nígbà tí wọn bí ọ bàbá rẹ jẹ mùsùlùmí àfojúsùn tí wọn ni kí wọn náà jẹ mùsùlùmí àfi bí wọn ṣe ń dàgbà yìí tọ wá di pé ọlọkìlá rẹ gbẹgbẹ olóògbé ni ìsìláàmù náà òun wá dà pẹlú ògbé ni ẹni ń ṣògbé ni kò lè jẹ mùsùlùmí ìwọ ń tiẹ bàbá rẹ bí ọní mùsùlùmí wọn fún ọ lórúkọ ìsìláàmù ìwọ wá jẹ olóró èrò lọ ń bá wọn ṣe àwọn yẹn ti wá kọ ọ wọn ti mọ ipò ìṣe mùsùlùmí olóró ni ọ èrò wọn ń bọ wípé wọn sọ síra wọn létí oníkálukú ọ̀padà dọ́ ọmọ pé ìṣe mùsùlùmí lọ́mọ wa polú ajẹ́rìí sọ́ka rẹ̀ pé mùsùlùmí lo ohun ìsìdá lórí papọ̀ mọ́ sápà ṣe lójú tiwa ló ti sókè pọ̀ táàrí kedere ní níwájú ọlọ́ọ̀ pé olùkọ́ta kan mọ pé ọlọ́ọ̀ jẹ́rìí sí wọn nítorí pé ìwọ náà mọ̀ pé ọ̀gbàgbọ́ ìwọ náà mọ̀ pé ìsìláàmù kọ́ ló ń ṣe bẹ́ẹ̀ bí bàbá kan tó ṣe pé ọmọ rẹ̀ lọ́gbọ̀ọ́dún tọ́dún iléyà bá ti dé ọmọ ọmọ gbìyànjú ọ̀kan nínú àwọn ọmọ tó bí ó lọ ń gbìyànjú láti rí pé wọ́n rà gbó iléyà wọ́n rà lọ fún bàbá òun nílé àwọn ṣùgbọ́n sí ìyàlẹ́nu ṣàdédé ìwọ mọ́kọ̀ láti ra àgbo iléyà fún bàbá rẹ̀ lọ́dún kan àbálọ àbábọ̀ ìwádìí ó fi hàn pé ó padà tú sọmọ lọ́wọ́ àṣírí bàbá wípé bàbá kan dàgbò lọ́wọ́ rẹ̀ nù bàbá ò sí lórí ìsìláàmù náà bàbá ti di ajígbọ́ ti fá bàbá ò sí ìsìláàmù náà ìgbà tí àwọn tó jẹ́ àwọn agbọ̀nràdùn táwọn gbọ́ nǹkan tí wọ́n tẹnu ọmọ jáde sí bàbá rẹ̀ àwọn wá báwọn fẹ́ ṣe àtúnṣe wọ́n bá sì gbéra pa ọ́dọ̀dọ̀ bàbá bàbá ń gbọ́ wọ́n ní wọ́n gbọ́ pé ẹ ti dájú gbọ́ ti fá ẹ ò ṣe ìsìláàmù wá kí ni òdodo ọ̀rọ̀ yìí torí pé ẹ̀rù ń bà wá bàbá bá ní mùsùlùmí sì làwọn torí pé làṣìṣì làwọn sì ń jẹ́dì sí àti pé pápá gan ọlọ́hùn rọ́kàn àwọn wípé mùsùlùmí làwọn ọlọ́hùn ẹkọ ó purọ́ ẹni tó ṣe wípé ìwádìí tó tẹ̀síwájú fi hàn wípé nídìí ifá bàbá ìtú ti joyè bàbá ìtú joyè kódà lọ́dún tí wọ́n bá ń bọ fá òun gbọ nínú àwọn àgbá wo tó ṣe pé wọ́n síwájú níbi tí oyè tó jẹ́ kéde tí ìwọ mùnáfíkì òpúrọ́ ni wọ́n sọ pé òun pe ọlọ́run jẹ́rìí sọ́kàn rẹ̀ eré ló ń pe ọlọ́run eré ló ń pe ọlọ́run tó bá kọ̀ tí ọba fi lè mú ọ kó o ti tàta yé kọ ọba burú pàdé ọ̀nà wo lọ fẹ́ gbàjàjà bọ́ lẹ́yìn ikú rẹ tó bá di lọ́la gbọ́ngàn kìíyàmù ìwọ tó ti pé mọ́ra rẹ wípé ìwọ òdó déédé ìwọ náà àǹjàní ló ń pè ìwọ náà o ní àwọn àǹjàní tó ṣe pé wọ́n ń ṣiṣẹ́ sí ọ ó yẹ ṣe tẹ ọlọ́ gẹ́gẹ́ bí bó ń ṣe ń ṣe tàwọn àǹjàní ìwọ náà lọ́wọ́ abọ́ ọta lára pọ̀ ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lórúkọ pé ẹ̀yin àfáà ẹgbẹ̀rú ọ̀wọ́ kí ló fẹ́ pé yín dídí àǹjàní kí lẹ fẹ́ pé ẹ̀yìn gbàgbọ́ àǹjàní tẹ́ ń fi rí àǹjàní àǹjàní tún ṣe pé bí ó ṣe mú ní sẹ ọ̀wọ́ ọ̀run náà máa pè yín lọ sídìí rẹ̀ bí ó ṣe sọ yín dalátakò fún ọ̀wọ́ ọ̀run náà ni ọmọ sẹ́nà rẹ̀ bí ti rí ẹ fẹ́ bá yẹ yín jẹ́bọ̀ ọ̀run yín jẹ́ ni ọ̀lọ́ọ̀rọ̀ ẹ̀kọ́ bí ìwọ tó ṣe pé àjẹmú gbangba iná àjẹmú rẹ èyí tó ṣe pé ilé àti ọmọ ọjọ́ ṣe wẹ̀jẹwẹ̀mú èyí tó ṣe pé òun ló pé ń bẹ lẹ́yìn rẹ bíi ké èyí tó ṣe pé gbogbo ìgbà ló ń júbà fún tó ń wárí fún gbogbo ohun tó sì ní ọmọ ṣe láti máa rí ìyọnú òun tó sì jẹ́ nǹkan tó ṣe tó fi takùtì àlùwà kò sí ètò ìṣe olóòwò á máa fura wọ́n máa rí pé bí bàtà sí rí òun ti tú ó máa pé à ọ̀rọ̀ tó ń bá yín sọ pípẹ́ ọmọ ìyá lálejò ní o ọ̀gbọ́n òwúrọ̀ kan òun pípẹ́ òun kúkú ṣe wọn ò ṣe rí ọmọ àhíwọ́n ò ṣe rí òpùrọ̀ burúkú mùnáfìkì ìwọ́n ló ń sọ fáwọn èèyàn wọ́n sọ pé bólú wa dúró ẹ jẹ́ ẹni tó ṣe wípé bẹ́ẹ̀ ti ṣe máa rí ná bẹ́ẹ̀ ti ṣe máa rí lò ẹ pọkàn pọ̀ fi sọ́dọ̀ ọ̀lá ọ̀dọ́ rẹ̀ ní kẹ́ ẹ máa rawọ́ láṣẹ ẹ̀bẹ̀ sí wọ́n yìí tẹ́ni kẹ́ ẹ máa tọrọ árísìkì lọ́dọ̀ rẹ̀ wọ́n tọrọ rẹ̀ lọ́dọ̀ ẹlòmíì kí lẹ fẹ́ wá dédi pé àwọn gbẹlùkù dìmù kí lẹ fẹ́ wá dédi pé à ń fìyàn sẹ́sọ lórí ipa fẹ́ lówó kí lẹ fẹ́ wá dédi pé àwọn owó àǹjẹ̀nú èyí tó ṣe pé àtìntẹ́jẹ ọwọ́ ọlọ́run lọ́wà ẹ sì bọ̀rọ̀ gidi nígbà yín sọ ni nígbà tó ṣe pé náà lára àwọn èèyàn ń fẹ̀sùn ọkà lórí pọ́ǹga ti gbẹ́lùkù dìmì inú rẹ̀ ọ̀sàdédé máa ga àdúgbò lọkùnrin tí lóyún lòkùdì tó gbé nìyí àwọn èèyàn ń fẹ̀sùn lórí pọ́ǹga ti gbẹ́lùkù dìmì inú rẹ̀ ọ̀sàdá àdúgbò lọkùnrin tí lóyún lòkùdì tó gbé nìyí iná lọ fẹ́ bẹ́ẹ̀ ní tí ó padà yá nígbà nígbà yóò tún wá máa pe ọlọ́run jẹ́rìí.

来在大道路，你来了你敢笑？对，你叫我们拿手机，我今晚洗个脚，跟我爹爸妈，给我们看一下，帮我帮我洗个头，洗来到，我今天叫我们拿手机呢，你要是带了手机到了我们有电话，我拿手机呢，我要拿手机给谁我都带着嘛，我拿手机。Wọ́n máa pe Allah jẹ́rìí sí ọkàn jẹ́rìí sí ẹjẹ́ ìgbẹ́ lọ́kàn rẹ̀. Nígbà tí Allah sì máa pa burú ní lọ́kàn rẹ̀, kò sí dáadáa lọ́kàn rẹ̀. Ẹni tí ń fẹ́ kó ṣubú pàjẹ́ fún ọ, tí ń fẹ́ kí nǹkan rẹ̀ kó dorí kodò, kó tẹnu kí tí ọ tà, yóò sì máa pe àwọn làwọn èèyàn àwọn jẹ́ àwọn èèyàn rẹ̀, àwọn làwọn ò sì fẹ́ kí nǹkan rẹ̀ bàjẹ́. Lédè kúkúrú àwọn lè jìká tí ò jìká sọ yẹ̀ lọ́rùn rẹ̀. Ọ̀fẹ́ kábúrú sọ Allahu Akbar. Àwọn nísìnyí péré tí wọ́n ń wá pé kó kí láàárọ̀ kí lè tó sùn. Àwọn fẹ́ kí lè ọmọ màá bọ́ láyé. Àwọn náà gàgà ni. Ó sì máa pe Allahu jẹ́rìí sí tọ́wà lọ́kàn. Torí ìpẹ́ ní tí bá ti ń pe Allah jẹ́rìí sí tọ́wà lọ́kàn náà ní sòdodo. Ìsìsẹ́ gbogbo wọn náà sòdodo. Allahu lọ dá olódodo wà láàrin wọn. Ẹnu àgbà náà kò bí ọ́ léèrè. Ẹni tó ń bá sọ̀rọ̀ kò bí ọ́. Pípé Allah jẹ́rìí sí nǹkan tí ń bẹ lọ́kàn rẹ̀. Ewu átàrí tẹ̀tẹ̀ tó ń jẹ. Ìwà ara sì ń fọ ọ́. Ara rẹ̀ mẹ́sẹ̀ jẹ́ mùnáfìkì. Àpẹẹrẹ burúkú. Àpẹẹrẹ orí ibú. Náà làpẹẹrẹ mùnáfìkì. Mùnáfìkì kì í séèyàn. Kì í sẹni tá a wà wòkọ́sì rẹ̀. Ẹ̀rọ burúkú. Ìwà rádáradá. Ẹni tó ṣe é pé ó fi ọrọ̀ fi ṣe sàrá àfàyè ni. Ẹni tí ò rọrùn kátùgbọ̀ tán wọn dà. Òun náà ni mùnáfìkì. Ìwà ẹlẹ́dà á tún kí àṣà. Ẹni sọ́rọ̀ tó mùnàfìkù. Ẹni ìdájá ọkẹ mùnàfìkù náà kọ́ ló mẹ́ṣọ́dọ̀ ìnù mẹ́kẹ̀lẹ̀ rọ̀ṣọ́rọ̀. Wọ́n lọ ahùyà lẹ́mu ìnù mẹ́kẹ̀lẹ̀ rọ̀ṣọ́rọ̀. Wọ́n lọ ahùyà ṣọ́dọ̀ ìnù mùnàfìkù ìnàlẹ̀ Abúra kí wọ́n ṣe Allah ni ọ́. Olúwa ni Allah mọ̀. Pípé dájúdájú mo búra sí pé ìránṣẹ́ Allah lọ jẹ́. Ṣùgbọ́n Allah jẹ́rìí wípé òpò rẹ̀ làwọn mùnáfìkì. Torí pé wọn ní nǹkan tá lè gbé pamọ́ sí Allah. Allah wọn tún àṣírí wọn pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ orí ahọ́n lọ́mọ kò dọ́kàn. Yàyí o wọ́n sì sọ. Tó ṣe pé ní ahọ́n lásán ló ti jáde kọ̀dọ́kàn kì í sọ̀rọ̀ ta lè gbàgbọ́. Ọ̀rọ̀ burúkú ládáradá ni wù rẹ̀ máa jẹ́. Títọ́ pé ní ahọ́n rẹ̀ lásán ló ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ yóò dọ́kàn rẹ̀. Wọ́n kì í fi wọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Wọ́n kì í fi ṣiṣẹ́ ṣe. Ọ̀pọ̀ nǹkan sọ̀rọ̀ ni. Nǹkan tí ìjókòó yẹn gbà sọ lọ́rọ̀. Kì í ṣe tó mọ̀ ní pàtàkì bàbàrà pọ̀ sí. Ìdí ni tó fi jẹ́ pé mùnáfìkì kì í ṣèyàn. Kì í ṣèyàn. Dàwùjọ rú ni mùnáfìkì. Àbálújẹ́ oní mùnáfìkì. Wọ́n jẹ́ àwọn èèyàn kan ọbẹ̀ ada òun náà ni mùnáfìkì. Wọ́n ṣe ló lọ́hàn ara ìbẹ̀. Wọ́n máa pe Allah jẹ́rìí sí nǹkan tó wà lórí ọ̀rọ̀ rẹ̀. Nítorí kí wọ́n lè bá gbàgbọ́. Nítorí pé tí wọ́n bá lómi. Lómi náà ṣe jẹ́ mùsùlùmí. Kí ni tó tún fẹ́ jẹ́ pé yóò máa dá wọlé láàrin èmi pẹ̀lú rẹ̀? Lómi nǹkan náà ta lè kó dé. Táwa nílé yanjú lónìí bí mùsùlùmí ni wọn mùsùlùmí lè ní kí wọn máa díjà lẹ kí wọn náà kọ sọrọ alẹ fúlókù nígbà tó bá ti mọ mùsùlùmí kó o sì fara kọjọni tó sì pọmọ bá sẹnà dáadáa wọn máa dín àìdá òní dọdọ rẹ àpẹẹrẹ pẹṣù nínú wọn fẹẹ gbá àǹfààní tó bẹ lọdọ rẹ àti máa ń fi ọlọ́hùn búra lórí ọkà rẹ pé mùsùlùmí lòun. Nígbà tó sì jẹ́ pé mùnáfìkì òpúrọ́ ni tí wọ́n bá ti wá rálẹ̀ fún lórúkọ pé mùsùlùmí náà ni tí wọ́n bá ti gbà fún lórúkọ pọ́n máa yá rẹ ni ìdáná wa jẹ́wọ́ lóhun ti ṣe jẹ́ nígbà tí wọ́n ti kó sá wọ́n wá fi hàn pé òun kì í sọ̀rọ̀ rẹ̀ wọ̀ húwa àlẹ́dò ṣọ̀ṣọ̀ olúwa ni ọ̀tá tó gbóná ni mùnáfìkì jẹ́ sí. Ìdí tí mùnáfìkì

تفاوت تفاهم مسلمي اون بون هيس مسلمي هيس مسلمي را را را هيس لوكا بروك بون تي مسلمي كل با جامبا اسلام تا مسلمي ولي في صفوا ان مسلمه المنافقون اون هم العدو فاحذرهم هم ناس كيلو تاجا الصرافو اسفو وتا واجدي منافق تي مسلمه اسلام ان بينو بون با اسلام ó bínú pé islam ó mọ̀ fẹ́ rí wa lórí islam èyí fi jẹ́ pé ọ̀ta wa gidi ni tí wọ́n bá fi lè lọ sọ́ra rẹ̀ fún ìnáfìkì ó kọ́ àbámọ̀ ńlá bábámọ̀ tó lọ gan ọmọ pé báwo ló ti ṣeṣe lé ìta ìnáfìkì ẹ̀dá burúkú ni o tó ṣe pọ́ fẹ́ gba tọwọ́ rẹ yóò wá lo ó ṣe pọ́ nfi lè rí ọhún kò sí bí kó náà pera rẹ̀ mùsùlùmí àti láti pera rẹ̀ mùsùlùmí tí wọn náà wà ámọ̀ yẹn mú ó tún yẹn sójú ọmọ yẹn mùsùlùmí ó òní lè fà mára ọmọ yẹn mùsùlùmí ó rí nǹkan tó lè fi ṣèyàn láǹfààní ó sì rí pé wọn ń pọ ẹni tó ń bùkárà ró àǹfààní bẹẹ tọwà ní ṣe aburú ń bọ ọdọ rẹ ní tọwà wọn sì ti nímọ nípa aburú tó ń bọ torí pé àwọn kan ti kú lóbó rẹ pé òní tètè pàkíyèsí rẹ kọtọ náà lólobó kó lè bá tí aburú yẹn ti ṣẹlẹ eléyìí túmọ̀ sí pé ọmọfìkì òun fẹ́ jàǹfààní ni kìí sẹ́ni rárára ọta wa gidi sí ni ọmọfìkì tẹ́nìkan ọba tí wàá mọ ọmọfìkì lọ́tà ìjọ dájú ni pé òun mọ́ta lọ́tà rẹ̀ láéláé bí omi tó ṣe pé ó lọ sí islam ó wá nítorí pọ́ǹtì lówó nítorí kí òun lè bá bọ́ lọ́wọ́ àwọn aburú àràlà lọ́wọ́ àwọn ìpọ́njú àti ìṣòro ilé ìṣẹ̀lẹ̀ sáwọn tó bá ti lówó àwọn tó bá ti jẹ́ gbajúgbajà lóde pé wọ́n lówó àwọn aburú kan máa ń ṣe wọ́n pé kò yá wa káwọn lè bá pọ́ lọ́wọ́ aburú yìí kó a lọ wọ ẹgbẹ́ olóògbé yìí àwọn kan náà mọ́ wa tàn wọ́n mọ́ gbé wọn ní ẹgbẹ́ olóògbé yìí báwo ló ṣe lè máa ṣẹgbẹ́ olóògbé yìí tó pèrè ààrẹ mùsùlùmí ìsìláàmù ráwo ló ń ṣe ẹ olóògbé ni táwọn ń ṣe olóògbé ni aláṣọ funfun èso olóògbé ni aláṣọ dúdú ó tó jẹ́ aláṣọ pupa kí ni jògbó ni ṣèlú ìsìláàmù gbogbo wa ní kí wò sí àwọn tẹran ààrẹ dànù bẹ́ẹ̀sì lẹ bá wọn mọ̀ òun náà ni pé ẹnìkan ń ṣe ìdánù wa nípa ẹ̀sìn islam ó wá mẹ́nu bá kí ló gbé wọn mọ̀ ní ẹgbẹ́ olóògbé ni ó bá bẹ̀rẹ̀ sí ní ìwé ọ̀tún ti ní owó sí nítorí pé òun lọ jẹ tẹ̀tẹ̀ ara ni láti fún ó máa wọ àwọn èèyàn tó wà lọ́tún àtòsí rẹ̀ tí ìsì lọ túmi fún fàfàì tí ìsì pẹ́ ti lọ sàṣírí mi fún ẹ ti fi yé bí pé olóògbé ni mò ń ṣe ọmọ arókì nínú rẹ̀ ilẹ̀ láti gbọ́tọ̀ yanu tó ń wọ láì ọlọ́ọ̀rọ̀ kan ní ìṣe olóògbé ni àtà ló jẹ́ púpọ̀ ọmọ àtà ẹni tó máa ń bẹ̀ tí ń gbọ́rọ̀ tí wọ́n ń bá yín sọ kí ló wá dé tó fi jẹ́ pẹ́ẹ́nu ti ẹnìkan leléyìí ti jáde àwọn náà ti bọ́rọ̀ bá àwọn náà wí tí wọ́n bá ti jẹ́ pé wà lónìí ọgbà wí kí òun ní ọ̀rọ̀ ẹni tí wọ́n bá sì sí ní ọ̀rọ̀ àwọn tó ti pè wọ́n náà sí pípọ́ wá darapọ̀ mọ́ olóògbé ni wọ́n bá wọn dọ̀ iná ní tí wọ́n ń sọ ìwọ́n ní kọ́ máa búra kọba rẹ̀ lábàrà kọ́ máa pe aláwọ̀ jẹ́rìí sí wọ́n nígbà tó ọmọ kan ṣe ni àṣírí òtún nígbà tó wà láyé ìwọ́n lẹ́yìn ìgbà àwọn kan wá wọ́n ní àwọn lẹ́rù kan nínú ilé rẹ ìgbà tó ṣe pé nígbà tó kú tẹ́lẹ̀ náà inú ilé wọ́n sọ sí wọ́n láwọn lẹ́rù kan nínú ilé rẹ táwọn fẹ́ gbé wọ́n ní nínú ilé tiwa àwọn ọmọ rẹ ní dá wọn lóhùn ẹlẹ́rù kan tẹ sínú ilé tiwa yín gẹ́gẹ́ bíi ta ni ìdáwọlẹ́ wọlé bá tẹ fi lẹ́rù pamọ́ bẹ́ẹ̀ wọ́n ní kò lè yé yín ẹrù táwọn láwọn ní òpin bàbá yín orí bàbá wa báwo kọ́ padà sí yín sí kóró gbá lẹ́nu yín orí bàbá ta ni ẹni à ó sì máa ṣe yín àmọ́ yóò yé yín sọmọ pé orí bàbá yín àwọn làwọn ni nítorí pé orí bàbá yín ó máa lò fún ẹlòmíì nínú àwọn ọmọ ẹgbẹ́ àwọn ẹgbẹ́ wo lẹgbẹ́ tí yín o wọ́n bá ní ẹgbẹ́ olóògbé ni òun náà lọ́wọ́ ń ṣe bàbá yín ẹ̀wẹ̀wẹ̀ tó kú tẹ́yìn lánàá mùsùlùmí bàbá yín èsè mùsùlùmí o nítorí pé ẹgbẹ́ olóògbé ni àwọn tí ń darí ẹgbẹ́ olóògbé ni àwọn gọ́mìnà nípa pípé èèyàn ló máa ṣògbó ni kọ́jọ́ mùsùlùmí wọ́n ju mùnáfìkì lọ mùnáfìkì lásán lásán tábà sì kò sófin fi gbé sí ayé rárá.

ọ̀rọ̀ mọ̀ ní pé pẹ̀lú ìsọ̀tọ́ bá ti lọ wọgbó ológun ìsìláàmù ti lọ ti fiẹ́lẹ̀ àwọn sọ pé tí a bá fẹ́ mọ̀ dájú wípé bàbá yín ọmọ ológun ni ẹ̀yẹ lọ bí ibùsùn rẹ̀ tí máa fi sùn kẹ́lẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí àmì ìdánimọ̀ ẹgbẹ́ ológun ni wa yóò léyìí àwọn ọmọ bá sì lọ wọ́n bá sì dáńgbẹ̀ gẹ́lẹ́ bàbá wọn kọ́ lóòótọ́ ẹ̀yẹ ọmọ ẹgbẹ́ ológun ni wọ́n tún ní pé wọ́n fi bẹ́ẹ̀ wọ́n rí abẹ́rí ọmọ ènìyàn ilé ìtòsí pé wọ́n ọmọ fi fọ́kọ mu la ìlànà ìlọ́wọ́ ọmọ eré náà wọ́n pè wọ́n mọ̀ sí lọ pẹ̀lú ìtọ́ wọ́n tún gba abẹ́rí ọmọ ènìyàn tí bàbá ọ̀daràn tó pè tí fi fọ́kọ mu wọ́n ní ìjọ apájọ táwọn fi gbọdọ̀ gbé orí rẹ òun náà ni pé wọ́n ti lé orí ẹlòmíì fún náà tó ń náà fi fọ́kọ mu wọ́n gbọ́dọ̀ lórí tiẹ̀ náà fẹ́lòmíì kó ọmọ fi fọ́kọ mu subahana allah alaazim ayé ìwà náà ń wá kí ni tẹ́ ń wá nínú rẹ̀ bá ń sọra yín dẹran kù agbárí tiẹ̀ wọ́n fẹ́ lò ìsagbárí àgbò báyìí ìsagbárí màálùú báyìí ìsagbárí ràkúnmí báyìí màá wá fi fọ́kọ mu báyìí ìsagbọ́ báyìí ṣe tángára subahana allah alaazim báyìí kì í jẹ́ gbà èyí tẹ́ wọ́n mọ̀ fi fọ́kọ mu báyìí ní ojú ọ̀rọ̀ ẹ̀sìn lọ́gbà ọmọ péjọ àṣírí ìrótù ara oríkì ẹkọ mu ní atúnilásírí àṣírí tọ́ dàbí ìgbà tó gbò kọ wà láyé olóògùn lẹ́yìn máa fi lọ pàdé ọ̀rẹ́ máa fi dé àsìkò tí gbogbo ọmọlúwàbí ti sùn ẹlẹ́ni tó ṣe pé yóò fojú síta láti mọ ògùnbà owó lọ́pàdà dé láti ọba sọ tí wọ́n ní tó ti gbé ya náà ni wọ́n ti ń ran wọ́n ti jẹ́ pẹ̀lú rẹ tí wọ́n máa wá wádìí bolọ́lọ́ ìgbà olóde ìwọ náà lára tó ṣe pé òun wò bá síbí o àṣírí rẹ kedere báyìí ní òtù lẹyìn ìgbà tó bá kú bẹẹ la gbọ pípẹ nìkan nílùú kan ó kó ó ń wo pé mùsùlùmí ni ó dà wọn wò páàpáà ni ní nǹkan bíi ijọ keje tó kú lẹyìn táwọn ọmọ ti sin làwọn èèyàn wọn yìí bá dé ọlára wọn gbé ẹrù táwọn gbé lé wọn ẹrù àwọn gbọ ń léyìí lẹ́yìn fanfa abálọ àbábọ̀ wọ́n sábàdà rí pé báwọn yìí ṣe mùsùlùmí tó dúró déédéé àti gbogbo ohun tí ń ṣe fáwọn èèyàn tó fi kú ológun ní síwájú àwọn èèyàn ẹwu olófò tó kó dáwọn èèyàn ọ̀rọ̀ ní ìsìnṣe sọ láti ẹ̀yìn ìṣọ̀rọ̀ ọdún mẹ́wàá ẹjẹ́ jẹ́ abẹ́rù ọ̀lá tó bá ṣe islam ṣe islam tó bá yẹ pé irọ́ ẹ̀tànjẹ́ ọfẹ́ ṣe kẹfẹ́rẹ́ ọfẹ́ dọ̀ṣẹ́ bọ́ ni ǹjẹ́ wọ́n bàtà àwọn èèyàn jẹ́ mẹ́tàn wọ́n jẹ́ níbi tí ìwọ náà yìí pé irun tó ṣe ń bẹ̀ lọ́fẹ́ mọ̀ sí wọ́n ra àwọn èèyàn bẹ̀ lọ darapọ̀ mọ́ mẹ́tàn àwọn mùsùlùmí jẹ́ ìrìnwọ̀n náà lẹ́sìn ìjọ aka tó pé mo fẹ́ sí ni mọ́mú mọ́síláṣí ọfẹ́fẹ́ tó ń dún ẹtọ́ wò lẹ́tọ́ dúró dúró abatẹ́ni fẹ́ kó sọ láti àwọn èèyàn dàṣúgbó torí ẹ̀ ìwà múnáfì òsàmísìn ní tí ó sì wá máa fira rẹ̀ hàn gẹ́gẹ́ bíi mùsùlùmí tó tún máa pe aláwọ̀ jẹ́rìí sọ́kàn rẹ̀ tó tún máa fi aláwọ̀ gbóra tí wọn náà bá ti ṣubú sọ́kàn nínú rẹ̀ ọjọ́ tètè pé wà kó tètè ronú sọ́rọ̀ ara rẹ̀ nídò ènìyàn ara rẹ̀ nídò ènìyàn fi dìtà nídò ìyàtú àṣírí àwọn ẹni tó tù mí àwọn náà mọ̀ pé nítorí pé ń gbò lójú ayé wọn wọ́n mọ̀ pé yóò tún lẹ́gbọ̀ àwọn olùdí ìwọ̀n rí káwọn èèyàn máa pe ọlọ́yìn abù àṣírí ìlú òtún lẹ́yìn ikú rẹ̀ wọ́n padà dọ́ọ̀mù wọn ó sì lè jẹ́ ní ibú káwọn èèyàn máa fojú ẹni wọ́ àṣírí ìlú padà tú lẹ́yìn ìgbà tó bá kú àwọn èèyàn padà mọ̀ pé ní ibú yan èyí ni wọ́n mú pípé pẹ́ tiẹ̀ nínú tọ́mọ èèyàn máa fi wéyìn èèyàn lẹ́yìn fẹ́ni rere ní abẹ́ ní ibú èsì síta pípọn tó bá ti jẹ́ múná fi pé ẹni ìbú ni ẹni burúkú ni ìyàwó rí pé gbogbo àwọn ìròyìn aburú iná ìròyìn múná fi pè ìròyìn pẹ́ni tí ò dáa ìyàn rádáradá iná ìlàwọn àròyìn múná fi pè ẹ̀yìn náà múná sì mọ ìyàwó ojúbó kọkọ olóhùn ìfẹ̀lẹ́hàyàtì dúnìá òyì ṣẹlẹ̀ lọ́hàn alẹ́ máa fi kàlùbẹ́yìn wàhùwà ẹlẹ́dọ̀ọ́ olu wa ni wàhù wa ale do xɔrɔ wọn gbàgbà lọta ńlá ọta tó gbúrú gidi ọmọ ẹni tó pè ilé àwọn wọnyẹn àti sọra fún wa kì í rọrùn

jáde lọ́nà iran kò sí òdodo kan nínú rẹ̀ báwo ni ọ̀rọ̀ yóò ti ṣe já sí tọ́lá àdéjọ́ ọ̀gbìn ìgbà kò yánu gbogbo ẹyin tó ṣe pé nínú ìgbésí ayé yín ẹ máa báwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀yin náà sì máa ń pàkíyèsí wọn tó sì jẹ́ pé ẹ̀yin náà mọ̀ títí lọ́dọ̀ ọ̀lá wípé di òdodo kọ́ lẹ̀ ń pè wọ́n lọ ìdí ìbàjẹ́ àti ránù ni wọ́n ń pè wọ́n lọ ẹ̀yin fẹ́ kí wọ́n fọ̀nà ká àbọ́nà mi kọ́ fi máa tako ti ọ̀lá kọ́ fọ̀nà ká àbọ́nà mi kọ́ fi pa ìlànà nabi muhammad sallallahu alaihi wa sallam àti ọlọ́bẹ̀rù ọ̀lá ẹ̀yin ti pẹ́jọ́ kan jọ kan tó ṣe fẹ́ tẹ̀lé gbà sọ ẹjọ́ kan jọ kan tẹ́ dára sàárè tẹ́ máa dá nìkan wà níbẹ̀ àti ń tẹ́ gbélé ayé ṣe ẹjọ́ kan jọ kan tó lọ gbé gbogbo wa dìde láti ṣèṣirò fúnra kí ni tẹ́ ọ̀rọ̀ pé yóò jẹ́ àtúbọ̀tán ọ̀rọ̀ ni níjọ́ tó lọ ọlẹ́dàá wa bá gbé yín hàn gbangba wípé alámìlì tó lọ ṣe wáàzí fún tó lọ kọ́ ni lẹ́sìn ó fẹ́ fi ìbàjẹ́ ọwọ́ rẹ̀ fi wú òdodo tó mo fi ránṣẹ́ mi gbogbo nǹkan tó gbélé ayé sọ gbogbo nǹkan tó gbélé ayé wí fún yín gbogbo ẹ̀ ìsánà àti gba òdodo tí mo fi ránṣẹ́ jẹ́ ni ó fẹ́ fi ẹnu rẹ̀ ó fẹ́ fi paná ìmọ́lẹ̀ ẹ̀sìn ilé ìtòlú afinan nabi muhammad sallallahu alaihi wa sallam ni báwo lóore pẹ́rọ rí òrì níjọ́ náà a lọ ẹlẹ́dàá kọ́sàánú wa kò sí tàbí ṣùgbọ́n lẹ́yìn pé ńgbà míì àdádálẹ̀ làwọn èèyàn ń ṣe àdádálẹ̀ yìí kò sí ẹ̀rí kan fún nínú alukoran àbí sunna nabi muhammad sallallahu alaihi wa sallam ọwọ́ ẹ̀rí kan tó lè rí mú wá fún náà ni pé ìfẹ́ mú ìfẹ́ mú àwọn làwọn ń tẹ̀lé nítorí pé ẹ̀rẹ́ rí mú wá kí ni tó tún sẹ́kù ju ìfẹ́ mú lọ ìfẹ́ mú tó wá ń tẹ̀lé àwọn ẹni tó wá ń pòun lọ síbi tó pa àdádálẹ̀ ni wọ́n pa tì nítorí pé àmì àdádálẹ̀ lẹ́yìn pé gbogbo ìyànjú ni wọ́n gbà láti fi máa jà wọ́n mọ̀ láti fi máa pọ̀rọ̀ wọn nírọ́ láti fi máa sọ pé ọ̀tá ẹ̀sìn ni wọ́n nígbà tó sì jẹ́ pé ẹ̀yin máa ń ṣe àdádálẹ̀ tẹ́ jẹ́ ọ̀tá ẹ̀sìn gangan lódodo àwọn pè yín pé kí ọmọ bá ẹ̀sìn jẹ́ àwọn pè yín pé ìsìláàmù bùkátà àdádálẹ̀ ni òun wá sọ pé ọ̀tá ẹ̀sìn ni wọ́n torí pé tí wọ́n bá ti bá yín ṣe ní tẹ̀sìn ọ̀tá ẹ̀sìn nìkan ni òun ṣe rú rẹ̀ ọ̀tá ẹ̀sìn báwo ẹni tó jẹ́ pé ń mójú tẹ̀sìn gẹ́gẹ́ bá nabi sọ̀rọ̀ láàrú sọ́lá báwo ni o ṣe jọ́ tẹ́sìn ilé ìtúnṣe pé jíjẹ́ ọ̀tá rẹ̀ fẹ́sìn fojú hàn gbangba rí ẹ gbogbo nǹkan tó ń bá ń ṣe láyé ìdáwọn náà tó ń rìn pa ẹ̀bíra ń léèrè ẹjẹ́ ẹni tó ṣe pé ẹ̀yìn ń fi òun yín kẹfìgbà ọ̀la ń jẹ́ ẹ̀yìn tara ń dànù orí ẹlẹ́dàá wa kò ní fi yín lẹ̀ lórí ìbàjẹ́ kó wá jẹ́ pẹ́ sí ẹnu jẹ́ ìgbò téèyàn bá ṣe yọ́gbẹ̀sán rẹ̀ ẹni tó ṣe wípé ẹ máa ń pèpè lọ sí tẹ̀sìn lódodo

0: اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. جميعاً فما الله بغافل عما تعملون. أيتها السيد إلهي التسوات تلوليرينو أيتها السيدادة أما تنسيو هو أما بكون تأسي أيتها السابر أيتها السيكايدا وانبو أيتها السيكايدا تلو أما تريد إلهي kọ́lá tó di ọjọ́ tí ẹsùn ní méjì tó yọ ó ṣèdájọ́ fáwọn ẹ̀dá ẹtìtì dá wọn di àìdá ó yẹ ẹlẹ́dàá kótó kọ́ta fún aláyú kọ́ta fún aláwùkíyàn ṣẹ́dá ṣèdábì sórí ni kó lọ akókò ṣe fún bẹ́ẹ̀ ẹ̀dá ṣèdábì sórí ni kó lọ amọ́kò ṣe léde rẹ̀ ṣùgbọ́n àánú
1: láti wá àwọn ìbánilẹ́kọ̀ọ́ yìí ẹkùn sí wa ní mọ́ṣáláṣí nínú ìfẹ́dà ní pápá títí rẹ̀ sí ẹ̀ẹ́dẹ̀lánúrò ìgbìjà ìlérò ní ìlú ìlúgbọ̀n tàbí kí ẹ fi àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa nínú.
2: 09092970666
1: ẹlẹ́kùnrin ayébò yìí ẹ̀rọ àyè tí ń ṣe dúró tí ọba ti ojú bó ní ayébò yìí ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn tí wọ́n ń ṣe tàbí àwọn tí wọ́n ń tà ẹkùn sí wa lórí àwọn ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wa ìsìláàmù dára bí kì í lè ní pé dára.
2: Alhamdulillah rabbil alamin adupe fun Olorun oba pe ki se ni orun fun tabi lati se gbeto sarabin gbadebo roju lati ke sala o lati ro lori awon ofin ati idajo ni isuru ofin islam abi Olorun oba ni awon ere to ti je se ale pe dada fun awon oluko wa ni orundun ati ni ola alkiyama
3: alama ni
2: bẹẹ sì ni a n toro lodo Olorun oba ẹsan pepe fún àwọn tó ń ṣe agbáfẹ̀rẹ̀ tó ń ṣiṣẹ́ mọ́ṣáláṣí lórí ìrúdà àwọn ọlọ́run ọba kó má fi ń sílẹ̀ nígbà kankan eré tí ìwọ́n máa ń rí orí iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ báyìí kí ọlọ́run ọba má fi gbọ́ ní ọlọ́run àti ní gbàǹdà ọjọ́ ògbóǹde àlàkìyáàmà amen. Láì gbàgbé ẹ̀yin olùgbé ọba tí à ń fi àsìkò sílẹ̀ láti gbọ́ wa àbẹ̀ náà ọba tó túbọ̀ ṣe ní ẹ̀rù fún wa láti máa fi àwọn ohun tí à ń bẹ ló ṣe ìwà yìí láti fi ṣe ìlú ayé àti orí ìrònú ọjọ́ ìgbèrò àǹkárà àmì ẹlẹ́dẹ̀ẹ́sẹ̀ gbàgbé láti pàdé wa ní alẹ́ ọ̀la sunday ní déédéé aago mẹ́sàn-án nígbà tí a máa pàdé tọ́dún láti ṣe gbẹ̀tàn láì ṣàfihàn lórí ọkọ̀ tí ò tó tẹ́sítì ọkọ̀ náà tó ìṣẹ̀tàn náà rí àbẹ̀

Mo kí ọmọdé, mo kí ọba, gbogbo àsìkò tí kíkì ní bá báwọ̀ àjíǹde ara yóò máa jẹ́.

kí gbogbo wa atọkun wa tobinrin wa a nipa isan lo gba o pe a isan nipa mimo ki n pa o ni o tumi sita ki n tu ole ni ko so nipa nkan aisan meji si mepa ti mo mo n pe dada le se arade ni aba nigeria limited oruko temi ni ti mo ba yin so raji nuruddin ti gbogbo aye mo si baba arade ni aba de ni nigeria limited ti de se mi wa ni iseri idimu ipotun iseri idimu lagos iseri idimu lagos wo to ba nbo to ba moto lati ya na paja so fo ni mo run lo si potun ko mo pe ipotun ipotun ko wa bo le ni ata iseri ni pe ni si to ala ata iseri abi o to nbo lati ibi ti bi to gba pe so fo ni moto ko ja le ni idimu lati debe sat ke ni boju ile pe ni bizin lati bo le to koju si school government school yen awa 08 8 3 8 9 7 0 8 0 3 7 8 8 3 8 9 7 alias baba arade ma arade mi nigeria kini awon aisan ta n toju ni ile ise wa akoko ni aisan awoka oloyinbo n pe ni rheumatism and arthritism awa yoruba n pe ma lagun lagun arumoleegun rogun rogun rogun rogun o ma n wa lera bawo ni aisan yi se ma n se eyan aisan awoka yi a ma se eyan aje gbogbo ara ko ma royan a ma je gbogbo ara ko ma kanyan gogogo a ma je ka tele sin yan a ma je ki ese yen ma kuku n dagbo adapajapaja niyan a ma si yen ma le rin daada a ma je ki o ma rin lati bi oko na kan soko na keji to ti ma re ma joko a ma re won lati nu a ma je ki gbogbo ni gbogbo ma kanyan gbogbo a ti ma je ki gbogbo e ibadi ko ma fa yan so je ko to ba di pa ni wakati kan si se peji ko to le dide eyin yo ma bo so ni o ni le dide na ro o ni le dide rin yala yo ma o ma pa ri ma kuta ita o ma pa kese ma kuta ita o ma pa ki si sara o ma ku ti o ti eje de o ti block ti o ti block vein yen ti o nle na ese lati tap ati pese ko dogun ati na ese o dogun se rin yo di wahala ti o ile ba tin ti o ma bo si le se ade ni awa oja mu o wa le ti jade ka akiri kan ni asasi ni kan ni ofa ni ni sofa ni se o ni sasasi kan kan ni se o o le ti nawo to ba de le se ara de ni o gba olorun be laaye ma bo si le se ade 351g ise ri idimu ni wa ko si government school ni idimu yen gagagagan la wa iwo to ba tin bo sa ti ma bo na telephone number to mo pe si to ba nbo oni 08038 3897 0803 788 3897 telephone number le keji to a ma pe si to ba nbo wa ba wa 08 2272 101 telephone number le keji na le kan si oni 08 08 22 7211 ìyẹn ni WhatsApp number wa tó lè text message sí wọ́tá wọ̀ká bá bájà tán pé rheumatism and arthritism gbogbo bá ṣe ń ṣọ́ yálà wọ́n wá wà ní church wọ́n ní èdìdé kí wọ́n ní ọ̀yìn ìdẹ́kọ̀ ẹ̀yìn ọlọ́run àti ìyẹn ọ̀dìdé kọ̀ ẹ̀yìn ọlọ́run ó fẹ́ dìde àwọn èèyàn ti yin ọlọ́run náà bọ́lọ́run ti gbélé bọ́lọ́run tóbi tán tóbọ̀ tó dìde abúrásí ó fẹ́ kí wà á ti rùkú àti bẹ̀rẹ̀ ó dogun àìsàn wọ́ká ni WhatsApp kan sí mi ń lè ṣe ẹ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni diabetes tá à ń pè ní àtọ̀gbẹ yálà ìwọ tó sùn lálẹ́ ilẹ̀ tó mọ́ ó máa ń tọ̀ bí ẹ̀mẹrin ẹ̀mọ ẹ̀fà ẹ̀mí èje mímọ́ tàbí tó bá wà lójúfò tó sùn òun wàá máa tọ̀ ní ṣáà wàá sàmà tọ̀ nígbà ń gbà lóòrèkóòrè wá rí pé òun wò ń gbẹ ẹ̀sẹ̀ diabetes ni a máa fa kó máa rẹ̀ wá láti mú a sì máa fa kó dùnyàn kó máa sún iṣẹ́ diabetes tá à ń pè ní àtọ̀gbẹ ló ń jẹ́ bẹ́ẹ̀. Hypertension òun àìsàn ẹlẹ́ẹ̀kẹta tí máa ń ṣèyàn òun là ń pè ní ẹ̀jẹ̀ rúru a máa fọ́ fúnyàn a máa jẹ́ kí máa fọ́yàn wá a máa jẹ́ káyé èèyàn kó máa lùgbìn a sì máa jẹ́ kó máa rẹ̀yàn wá láti mú. Àìsàn hypertension yìí kò sì dá tó bá háìjù bí ara pààyàn ìwọ̀túwò ẹ̀ bá ń ṣe ti tẹ́lẹ̀ ìgbó ń pè ní hypertension àwa ìgbó ní ẹ̀jẹ̀ rúru ìwọ̀túwò ẹ̀ bá ń ṣe àwọn àpẹẹrẹ tọ́mọ̀ ẹ̀mú sọ fún o gbogbo àwọn nǹkan fún wọn yìí ń bá fi tẹ́ẹ̀sì rẹ ń bẹ tó bá dé láìní san kọ́bọ̀ tá a fi pele tí àwọn àìsàn yìí wà nú ara rẹ ètò máa bọ̀ fúyà ìdí fúyà kan bọ̀ sí ilé arádẹ̀mí nọmba 351b láyàrá wọ mọ́tò láti ànàpadà ní kó mọ́tò sọ ní ìhà ọba tọdọ àṣẹrí díẹ̀ ilé pẹ́nẹ́bìs tó wà láfíà yẹri ni kó sọ kalẹ̀ ńbẹ tó kọjú sí gọ́ọ̀mẹ́ntì skul láti ní kó sọ kalẹ̀ kọ pé náà àbọ̀ ń bọ̀ láti kọ̀ tún ló gbà wọlé ni ó gbà wọlé ní kí ó ní mọ́tò sọ kalẹ̀ ní dùnú pé nọmba wa adá rẹ ti tọ́ fi dọ́dọ̀ wa nọmba 351b tẹ́fó nọmba wa tọ́ wà kan ni 08037838 97 lẹ́ẹ̀kan sí 003788 3897 telephone number wa ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ní WhatsApp.

Nigeria Limited, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé, ìṣẹ́sìrò tìrì 7 8 3 8 7 0 8 0 3 7 8 3 8 9 7 tàbí ìṣirò 808 WhatsApp ní ìṣirò 808 227 2141 ìṣirò 808 227 2141 ó yẹ lè fi send WhatsApp message sí wọn.

0: Ìlà ni bàbá wáyé wá ṣe rere. Tí à ń gbà tí bó ṣe ìwòsàn lórí gbogbo ohun tí èyí jẹ́kẹ̀dá oró oṣù pátá. Gbogbo ìwọ tí ò rí oorun sùn tó já sí pé bẹ́kútẹ́ bá fìrù wọn gbá bá ń kọjá ìwọ lómọ̀ àsìkò tó yẹkẹ̀dá oṣù tí òró oorun sùn. Oríṣiríṣi àìsàn ni fi bẹ́ẹ̀ sì rò gbé. Fáfà ní ìwọ tó ń gbọ́ mi ta bá wá rí kan tàbí kejì nínú tó ń jẹ́ àìró oorun sùn ọkàn sí mi o. Torí àìsàn àìró oorun sùn a máa fa ẹ̀jẹ̀, a máa fa ọdẹ orí, a máa fa oríṣiríṣi àìsàn léyìíkéyìí lóríṣiríṣi tó lẹ́nu bà. Tí ọba wá ní kan tàbí kejì, ó yà kàn sí nọ́mbà yìí. Nọ́mbà 080-733-1480 lẹ́ẹ̀kan sí 080-733-1480 nọ́mbà kejì 080-8943-586 lẹ́ẹ̀kan sí 080-8438586 àìsàn ọmọ nífara tí ẹ náà gbè gbogbo iṣẹ́ tó fà á rọ̀ ṣe ó tọ́ sí pa àti máa jẹ̀gbádùn lọ́jọ́ alẹ́ ló wá dá ń gbé káta ń gbé káàkiri gbogbo owó tó ṣe káwọn ọmọ fi tọ́jú rẹ̀ àìsàn ló fi wò tètè yára kà sí wa ní awọ́yé wá ṣe rẹ̀
1: ìgbà gbogbo rọ̀ kò sí nígbà tí òkú le tó sígbà wa ò ní dẹ̀rọ̀ ní ayé tiwa atọ́kùnrin àtòbìnrin ní gbogbo wa là ń parí ògbálẹ̀ àgbà ni kí màá fi dẹ̀rọ̀ kò sí nǹkan tí ilé tí ì dẹ̀ parọ́gbọ́dá sí tiẹ̀ ní tiẹ̀ dẹ̀rọ̀ ọgbọ́jà kalẹ̀ òun rọ́jà ìgbàlẹ̀ náà ni bákan náà wọ́n sọ̀rọ̀ òun rẹ̀ ló.

ìlú àti ní ìsọ̀ gbàjẹ̀rọ̀ ìbẹ̀wò láti jọ tẹ́lẹ̀ bí bàbá ilé kọ́kọ́ báwọn ẹ̀yà ẹ̀mọ́ kan tó yìí ẹgbẹ̀lẹ́ yìí ẹgbẹ̀lẹ́ yìí kìí sọ wọlé yẹn tí ń wá ayé nìkan ìgbìyànjú àádọ́ ó tó tẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ ti káàkiri tirarọ́ irọ́gbọ̀ ò jẹ́ ká lè gbà pọ̀ lójú ọmọ wa pẹ́dàkẹ́ kí tara ti rọ́bọ̀ dákẹ́ sọ láwọn tó gòkè lálọ́ yìí àwọn yóò sọ wọn ti jẹ́ ju kí wọ́n lọ ní ò dákẹ́ lọ́ fi gòkè wọlé ọ̀rọ̀ dákẹ́ èyí tó gbọ́lẹ̀ yìí ó ṣe kẹ́ tó fẹ́ gbọ́ nínú kòsíkòsí nínú o ò lè ṣe bàbá nínú ilé mọ́ o ò lè ojúṣe ọkọ ìyàwó mọ́ nípa iṣẹ́ tó ti dàrú nípa òwò rẹ tí ò lọ déédé mọ́ ọpọlọ lẹ́yìn òdì kẹkún fowó ránṣẹ́ sí kẹkún máa fi nǹkan lè ránṣẹ́ sí lábẹ́ òdì ìwọ̀n ojú fi ránṣẹ́ sí wọn àwọn sẹ́kọ̀ wà tó dá sí pé nínú ìgbìyànjú àwọn àgbàlagbà bí nǹkan bá wá kókó sí gbogbo ẹ̀ta kókó tí a bá ti fáwọn èèyàn tàbí táwọn èèyàn bá ti lọ wá dòwò kò sì rí pé lóòótọ́ àṣírí ń bẹ lọ́dọ̀ yorùbá ìbá tiẹ̀ náà yí padà wọ́n sì dẹ̀rọ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe oríire nínú ayé gbogbo ohun tí ó yẹ kí o ṣe ní ìrọ̀rùn tó ń jẹ mọ́ ìlú kókó wọ́n náà bẹ̀rẹ̀ sí ṣe ní ìrọ̀rùn ìjẹ́ ìmú rẹ̀ ò ní sínú ìṣòro mọ́ ìná ìlú rẹ̀ ò ní sínú ìṣòro mọ́ gbogbo bùkátà tó yẹ kó o máa gbọ́ tó wá di ẹyẹpẹ níṣojú ẹbí níṣojú ará níṣojú àbúrò níṣojú àwọn ọ̀rẹ́ wọ́n ní orí tiẹ̀ ṣe orí tiẹ̀ ṣe bí gbogbo ìpọ́n bá wá pé ó ń kú iṣu ọlọ́pọ̀tẹ̀ wà àgbàlagbà ajá wà ní pé ẹ bá mi yẹ̀ ẹ́ wò ó àṣírí bẹ́ẹ̀ yẹn fi gbé ìrìnnú ayé ń bẹ lọ́wọ́ àlàáfíà ìdá àyè fún wọn wọ ọ̀fẹ́ ni bàbá wọn wá ṣe náà ló ń bẹ sọ̀rọ̀ yìí wọ́n náà ṣèrè kígbà tí ẹni ọba àlìmálẹ̀ kígbà tí ó ba àlè dẹkùn wá gba àṣírí ìṣọ̀gbàdẹ̀rọ̀ a ní àkàṣe sí àṣírí ìṣọ̀gbàdẹ̀rọ̀ tó bá dé ìgbà tí ẹni ò dẹ̀rọ̀ wọ́n dẹ̀rọ̀ àwọn nọ́mbà tó lè pè sílẹ̀ o báwo la ṣe fẹ́ rí báwo la ṣe fẹ́ ní àǹfààní láti rí ní 08074180 bẹ̀rẹ̀ kan sí 08074180 ẹlẹ́ẹ̀kejì 08089438586 bẹ̀rẹ̀ kan sí 08089438586 ìgbà tí ẹ náà ò ní yẹ kókó náà wọ́n sì rí ìgbà tí ẹ náà ṣe pẹ̀lú àṣẹ ọlọ́run.

ẹ̀yẹ ọ̀gá gẹ́gẹ́ àwọn tọ́mọ tó ń gbé lóbìnrin náà àwọn náà sáré tọ́mọ wọn lórí gbólóbò òun náà gbìyànjú ẹtí wọn níbi tí àwọn ti ń ṣe àkànṣe ìwòsàn àdúrà àti àjò ní nọmba 25 aláàdì bàkíńsì street ní àtún òdù tó bá dé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pọ̀ dáadáa lè sọ tó rédíò ṣùgbọ́n nígbà tí ọba láǹfààní láti kà sí wa ara wa ń débi ìtàtẹ̀ wa àwọn tí wọ́n fẹ́ lò ní òráyè láti jáde sí wa wọn náà gbìyànjú lẹ́ kọ́ wa jẹ àǹfààní fóònù nọmba rẹ láti lè kà sí 0807341480 lẹ́ẹ̀kan sí 0807341480 àbí 0808943 8586 0808943 8586 ìgbà tí a lè rí ní ohun ìgbà rẹ bẹ̀rọ ó sì lè fàájì ṣe.

0806 double 7 double 7 4 7 0 0806 7 4 7 0 ohun ayọ̀ yín kò ní di kíkan ó dijọ́ mẹ́jọ.

ìbéèrè kan ṣoṣo tí ma ń bèèrè lọ́wọ́ ara mi ni pé kí lọkùnrin fẹ́ gan lọ́wọ́ obìnrin kí lobìnrin fẹ́ gan nínú ìgbéyàwó tí lè fi máa tò mo ṣe mọ ìdí tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọmọge òde òní tí wọn ò ṣe tí ì rí lọ ọkọ lọ ni tàbí wọn ò tí ì rí ilé ọkọ gbé pàápàá jùlọ àwọn ọmọge òde òní àwọn ọmọ 25 sí 40 years ni bí wọ́n ṣe máa ń fi ọkùnrin ṣakọ.

sọ fún mi pé o ti ya jù fún ìgbà kankan olówó rò lọ́kọ̀ ara òun kò ṣe eléyìí dẹ̀ nìkan ń ṣe ṣá òun dẹ̀ wò wípé irú ìbéèrè báyìí ò yẹ kó sáré wáyé nígbà àkọ́kọ́ tí àwọn á ríra arákùnrin dẹ̀ ní nígbà tí arábìnrin béèrè owó iléèwé ọmọ ẹ̀ òun ṣe bí ẹni pé òun ò gbọ́ nígbà tí àwọn á dẹ̀ sọ̀rọ̀ lórí fóun lónìí tó jẹ́ ìgbà kejì ìyẹn àná lọ ríra arákùnrin wa ń sọ fún mi pé obìnrin yìí kò tiẹ̀ sọ nǹkankan kò sọ pé ẹ máa ṣe wọn àná tó ń sẹ̀ndó ice cream sí i nǹkan tó ṣàn ń tẹnumọ́ ni pé èèló ni òun send lo ice cream àfi bó ṣe pa fóònù mọ́ òun létí òun dẹ̀ wò pé lọ́pọ̀ ìgbà tí òbí mi tó bá pèrè fún ọmọ wọn pé àwọn máa nídi ọkọ fún ọmọ àwọn ìbéèrè tí máa ń béèrè pé ṣé kò kí ń ṣe pé ọmọ wọn ń fi ọkùnrin ṣakọṣá torí pé ọ̀pọ̀lọpọ̀ màmá yìí ló máa ń sábà pè mí olúmaìtì kì í ṣàánú àwọn màá dẹ̀ béèrè ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ọmọ gẹ̀ẹ́sì ló ti wá síbí wọ́n bond fm wá forúkọ lẹ̀ ṣùgbọ́n gbà mo rí pé àwọn lè fẹ́ borúkọ mi jẹ́ wọ́n lè fẹ́ borúkọ bond fm jẹ́ ni mo fún wọn lẹ̀ pé no mi ò ní interest wọ́n ti gba fọ́ọ̀mù ṣùgbọ́n bíi pé wọ́n fi máa fọkùnrin ṣe jẹun mo ní kí wọ́n tẹ̀síwájú inú ìrìnàjò wọn ẹ pọ̀ sókè rajà mo máa kí ẹ kálẹ̀ o báwo ni sà báwo ni mà a kú oṣù tuntun aṣẹ́ríra rèé èyí ní ọjọ́ kẹta oṣù kẹwàá àbí 2026 biérébiéré àdúpọ̀lọ́wọ́ ọlọ́run ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò ìgbéyàwó àtàtà láti iléeṣẹ́ bond fm 92.9 orúkọ mi ò yípadà olúmọ̀ọ́dẹ ọlálẹ́rẹ̀ lórúkọ tèmi bẹ́ẹ̀ sì pè mí ní olúmọ̀ọ́dẹ omi ẹ̀kọ́ ni mo fẹ́ ṣe báyìí ẹ̀yin tẹ̀ ń wọkọ ẹ̀yin tẹ̀ ń wọya pàápàá nítorí àsìkò wa bí bá lórí ọ̀fẹ́ àti ṣí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sílẹ̀ ṣùgbọ́n máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lẹ́ ń sìn àyíbámọ̀ bọ́lọ́bọ́rọ̀ nílọ́wọ́ ẹ̀lẹ́fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yàtọ̀ kẹfẹ́ polówó ní iléeṣẹ́ wa bond fm máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí sínsìn ẹ̀yin náà lè ní orí ọ̀fẹ́ bóyá ń gbọ́ fúngbà àkọ́kọ́ àbẹ̀ tí máa ń gbọ́ tẹ́lẹ̀ àbí wọ́n sọ fún yín pé ètò báyìí máa gbọ́ ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ń wọ́kọ ẹ̀dẹ̀ ń wọ́yàwó ẹ lọ fọkọ ara yín balẹ̀ obìnrin bẹ́lẹ̀ ẹ fọkọ ara yín balẹ̀ ọkùnrin gidi ń bẹ́lẹ̀ tó máa fẹ́ yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà rèé 08087211512 08087211512

0: ọlọrun ni wale akọ ile ti gbogbo eyan pe ni okun mo fẹ so fun gbogbo eyin yan patapata pe e ma gbọ eto kan ti uruko re nje igbeyawo ata
1: ọpọ okunrin ni o todu ile ita loju won wa o
2: koya ko se ba bi supo baba fe
3: bi okunrin ba fe ni emi gigo ra ko ejo etoju ile o etoju yawo ata omo yin ni won patagbara yi ka e ma jale duro enikan o obiri o se na e ba lo dale obiri o mo iri o arabirin funke lati mushi funke mama ise ijoba ni ise to nse o age won 55 years ni won ti bi omo mere sugbon won ti kuro lodo oko won o tumo si pe awon mejo feramo omo bibi ipinle osun ni mi arabirin funke je won si won je kristiani arabirin yi o fi bere sora sugbon eyan dudu ni won ga ni won bata ese marun gerege won bere ni awon fe okunrin agbalagba ti ojo ori e nbe laarin 65 years to de je olooto eyan to je kristiani to sise ti o de niyawo ti o fe ti o ni iyawo monle ti o ni iyawo monle ni arabirin yi ni won ni awon fe fe Akure Isiaka lati Songbota age Isiaka 43 years ni o ise building contractor ise awon to nba ni kole ni ise to nse o ga ko fi bere sora ko si dudu bere ni kukupa mosolomi o na ni Isiaka je ni esin to nse o de je omo bibi ilu Ibadan ni ipinle Oyo mo so fun okunrin le lati bijeta to ti gba form sugbon o se dami lohun leni ni lori WhatsApp mo de nbi lawo bere kan mo ti ri ri pe we ise to nse ku fe fi fun ni aye to po toro ni ki ma binu Mr. Rotimi age Mr. Rotimi 64 years ni ise ijoba lawo na nse awon atiyawo won ti pin won de ti bi omo marun omo bibi ilu Ibadan ni ipinle Oyo ni Mr. Rotimi je eyan to mura die ferefe ni won o fu be lomina pupo won de ga ni won bata ese marun ati meji won ni awon fe obere gidi to ni wa to de ni ise pupo to lowo obinrin ti age e to wa laarin 45 to 55 years ni awon fe won ni bo je musulumi bo je kristiani awon afe sugbon ko je yoruba en to so ide yoruba lenu bi ti wa abirin silifat lati igodo ise awon to ntaja to tun tunta ni ise to nse ise karakata oja ni ise to nse obirin ti bi omo meji age won 55 years ni o de je omo bibi ilu Igbora lesako ibarapa nipinle Oyo nínú àwọn àti ọkọ àwọn ti túká obìnrin lómìnira díẹ̀ ó sì mọ́ra arábìnrin sinifa ó jẹ́ mùsùlùmí ó dẹ̀ ti kọ́lé àkọ́gbé ọkùnrin tó wà kẹ́rin lómi òun fẹ́ tóun náà ti kọ́lé tó tún ní mọ́tò ayọ́kẹ́lẹ́ tó fi ń ṣẹsẹ̀ rìn ó ní bó jẹ́ mùsùlùmí òun á fẹ́ ṣùgbọ́n ọkùnrin òun kó má jẹun tó mutí kó má jẹun tó mu sìgá kódì jẹni tó bá pọ́n jẹni tí òun mugbó ó dẹ̀ ní òun òbí mọ́mọ́ o ó ní kódà àwọn lè ṣe ìyàwó kejì lóòdì ọkọ̀ ṣùgbọ́n nǹkan tí àwọn ń béèrè fún lọ́wọ́ ọkùnrin ọ̀hún ọkùnrin tó bá ti kọ́lé tó bẹ̀ ní mọ́tò arábìnrin máa díẹ̀ fẹ́rẹ́fẹ́ kò dẹ̀ fi bẹ́ẹ̀ lómìnira ó dẹ̀ rẹwà ìyẹn sinifa láti gọdọ̀ age ẹ̀ 55 years arákùnrin Aziz lati Mota Ikorodu age Aziz 44 years ni ise ijoba de lo se ko mariri bakan na ko ibimo ri esin Islam lesin to se o de je omo bibi ipinle Eko ko dudu ko si pupa ko de ki se eko to lomi lara giga ina kojo iwon bata ese marun ati marun lo o ni ohun setan ati feyawo to ba je lesin musulumi lohun fe obìnrin tó dẹ̀ ń ṣiṣẹ́ kan pàtó tó tún níbẹ̀rù ọlọ́ọ̀lọ́kàn tọjọ́ orí ẹ̀ ń bẹ láàrin 30 sí 40 years. Aziz láti Mota Ikorodu 44 years iṣẹ́ ìjọba ló ń ṣe. Arábìnrin Anu Oke, Arábìnrin Oyinkosola láti Ìyànà Ìpájà. Arábìnrin Anu Oluwapo láti Agege. Eji Anu Oluwapo 65 years ni. Omo bibi ipinle Eko ona ni Arábìnrin Anu Oluwapo je. Won le ti bi omo, won je eyan to pupa. Won ni awon nikan la won dagbe, obo ire re wa, mama yi. Won o fu bere sora pupo. Won ni Christiani la won fe ti o de ke muti, ti o sora, ti o de bi momo. Ti ojo ori en be laare 60 to 70 years. Obirin yi o ti e ki fe daruko e ni pe mo ti ni ko ma ba n soro ni Saturday mo iyan ri kosola, won de ki n gboro. Arábìnrin Orí Ọ̀fẹ́ láti Èjìgbò. Eji Orí Ọ̀fẹ́ 51 years ni. Ọjà Lọ́ntà. Ọmọ ìlú Ìkirè ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni ìyẹn Orí Ọ̀fẹ́. Obìnrin dẹ̀ rí ó jẹ́ lẹ́sìn Kristi, ọkọ̀ ẹ̀rí ṣaláìsí tipẹ́tipẹ́. Ó dẹ̀ ti bímọ kan rí. Ṣùgbọ́n ọmọ yìí náà ó di ṣaláìsí nígbà tó ń padà sí ilé ẹ̀kọ́ gíga làwọn ọkọ̀ làwọn olè ni wọ́n rẹ́bùrú ọkọ̀ ẹ̀. Wọ́n dẹ̀ ṣe pa àwọn tó wà nínú mọ́tò nígbà náà wọ́n pa òun náà. Arábìnrin Orí Ọ̀fẹ́ yìí ó jẹ́ èèyàn tó mọ́ra, ó dẹ̀ lọ́yàn ńlá, ó tún nídìí náà lọ́wọ́ ẹ̀yìn, ó rẹwà, ó dẹ̀ lómìnira díẹ̀, kò ga jù, kò dẹ̀ tún kúrú jù. Ó ní òun fẹ́ bímọ o. Ọkùnrin tí ò bá dẹ̀ ju 55 years sí 60 years lọ tó níṣẹ́ igi lọ́wọ́ tí Ọlọ́run gbà fún tí oko owó ẹ̀ tó ti gbèrú ni ó ní òun fẹ́ o. Ọkùnrin tó lówó lọ́wọ́ ló ní òun fẹ́ ti bísínẹ́sì ẹ̀ tó dẹ̀ ń lọ dáadáa. Arábìnrin Kẹ́mi láti ìlú Ìkòròdú ẹnìkan wá bílẹ̀ ní wọ́n dẹ̀ ní Kẹ́mi ni àwọn nífẹ̀ẹ́ sí. Mo ní kọ́ pè mí lálẹ́. Arábìnrin Kẹ́mi láti ìlú Ìkòròdú ọjọ́ orí Kẹ́mi 49 years ni iṣẹ́ nání iṣẹ́ tó ń ṣe. Ó dẹ̀ ti bímọ méjì ṣùgbọ́n obìnrin yìí ò sí lọ́dọ̀ ọkọ ẹ̀ mọ́ ó ń dágbé ni. Ẹ̀sìn Kírísítẹ́nì òun náà ni ẹ̀sìn tí Kẹ́mi ń ṣe. Ó dẹ̀ jẹ́ ọmọ ìpínlẹ̀ Ondo. Kò fi bẹ́ẹ̀ lómìnira. Ó ń jẹ ọmọ ẹ̀ náà ó mọ níwọ̀n bá ṣékélé. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọwọ́ ẹ̀yìn náà ṣe rí àmọ́ ó ga bí ìwọ̀n bàtà ẹsẹ̀ 5 and 3. Ó dẹ̀ ní òun fẹ́ ọkùnrin tí ọjọ́ orí ẹ̀ ń bẹ láàrin 55 to 60 years. Ó ní bó jẹ́ Kírísítẹ́nì òun á fẹ́, bó jẹ́ Mùsùlùmí òun á fẹ́. Olóbìnrin ò lẹ́sìn, ilẹ̀ obìnrin dẹ̀ rí kò ń pẹ́ ṣú. Ó ní kókó ibẹ̀ ni pé kó jẹ́ ọkùnrin tó níṣẹ́ lọ́wọ́ kó dẹ̀ fún òun nísinmi. Ṣùgbọ́n ó ní òun ò fẹ́ bímọ mọ́ ìyẹn Kẹ́mi láti ìlú Ìkòròdú olówó bímọ mọ́ o.
4: Kò tẹ́ ẹ lọ́rùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ń lé kiri olè.
2: Kò yẹ kó sí bàbí ṣùgbọ́n bàbá fẹ́ràn ara wa.
4: Apá náà

0: ọpọlọpọ àwọn èèyàn ti ń pè mí lábẹ́ aṣọ lẹ́ẹ̀kan sí fún àwọn tó ṣe ń darapọ̀ mọ́ fúngbà àkọ́kọ́ orí ètò ìgbéyàwó àtàtàlẹ́wà láti iléeṣẹ́ Bond FM 92.9 ètò tó ń fún ní lọ́kọ̀ tó ń fún níyàwó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan sí 08087211512 Abirin Morani Keji lati Oshodi Eji Morani Keji 57 years ni Oja lonta wo da ti bimo koda awon omo won na won tin bimo nile oko Musulumenius ti Abirin Morani Keji nse won ni awon ko nilo ibalopo awon nilo okunrin awon da nilo ibalopo okunrin to ma gbe awon sile ni o ni kia kia ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé wọ́n ní àwọn òbí mọ́mọ́ wọ́n láwọn òbí mọ́mọ́ o àwọn ìlú ọkùnrin tó ń dágbé ẹni tó ń dágbé làwọn fẹ́ tí àwọn adéjọ máa gbé gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó wọ́n dẹ̀ láwọn òbí mọ́mọ́ obìnrin màmá yìí rẹwà ṣùgbọ́n èjì wọn 57 years ni wọ́n dẹ̀ jẹ́ nǹkan tó dúdú wọn fún bẹ́ẹ̀ lómìnira púpọ̀ wọ́n dẹ̀ rẹwà ṣùgbọ́n láwọn òbí mọ́mọ́ láti Oshodi òkè àbí kí n sáré gba ìpè arábìnrin Deborah lati ilu Sagamu eji Deborah 57 years ni ise karakata oja ni ise ton se won ti bi omo mefa mama yi opode ni won ni oko awon disalaisi awon de fe ni kon gba kan en ti awon fe bi en pe awon tun bo sunu 5.25 won loko awon ta won fe ngba na omo ti para ni won ni christian ni awon fe o mama Deborah ni lati Sagamu mama yin fun bere sora pupo won dudu won si ga ni won bata ese merin ati mefa won ni awon fe okunrin agbalagba en to je omo ipinle ikuta wa yi ti ojo ori en be laarin 60 lo so woke ti awo te na di shalai si ti o de sora pupo ti yo fa won lo ni idunu ayiraye to ma fa won layo ti o de kin mu ti ti o kin mu gbo ti o kin mu siga mama wa Deborah lati ilu Sagamu nton bere fun re se mo le gba ipe bi meji ko to ri pe mo kan gara ni ori eto wa ni asale yi hello
1: e kale
0: sa o
1: wa ni e o
0: ni bo ti n pe mi sa
1: lati
0: mowe okay kin se fun sa
1: mo wa o pe ki o kan bale engineer ni mo se fun ise air conditioner
0: yawo yin ko sa
1: yàwó mi ti aláìsí.
0: Ẹ ti bí wọn mélòó.
1: Àwọn ọmọ tí mo gbé gbogbo wọn ti dàgbà wọn ti lọ sí ilé ọkọ lọ sí
0: ilé àlè. Very good sir. Ẹmọ tẹ ma dádì ẹmọ tẹ máa ṣe fọ́ọ̀mù wa tẹ máa gbàgbọ́ ẹ pè mí lẹ́yìn ètò àbí láàárọ̀ ọ̀sẹ̀ sà. Kò ṣòro tó pọ̀ sà. Nígbà tó kọ́ sí. Hello.
2: Hello.
0: Ẹ kà lẹ́sà o.
2: Ẹ kú ètò.
0: Ọlọ́run ló ń tò ní bẹ̀rẹ̀ tí ń pè mí sà.
2: Láti Ẹgbẹ́dá.
0: Láti Ẹgbẹ́dá. Kí ni kí n ṣe fún sà?
2: Ètò yìí náà mo jẹ́ sí ìṣeré gbígbé èmi náà nídìí àmọ́ kò sí ṣe táwọn obìnrin wà ẹ̀sìn ìwé lábẹ́rẹ́ lórí nǹkan tí mo gbé sílé ó fún ní nǹkan tí ó jẹ́ tó ó wà rán ẹ lóbìnrin yẹn ọmọ ẹ lóyún gbígbé ọmọ yẹn ọmọ tó ẹ tó lóyún fún kò mọ ìyá tó lè bí kò mọ ọmọ bàbá ẹ kò mọ ìlú bàbá ẹ nǹkan tó jẹ́ ìgbà bẹ́ẹ̀ lè dà rí ni tí wọ́n gbà sọ́dọ̀ ìwà tó tún áhùn pẹ̀lú omi kò dà jẹ́ kí n bẹ́ẹ̀ fẹ́ mi ni.
0: But ìyàwó ti lé ẹ ó sì máa pẹ̀lú iṣá.
2: Ẹ ó máa wà pẹ̀lú ẹ.
0: Mo like you sir. Iṣẹ́ wo lè ṣe?
2: Máa ní ìta ni.
0: Mo like you very good sir. Mo like ọkùnrin máa so tọrọ. Ẹ pè mí láyé ètò sàbí láàárọ̀ ọ̀sẹ̀ sà. Ẹ ti gbọ́ lórí àsìkò wa. Ẹ ṣeun sà. Àsìkò yẹn ń pẹ́ lọ. Dúró mi fi ní kẹ wá ra ètò yìí lórúkọ iléeṣẹ́ yín. Ẹ fún kẹ́ ti ń ṣẹ́wọ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ti pè é náà lẹ́ ń pè ó wà WhatsApp náà 08087211512 08087211512 Ọláyédè Ọlọ́wọ̀ jẹ́ ṣẹ́wọ́ àti tó ṣọ́ thank you very much. Orúkọ bí òyípadà Olúmeyídé Ọlálérè lórúkọ tèmi o bẹ́ẹ̀ sì pè mí ní Olúmaẹtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. Òwe àrásùn ó dárọ̀.

nínú ti sọ̀rọ̀ sọ̀rọ̀ la wá. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa, àríyá ò lópin, àríyá is unlimited. Ẹ tún bá wa gbé e yẹ̀wò.

0: láì kò sí rọ́nbẹ̀ inú gbẹ. Ọlọ́run ló ń ṣàánú ló báwọn ènìyàn wẹ́ ẹ̀ ti ẹ̀.
1: Àwọn àṣàlà kan máa mú mi mọ́lẹ̀ ni, wọ́n ṣalé mi bí ẹni ra mọ́tò ni, wọ́n ní sẹ́dọ̀ pàpà ṣe wọ́pọ̀.
0: Èmi àti ọmọ obìnrin yìí a fẹ́ra wa sílé tọkọ-tìyàwó ni wá. Nígbà tí the good is going lóòótọ́ ajọ dúró ti ra wa. Ìfẹ́ àwa méjèèjì jilẹ̀ lóòótọ́. Ìyá ìyàwó mi jẹ́ obìnrin tó spire dáadáa. Ẹ mú àwọn ọ̀yá onífàájì tó gbọ́n pa ẹ̀rẹ́pẹ́tẹ́. Òhun ni ìyá ìyàwó tí mo ní. Lásìkò yìí, ọ̀rọ̀ ọkùnrin, ẹ mọ̀ ọkùnrin ò lè rí. Wọ́n ní ẹkú àtijọ́. Àbí báwo lọ ṣe máa ń sọ ná bá tún ríra wọn lọ́kùnrin tó rí X ẹ̀. Along the line ṣá, ìyàwó ẹ̀ ka nígbà náà. Ìyàwó mi ká mi. Wípé èmi àti X mi ti jọ sáré gbáwọ ẹ̀gbẹ́ lóní pápápá ká ṣe clean mouth. Àmọ́ mo bẹ̀bẹ̀. Mo bẹ ìyàwó mi jọ. Mi ò mọ bó ṣe ṣẹlẹ̀. Ó lóun fẹ́ rí mi ni. Mo dẹ̀ wò pé mo ní jẹ́ asọ́ lórí fóònù ó ní rárá. Òun ṣọ̀rọ̀ orí fóònù kóun wá róhun ni. Kò sí nǹkan kan ó ṣà mi ò ní ṣerú ẹ̀ mọ́ má bínú. Ẹ mọ̀rọ̀ obìnrin. Òun náà ṣàfárígá ó tagídí bọlẹ̀ rírẹ̀ báyìí yá èyí. Wọ́n ṣàparí ẹ̀ mo dáríjì ẹ o. Àmọ́ irú ẹ̀ má tún jẹ́.